0: The music of Roy Chicago there. O bosse di, o si bosse lo. All right, hello, the caller.
1: Ekaro.
0: Ekaro, sir.
1: Ogapayos.
0: Yes, sir.
1: Ekwito.
0: Yes, sir.
1: Opolorin yin ni daru.
0: Amen.
1: Imole le je fun gbogbo omaraye. Imole yin ni wo koko.
0: Amen.
1: Tori pe gbogbo nkan to se okoko fi gbogbo anipa won lori. Ele ntan imole si fun kalikuwa.
0: Adupe.
1: So Olorun de ba wa lore mi.
0: Amen.
1: Mo wa fi ara yin mo fi ki gbogbo awon baba ati awon iya wa ton pe lataro. Imole won na ni wo.
0: Amen.
1: Oníkàlùkù wa ń darun mọ́jú ni. So ẹgbẹ́ ìgbẹ̀rin ìlú wà lórí láì yìí tí wọ́n láǹfààní. Mo ti wọlé lẹ́ẹ̀kan, ó dẹ̀ rìn ìgbì fún night time, ó dẹ̀ dúró kẹ́lú mi ti wọlé wọn dẹ̀ gbé. Mo wá wòye pé ṣe ti máàkì àwọn tí ẹ máa ń gbé ni àfi kò rí bẹ́ẹ̀. Mo tún wá ń tra yẹ, ó ti tó 70 times tó ti ń tra kó ti wọlé padà níṣó. Anyway, orúkọ mi ni Alhaji Adeniyi Ayinde láti Àpáta Wire and Cable.
0: Ẹ ṣe gan ni.
1: So gbogbo ètò tí a ń ṣe Ọlọ́run ọba lánàá kò ní pele iṣẹ́ òkú fún oníkálukú wa. Gbogbo àwọn tó dẹ̀ ti ń pè látàárọ̀ tó ń darun mọ́ tó máa sùn Ọlọ́run fún àlàáfíà fún oníkálukú wa. Lágìrì òní jóná ẹ máa tẹ̀síwájú nù gbogbo ẹjọ ẹ máa fún ẹlòmíín láàyè tó bá ti ń wọlé ẹjẹ kan máa pèkì ẹ àyè tó ń pèkì nǹkan torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ níkọmà wọn fẹ́ wọn á dẹ̀ fẹ́ wọlé wọn àwọn ìpè àbọ̀n ti má kàwọn kan ni tó dẹ̀ rí bẹ́ẹ̀. Tó nípàdé lè ẹjọ pé bàbá kan wà ní Ìkòtẹ́dọ̀ nígbà kan wọn pè ní King Olúmọ̀rọ̀ ẹ bá mi ṣe lórí ẹ
0: àmọ́
1: Abẹ́òkúta ni Olúmọ̀rọ̀ Olúmọ̀rọ̀ ní Ìkòtẹ́dọ̀ ni ìyá ọlọ́bẹ̀ ni bàbá yẹn ń gbé ń gbà yẹn tó náà máa ń ṣeré àwọn àti ìdúwálé máa ṣe gbọ́n Michael Robinson gbogbo ń gbà yẹn mo ṣe máa ń ṣeré yìí. So nípa délé ẹjọ ẹ bá wa ṣe lórí bàbá yẹn náà mo dìbò mi fún délé òjò.
0: Délé òjò ẹ ṣe gan ni sir.
1: Ọlọ́run gbàdúrà ní kálukú wa ẹ rà ní gbà o.
0: Amen. Thank you sir. Ẹ ṣe gan ni. All right, Fiwa Jomi, Roy Chicago. Come on, Nikale, Londo State. Come on, Fiwa, Kofi Joe, Roy Chicago.

0: tẹ ló ń pè.
1: All right, ma.
0: Emi lo ni kin send the number mi se enjo yen Oluwa wa pelu e o.
1: Amen. Amen.
0: O ra nu gba o.
1: Amen.
0: Deli ojo ajolo ti church ni selectia ni jokodo ngba kan baba daada ni o ti gbo mu fun bi ojo. Then baba Olumo ro ki ton so yen iyawo baba yen ati mama mi ore ni won.
1: Wow.
0: Bi Eko tedo iyo lo be.
1: Wow.
0: So e ba wa seto ti e ba le gbe won wa.
1: Okay.
0: Then awon to so pe o play orin to se da be ni pe kini ma binu si won ife la ni ta ni ta ro ni mo ti gbe phone la ni ti mo ti tete ko so di pe mo wole nsin
1: ti
0: ye ori e lokun ta nbe fa loruko Jesu Olorun a wa pelu e o ra mi gba awon kan lo ma seto ti mo ni re ni pe won bo te ro orun sun o sa gbegbe sori be ni ṣugbọn lataro ni mo ti ji ti mo ti tete yo Olorun a wa pelu e wa ra mi gba o gbogbo awa ta de npe na abu Olorun adaji ori gbogbo wa o
1: e se godi ma thank you. All right, hello the caller.
2: Hello sir.
1: Yeah.
2: Uli to kile wa Samuel Bitoye.
1: E mo wule.
2: God bless you.
1: Amen.
2: E mo dubo Dele Ojo.
1: Dele Ojo 28 votes. All right, e se godi. Another caller. Hello. Yeah, e kale ma.
3: Abi e karo.
1: Yeah, e karo ma.
3: Ah,
1: ọkùnrin ni. Hello, yes sir.
3: Béèrè ni inú mi ò dùn rárá o.
1: Ee, ẹ mọ bínú.
3: Olóyè Akíntilé ọmọ ni mi látọlọ́kọ́ Apàtàǹbàdàn.
1: Ah, ẹ mọ bínú.
3: Mi ò ti wọlé ẹ̀ẹ́dẹ̀ béèrè mi pé kí ló ṣe máa yìí.
1: Ẹ mọ bí ẹ wo. Tẹ bá mọ nǹkan tí mò ń fi. Bẹ́ẹ̀ni, tẹ bá mọ nǹkan tí mò ń fi. Ẹ mọ bínú, máa pè yín.
3: Oyè Ọlọ́run.
1: Máa pè yín, ẹ mọ bínú.
3: Àwa náà ti mú voters wa àti ṣe credentials àti ṣe gbogbo ẹ̀.
1: Ẹ ṣe gan.
3: So àwa náà dẹ̀ ti fẹ́ dìbò. Mo dìbò mi fún Roy Chicago.
1: Roy Chicago. Máa pè yín láàárọ̀
3: ìdíṣẹ́. Wọ́n àyíká ẹja wíkọ lẹ́yìn kan yẹn tẹ ní láti ọmọ ìlú tuntun Òṣòro ọjà fẹ̀. Mo fẹ́ jọ ẹ bá ti ráyè kẹ bá mi sọ̀rọ̀ òun náà
1: ẹni
3: sọ́lẹ̀ ẹ̀kọ́ yẹn tó rọ́mọ̀ ìlú mi gangan ni ẹ bá ti ráyè kẹ bá ṣèwádìí ẹ kẹjẹ ká gbọ́.
1: Má pè yín ṣe gbọ́.
3: Orí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni ẹni ó kúkú kan mi serious àbí nǹkan so mo fẹ́ gbọ́.
1: Ẹ ṣe gan ni. Ilé
3: àti ìlú ọmọ nìyá tọ́lọ́kọ́ àpàtà mọ́ra.
1: Thank you. Ẹ ṣe gan ni. Wow, interesting. Ìpè ń jápè ni o. The calls are just excess tonight. Hello, yes sir.
4: Hello. Ẹnì dẹ́rù gbogbo wa la jẹ́ ìlàtàrọ̀ bọ́ọ̀ la pé èèyàn pọ̀
1: bẹ́ẹ̀ ni
4: níta fẹ́ náà nìyẹn.
1: Àmì àdúpẹ́.
4: Iléeṣẹ́ lágbèlú ẹ̀ dẹ́rù kò ní jóná lágbára ọlọ́run.
1: Amen.
4: Ẹ kú ètò.
1: Yes sir.
4: Ọmọ tèmi náà October wà ni o.
1: Ó tán àdúpẹ́.
4: Mo dìbò mi fún.
1: A ní Roy Chicago àti Délé Ojo.
4: A ní Roy Chicago.
1: Roy Chicago, that's 12 votes.
4: Ẹ ṣe àdìgún ló sọ̀rọ̀ láti olúgbọ́dọ̀ kí àyè
1: ìbàdàn. Bẹ́ẹ̀ni, ẹ ṣe gan ni sir, thank you. All right, another call. Hello, the caller.
5: Hello.
1: Hello, sir.
5: Orúkọ mi ni Olóyè Kamau ni Alam. Ní ti dìbò lẹ́ẹ̀kan, a máa mú bèrè àwọn bàbá Ògúndàrè Pọ́nyámú àti bàbá Òdòrí Ayé Àrẹ̀mú. Àtòkò wa gbowó lé. Bá wa wájú pẹ̀lú àwọn náà kẹ bá wa máa pín kí ṣe ṣe wọn.
1: Kò sí wàhálà, a ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣẹ́gbọ́ sà, ẹ ṣe gan ni. Ó lágbára lálẹ́ yìí, àwọn ìpè yẹn ń kọ lura wọn ni. Hello.
6: Ààrẹ o.
1: Ẹ ra sà.
6: Adébáyọ̀ láti àkókò.
1: Ẹ mọ̀ wo lẹ sà.
6: Ìjà rẹ̀ yẹ kó ètò.
1: Yes sir.
6: Ohun ẹ̀ ò ní hàn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kò ní bí òun
1: lágbára lọ́run. Ẹ̀mí.
6: Mo dìbò mi fún Délé Ojo.
1: Délé Ojo 29 votes for Délé Ojo.

ọkùnrin kan àlàyé àtijọ́ ọ fẹ́ mọ wá súlé kàwé lọmọ wá ẹkọ́kọ́ rẹ̀ lójoojúmọ́ nídìjọ́ yìí ọkùnrin dáhùn ké sáyà rẹ̀ tí àwé o ìhèhé o tí èyí lọ́bọ̀ wẹ́ra kí n lè kàbá tí èyí ṣòun o ń ra kí ọ lè kàbá ìṣe lọkàn mọ̀fọ́ ọmọ wá nù rè ni ọkọ rẹ̀ bọ̀ yé burú ìyá kí n lè kàbá lónìí ike múra kẹjọ lọ gbọ.

0: sọ nípa ìsọdi mímọ́ pátápátá ẹ̀kọ́ bíbélì kẹwàá apá kẹrin. Ẹgbọ́ o, ntí bíbélì wúre o, tàárí gbámú nínú ẹ̀kọ́ tèmi àti yín kọ́. Ó ní ìgbé ayé aláìlábàwọ́n. Ẹgbọ́ ẹjẹ mú báyìí, ẹjẹ mú bíi tí mo bá dé ń jẹjọ nù. A gbọ́dọ̀ jẹ mímọ́ nínú. Kí a sì ní àlàáfíà nínú. Kí a má bàa ṣubú kúrò nínú ìgbé ayé kìrìsìtẹ́nì wa. A gbọ́dọ̀ jẹ mímọ́ nínú. Kí a sì ní àlàáfíà nínú. Kí a má bàa ṣubú kúrò nínú ìgbé ayé kìrìsìtẹ́nì wa. Ìgbé ayé aláìlábàwọ́n ni èyí tí ní èyí tí Ọlọ́run kò rí ohun kan wí sí. A lè má jẹ aláìlábàwọ́n níwájú àwọn alẹgbẹ́ wa, ṣùgbọ́n a lè jẹ aláìlábàwọ́n níwájú Ọlọ́run. Torí kíni? Ọlọ́run rínú orí òde. Ìdínú. Nígbà tí Ọlọ́run bá wo ọkàn tí a sọ di mímọ́, yóò rí gbogbo àwọn àmúyẹ tó nílò láti wà ní ọkàn kan pẹ̀lú rẹ̀. Ọkàn tí a sọ di mímọ́ jẹ́ ìtẹ́ tí Ọlọ́run ti ń jọba láìsí alátakò. Ẹjọ́ ń báyìí. Ìfara ẹni jìn ni wíwà níwájú. Ìfara ẹni jìn ni wíwà síwájú Ọlọ́run pẹ̀lú ohun tí a jẹ́ ní àtijọ́. Ìfara ẹni jìn ni wíwá síwájú Ọlọ́run pẹ̀lú ohun tí a jẹ́ ní àtijọ́ nísinsìnyí tí a ó jẹ́ ní ọjọ́ iwájú. Ọjọ́ iwájú wa. Ẹgbọ́ ipò ohun ìní ọgbọ́n tálẹ́ǹtì òye owó ipò wa nínú ẹbí àti nínú ìjọ. Kí a sì gbogbo rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Nígbà tí a bá yára wa sọ́tọ̀, tí a sì fi ara wa yìí fún Ọlọ́run, báyìí Ọlọ́run náà yóò setán láti se ipa tirẹ̀ nípa fífún wa ní ìrírí ìsọdi mímọ́ pátápátá. Èyí jẹ́ iṣẹ́ abẹ Ọlọ́run, iṣẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run kan pàtó nínú ọkàn onígbàgbọ́. Ìwé Hebrew orí kejì ẹsẹ̀ kọkànlá. Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kejìlá. Ẹ̀ka ẹsẹ̀ kẹtàlá rẹ̀ náà. Ẹ̀wá já tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ̀yin dẹ̀ bá ń fi ọkàn bá ẹ̀kọ́ yẹn bọ̀, yóò yẹ yín bí mo ṣera mu láàárọ̀ yìí. Mo mú díẹ̀ níbi tá a bá dé ní apá kẹta. Àmì apá kejì, mo mú díẹ̀ níbi tá a bá dé lápá kẹrin. Ẹwà já tẹ̀ iwájú. Ìrìn àjò ẹ̀mí ọ̀nà àlètò lágelú ni wọ́n ń pè bí. Nípa ọ̀nà orí ọ̀fẹ́, wo ni onígbàgbọ́ se lè ní ìrírí ìsọdọmọ tá à ń sọ yìí? Nípa ọ̀nà orí ọ̀fẹ́, wo ni onígbàgbọ́ se lè ní ìrírí ìsọdọmọ tá à ń sọ pa rẹ̀, ìsọdọmọ pátápátá? Bẹ́ẹ̀ ṣe wọn lé ní ká ẹ máa pín o. Adéọlá Adésanyà, bẹ́ẹ̀ ṣe ń wọlé ní kẹ́ ẹ máa pín. Gbogbo yín pátátá ẹ̀ láǹfààní àti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí. Yẹn níbi kẹ́ ẹ máa ṣí àrẹ̀ gbogbo àwọn ọkàn tí wọn ò tí ì láǹfààní àti jí. Ṣí àrẹ̀ méjì mẹ́ta. Nípa ọ̀nà orí ọ̀fẹ́, wo ni onígbàgbọ́ se lè ní ìrírí yìí, ìrírí ìsọdọmọ? Àwọn ohun èlò fún ìsọdọmọ ni number one, ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹta. Àwọn ohun èlò fún ìsọdọmọ pátápátá, ọ̀rọ̀ Ọlọ́run number one yẹn. Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹta. Number two, ẹ̀jẹ̀ Jésù. Ìwé Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kejìlá àti Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kẹtàlá. Ìkẹta, ìgbàgbọ́ nínú Olúwa. Ìgbàgbọ́ nínú Olúwa. A ní ẹnu ìwé Act of Apostle chapter 26 verse 18. Ẹkẹrin, ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run àti Ọlọ́run fúnra ara rẹ̀. Ìyẹn ni ó sì ẹlẹ́ẹ̀karùn-ún. emi olorun lohun elo kerin ati olorun fun ara re nlorun elo kefa ewe we tesalonika kini ori keji ese keta le ni ogun akini isodomo nipa kikeko ninu oro olorun nikan sugbon sibe ani lati gbadura pelu igbagbo agbodo gbagbo wipe o sese ka to le bere pelu igbagbo baba ni keyan o bere nkan lowo olorun pelu gbagbo itumo ni pe eniyan gbodo ni gbagbo pe n to n fe bere o owo olorun se kini owo re ka owo re ka owo re ka bakan na a lati mo pe ife olorun ni pe ki a je mimo 1 Thessalonians chapter 4 verse 3 to 8 iwe Thessalonica kini ori kerin ese keta si kejo iwe Johanu kini ori karun ese kerinla Johanu kini bakan na ori karun ese kedogun lai si iwa mimo ko si eni ti yo ori oluwa o kemo wi lai si iwa mimo ko sen ti ori oluwa ko si o ko sen ti ori oluwa iwa mimo ti an so ni ki se iwa mimo ti ofin bi ko se iwa mimo ti a fi si oju se eyi ti awon onigbagbo se alabapin re ke se tofin e ta fi soju se nitori ti won ti jowo gbogbo aye won fun tani fun Kristi won ti jowo re fo Olorun nipasẹ Kristi iwa mimo ma n se ohun kan ninu okan wa ti yo mu ki a gbe igbe aye ti o tona ohun eyo kan ni ma se ma mu ka gbe igbe aye to tona an lati pongbe fun ka se kini ka pongbe fun iwa mimo iwe Mark ori kokanla ese ikerin le logun Mark ori kokanla ese ikerin le logun ka si bere fun pelu ipongbe gbigbona lati nu okan wa iyawo ni o ye ki akosi eko yi iyawo to ye ko nigbagbo ko si ta ba so nipa isodi mimo pata pata bibeli ko wa pe gbogbo onigbagbo le di mimo pata pata eja pada si we to Thessalonica kini ori karun ese keta le logun iwe Thessalonica kini ori karun ese keta le logun ko ye ki a jebi mimu kuro ninu oro na eko yi fun gbogbo ni waasu oro na ni oju se nla ti o lowo lati ko ni ni eko yi egbo o ko ye ka jebi mimu kuro ninu oro na n ba gbogbo awa ta je paito awa ta n gbo ohun elo ilu oluwa lowo awa oludasile ejo eko yen ba pe ko ye ka jebi mimu kuro ninu oro na eko yi n fun gbogbo ni waasu oro na ni ojuse gbogbo awa ta n waasu na n fun wa ni ojuse nla ti o lowo lati ko ni ni eko yi ki won si se alabapin iriri yi pelu iwe Timotheo kini ori kere ese kejila Timotheo kini ori kere ese kejila iwe Timotheo keji ori keji ese kefa iwe Timotheo keji ori keji ese kefa ki won lakaka lati ni oye ki won si mo nipa wiwa awa jinle ninu eko na awa ta je iko atiriju ta du lori ipepe Olorun lati ba awon okan soro ni eko yi nba wi nbi nbo bam play orin
1: Olorun ti mo sin o tobi o tobi oji opo ojo merin o pagan lomo lojo opo
0: ini ajo emi leto
1: le se Olorun de mi o tobi
0: lagelu le tin bo 96.7 fm
1: Olorun
0: gbogbo gbogbo awa ta je iko atiriju
1: awa
0: ta n gbe ohun elo re lowo mo lero pa n tetila aro yi

sọ fún wa pé gbogbo wa pátá ẹgbọn tó wí o ẹjẹ tuntun mú ẹkọ yìí ń fún gbogbo oníwàásù ọrọ náà ní ojúṣe ńlá tí ó lọwọ láti kọni ní ẹkọ yìí kí wọn sì ṣe alábàápin ìrírí yìí mo ní ẹwọ má timothy kínní orí kẹrin ẹsẹ kejìlá timothy kejì orí kejì ẹsẹ kẹfà kí wọn làkàkà láti ní òye òye kí wọn sì mọ nípa wíwà àwà jinlẹ nínú ẹkọ náà 2 timothy chapter 2 verse 15 ẹka timothy kejì orí kejì ẹsẹ kẹẹdógún ẹka ìwé títù títù orí kínní ẹsẹ kẹsàn kí wọn kọ gbogbo onígbàgbọ pẹlú òtítọ ọkàn àwa tá ń gbé ohun èlò tá ń dó lórí pew kí wọn kọ gbogbo onígbàgbọ pẹlú òtítọ ọkàn ní ọnà tí ó múnádóko láìbẹrù àti láìgbọ̀jẹ̀gẹ́ nínú ohun gbogbo tí ó jẹ́ ti ẹ̀mí bàbá ti kọ́ àwọn tí ń bẹ lábẹ́ wa nípa sẹ́ńtà ń sọ nípa ìsọdi mímọ́ pátápátá a ní jẹ̀bi. Ẹgbọ́n tí ẹ̀kọ́ yìí sọ fún wa o ìsọdi mímọ́ pátápátá ẹ̀kọ́ ọnú bíbélì kẹwàá apá kẹrin a kò gbọ́dọ̀ fi òtítọ́ pamọ́ fún àwọn ọmọ ìjọ wa gbọ́dọ̀ sọ tí bíbélì ń kọ́ wa a gbọ́dọ̀ sọ fún wọn gẹ́gẹ́ bí onígbàgbọ́ ohun tí olúwa ń retí látọ̀dọ̀ ọmọ lẹ́yìn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí onígbàgbọ́ màmá sọ fún yín ìgbàgbọ́ ní ìpele stage by stage ǹjẹ́ mọ̀ pé torí pé àjílẹ̀ nínú ẹ̀kọ́ kristi ní làálàá wa ṣe pọ̀ jù nínú ariwo tá ń pa mọ́ jésù ẹni ru ariwo wo bọ́ bá jẹ́ gbogbo wá ṣe lórí ọ̀fẹ́ láti ní àwàjinlẹ̀ nínú ẹ̀kọ́ ni ariwo ò ní pọ̀ lórí òkè.

0: ọ̀fẹ́ gbà láàárọ̀ yìí.
1: Òkun tó gbára èèyàn ọ̀gá, Ọlọ́run ló bá mi ṣe o. Wáyé mi ká bí ajá, mo pa wọn bí ilẹ̀ ẹ̀gún. Ní gbogbo ọ̀nà mi.
0: Ẹ wò wé Timothy kejì, orí kejì ẹsẹ̀ kejì. A kò gbọ́dọ̀ fi òtítọ́ pamọ́ fún àwọn ọmọ ìjọ wa. 2 Timothy chapter 2 verse 2. Ẹ jẹ́ kí a rọ gbogbo onígbàgbọ́ láti jẹ́ alábàápín nínú ìbùkún yìí. Ìrírí olóore ọ̀fẹ́ ti ìsọdi mímọ́ pátápátá fún àwọn Kristẹni yìí ṣe

Oṣù kẹwàá ọdún 2026 11 of October ọjọ́ Sunday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí ọjọ́ ológo rèé ẹjẹ́ àyìn ni o.

0: Janka sọ fún ọba yìí pé bí ọwọ́ Olúwa bá kàn ọ́ ìyàtọ̀ máa dé o bí ọwọ́ Olúwa bá kàn ọ́ àwọn ènìyàn á bá ọ dúpẹ́ o ọwọ́ rẹ̀ ló fi rú omi omi odò Bethsaida bó bá sì rú omi àwọn angẹ́lì á wọbẹ̀ ẹnikẹ́ni tó bá sì wọbẹ̀ á gba ìwòsàn ọwọ́ Olúwa ọwọ́ tó wà kéré nínú odò Jọ́dánì ọwọ́ Olúwa ọwọ́ tó lànà lágìjù ọwọ́ Olúwa ọwọ́ tó lànà sí òkun pupa ọwọ́ Olúwa ẹ má fi ṣeré láàárọ̀ yìí ẹ̀yin aládùádà ẹ àná ìtì ọwọ́ yìí ẹ já lọ ẹ fi òróró yan ọwọ́ yìí méjèèjì àtẹ́lẹ̀ ọwọ́ yìí méjèèjì ẹ tún já gbàdúà láàárọ̀ yìí Olúwa ni ọmọ jó tí ẹ mọ̀dí tí mo fi ní ká máa fi òróró yan ọwọ́ wọn torí ọ̀pọ̀ àwọn tí wọ́n fi òróró yan ọwọ́ wọn yìí ìgbà tí ó bá fi pé méje ọwọ́ yẹn Olúwa ni lọ kọ́lẹ̀ ọmọ wọ́n máa gbé nǹkan rere ṣe Olúwa ni wọ́n gba kọ́kọ́rọ́ ilé tiwọn náà Olúwa ni wọ́n gba kọ́kọ́rọ́ ìṣerere tiwọn náà ẹ bèrè fún ọwọ́ Olúwa ló sọ láàárọ̀ yìí ọwọ́ tó wà kéré nínú odò Olúwa ni ẹ bèrè fún ọwọ́ ẹ ó lè fọwọ́ rẹ̀ dàbírà lórí ayé rẹ̀ náà a fẹ́ gbàdúà àkọ́kọ́ leléyìí màá bí ọ gan kí wọn náà gbà pẹ̀lú mi ẹ pé orúkọ jésù kẹ pé ẹ̀mí mímọ́ o náwó láàárẹ̀ kogun jíjà mi ó tán náwó láàárẹ̀ ọlọ́wọ́ ńlá náwó láàárẹ̀ kogun jíjà mi ó tán náwó láàárẹ̀ kogun jíjà mi ó tán náwó ńlá ẹnáwó ńlá náwó láàárẹ̀ kogun jíjà mi ó tán ó yá àdúrà
1: orúkọ jésù
0: báyà báyà báyà dàdà náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ ayà bàdà bàdà bàlẹ̀ àdàyà dàdà lẹ̀ àbàdà yà dàdà
1: náwó láàárẹ̀
0: náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ náwó láàárẹ̀ The one The one.

baba wa ori omo yen eh lori oro ma ti riyawo yen ekun re tapa tapa ekun re tapa tapa in the name of Jesus eh ikabodi enu iyawo kan ninu omo eli lo ti jade o solojo ki ile aye dukoro mo lowo o solo joti ireti pe patapata o solo joto ro wi pe ogo mi o tu simo abese o o so ni gba soro pe won gbe ogo lo e wo mo mi ati daddy e je pe won ji ogo re gbe ko si un ti je be no oni ni akoko iku re ta ni won so nipa re oni aya omo eli obirin finiasi won lo loyun o si sumo ojo ibi re nigba ti o si gbo yin pe ati gbe akoti olorun ati pe baba oko re ati oko re ku o kun le o si bimo nitori obi te yen ni pe omo mu lojiji nigba to ya nigba to ku die to fe kun won so pe ni akoko iku re awon obirin ti o duro ti won si fun pe ma beru nitori iwo bi okunrin kan sugbon ko dahun ko si ka si ohun ton fi so fun pe a okunrin lopo e baba tu ti de baba jide omo mi to jide o ma replace tiniasi eni ma gbe ogo idile eni jide to jide won ni ko ka si oni fun mo si toro mo pe nkan to lagbara o ti sele o wo titi ko mo ti o so bibeli ko nigba to di extra kan kan le logun verse 21 ninu we 4th samuel chapter 4 mo ti so o si wi pe omo na ni kabodi o si ki omo na ni kabodi wi pe ko si ogun fun israeli mo nitori ati gbe apoti olorun lo ati nitori baba oko re ati oko re o si wi pe ogun ko si fun israeli mo nitori ati gbe apoti olorun lo mommy o so ni bi ti oye re mo ko si nkan ti won le gbe lo to je ti oluwa awon to gbe apoti eri fun awon na duru pada sori let me tell you something won le gbe ogun e lo ko teni ti gbogbo eyan abi mo ni ogo mo ti salaye fun gbogbo eyan ohun ti olorun da mo iwo ati emi to je wipe a n se ninu irorun to si mu wa tayo o ni won fi n kede eniyan ikede yen ati ola ikede yen na n pe logo wọn ni kai ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ kí ló mú kọba fẹ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó ti yẹ yí báyẹn ọwọ náà ológo mọ ni òmòyele tó ti kọ bóun ló ṣe kọ́lé wọn wá ní a ó mọ bọ́ọ̀lù gbá mi owó tó wá rí níbi bọ́ọ̀ olúwa fi ń kọ́ ilé jọ ó ti rí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó gbá so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù gbá mo ti ṣàlàyé ẹ kárí ọ̀pọ̀lọpọ̀ ohun mọ̀ nǹkan kan bó o ṣe wà tó o ròyìn pé wọ́n ti gbé ògo ẹ gbé ẹni àwọn akẹ́tì ṣe kàmọ́kọ́ yẹ bóyá jẹta bá lọ wọ́n ti gbèrò mi fara mọ́ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ lè sùn láti fi sùn ògo rẹ lè sùn tí o yẹ báyìí wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ sínú ara rẹ ó máa jáde máa ń yànnà náà o nígbà mìíràn ó tà ń pè ní ògo yìí ó dàbí ìgbà tí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ ó ráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀ bóun náà ṣe ń ṣe o ni ogun tí wọ́n ń gbé tì òun náà fi sọ wípé ogun àti ogun ẹ̀gbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rì ẹ ní gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jà rapalapa tí ìṣẹ́gun bá dé fún ogun á tẹ ogun rì àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọn á ló pàpà jagun ó borí oh my god ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹ gbọ́rọ̀ olúwa ogun tó bo ogun ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdàní èmo kìlọ̀ ohun tá à ń pè ní ogun yẹn sà à ní ogun tẹ̀ ń rí yẹn sà ọmọ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀ fún ọmọ kẹ́kọ̀ọ́ ni kan nígbà yẹn oní ṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni kárí gbogbo ohun tó bí ẹ̀dá bá nítorí ogun ni ogun bá lè sọ̀rọ̀ kí ìyanu bá lè ṣẹlẹ̀ kárí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ kí n kọ́ kíní kan fẹ́ yìí kí ẹ sọ pé ogun wọ́n ti gbé lọ ẹlòmíràn ní ìyá àjẹta ni ogun ìdílé kan no kárí ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìbí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá pàdé èdè tó máa pè sáyọ ọmọkùnrin yẹn ni pé

0: Oh, good sir.
1: Ọmọ tuntun mọ jòjò
0: ni. Ọjọ́ mi. Ibi tó ti replacenta ọmọ mi.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Wọ́n rí ohun àtògo kalẹ̀ bọ́dì nìkan ló wà. Èpè tí abiyamọ sẹ́rí kò sun tó máa ń àtàkì ògo. Èpè ni o.
1: Èpè ni.
0: Ẹ jẹ́ sọ àṣírí ògo kan fún ẹlọ́ka jẹ́ sí ṣata wá. Ẹ ká ṣata tù. Ó lẹ̀ ẹ̀wọ̀ ẹ̀dá kájẹ̀ yẹn láwùrọ̀ ara wa. Gbà tó ní kájà tó ní kó bàa lè máa ṣe orí ogo ni. Wọ́n á dá àyàn kan pé kó má lógo. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ogo ò dẹ̀ ṣe é mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Bí ẹ̀jẹ̀ tàbí omi ni. Ẹ wo ọkùnrin kan tí wọ́n ń pè ní Mose. Tó bá kàwé ẹ́sọ́dọ̀. Tó bá fẹ́ mọ̀ nípa ìwà kẹ́sọ́dọ̀ ṣata wà. Wọ́n máa mú lọ 2-3. Wọ́n á rí wípé kẹ́tọ́ bí ni arrangement ti wà. Mo sọ̀rọ̀ kí n gbà kẹ́tọ́ mo ń fírìṣì nípa arrangí. Mo ní ẹnì tí tó bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God. Ọlọ́run ti ṣètò ẹ̀sílẹ̀. Ẹ̀tọ́ ọlọ́run bá fẹ́ gbé jẹ̀yìn á arrange olùgbèjà sílẹ̀. Ọlọ́run bá fẹ́ gbà yàn á bá arrange wòlíì tó fẹ́ lò fún. Á arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún. Á rẹ̀ arrange alátìlẹyìn tó fẹ́ lò fún. Ọlọ́run wà díẹ̀. Bí ọlọ́run bá ṣe táà ti dá sí. Ọlọ́run á withdraw wọn. Problem àwádé. Mo sọ̀rọ̀. Àyẹ̀wò ní bá ìṣòro kan. In the name of Jesus.
1: Amen.
0: Ẹnìkan ta ló ṣe sọ, alórúkọ mi ni wòlíì àjílò rẹ̀ àtàmátà. Mo sọ fún ọmọ ní èmi ò kí ṣe oníwàásù o. Èmi máa ń jíṣẹ́ ni, ohun tẹ́mi wọ́n bá ń gbé jáde àti táì. Èmi ọkàn máa sọ fún ọ. Tó o bá gbàgbọ́, ìwọ yóò sì rí ògo ọlọ́run.
1: Ìwọ
0: ìgbọ́ ní oríire. Ṣé pé ohun tí Jésù sọ fún màtá nìyẹn. Nígbà tó ní arákùnrin rẹ̀ máa jí. Òótọ́ ló máa jí, ìyẹn ní kẹyìn
1: ọjà.
0: Ẹni ẹgbẹ́ òkúta kọ àwọn olóòlù ẹ̀wọ́ tí ń rù. Ó ní ti sòótọ́ fọ ọkọ bá gbàgbọ́ wa rúgọ
1: lọ.
0: Yọ́dàtà mo sọ kí ní kan fún ọmọ ní ẹ̀wọ̀. Ṣẹ́rí iṣẹ́ wòlíì ó yàtọ̀ sí iṣẹ́ pásọ̀.
1: Ó yàtọ̀ síra wọn.
0: Olùwàásù gidi ni pásọ̀ àti tíṣà. Ṣé gbogbo tí mo ṣe ń sọ yìí. Àwọn tó jẹ́ pásọ̀ àti tíṣà sì máa mú. Tí wọ́n á jókòó tìta gbọ́
1: yẹ́bẹ́yẹ́bẹ́.
0: Ogo ti wà nínú wọn. Abimọ wọn bí nǹkan ara wọn ni.
1: Abimọ ni.
0: Now, ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹ́ni yẹn bá máa bá tàdé. Nípasẹ̀ ogo yẹn náà ni. Bí ò bá ti wá borí ogun yẹn, ogo òṣìṣẹ́ mọ́ ni.
1: Lọ.
0: Ẹwọ ẹni tó bá ń sá eré. Gbogbo pé à ń sá eré kírakíta. Ohun ní tọ̀pù tẹ́ẹ̀mù. Kíní kan ṣe orí ìyẹn náà ni yóò ti máa bá ṣòro padì. Ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù ló ti máa bá ṣòro padì. Ẹni jẹ́ pásọ̀. Tó jẹ́bi tí ògo rẹ̀ wà níṣẹ́ pásọ̀rì orí ibẹ̀ náà ni ó ti máa bá ìṣòro padì. Àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti bá ìṣòro padì. Mo ti sọ̀rọ̀ ara mi fún yín náà. Mo ní nígbà tí mo kéré èmi rí vision mi ò mọ̀ pé vision náà ń pè lórí Anglican ni Anglican ni èmi ni Bible and the Peter. Now tí vision yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ Samuel ni nínú ìwé First Samuel tọba ká ṣata tí ò lọ tèrè sọ̀rọ̀ mi yẹ tó ń kà lọ níbi tí mò ń lọ rèé
1: o.
0: Dao tí bá rẹ̀ èèyàn tó bá jẹ́ ní máa kú màá ló máa kú á dẹ̀kú. Nígbà tí a ti ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ á rí ikú níwájú ẹ̀ lóòótọ́ á sọ pé yóò kú yóò dẹ̀. Bẹ̀ẹ̀ nígbà tí ìmọ̀dé mú mi lè ṣe kí n máa fi ṣe tí bá sọ̀rọ̀ tí bá fi lè sọ̀rọ̀ lérí ìpè mi bíi wòlíì ṣé má kúrọ̀ fún ẹ. Mission statement ni sọ wípé disciples shall be coming with the questions of their life and you shall be giving them answer.
1: Right,
0: every word spoken by me spoken by you and every instruction to give by me give by I make a living proof of my presence.
1: Ìwọ
0: yóò jẹ́ ìrí wa láyé ni
1: tó
0: dáwọn ohun yìí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn wà á dẹ̀ máa fún wọn lẹ́sìn. So gbogbo wòlíì
1: jẹ́
0: pàṣírí yẹn èsì ni àjẹ́ solution àjẹ́
1: agbẹnusọ
0: àwa là ń sọ ọkàn ọlọ́run fún ẹni tó bá gbàgbọ́. Nígbà yẹn báyìí àwa náà máa sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.
1: Alágbára ńlá o.
0: Tí bá ṣe káńtà ìfẹ́ lómi bẹ̀rù máa ma wo mi. Nígbà tó dojọ́ kan a ní èèyàn kan.
1: Bẹ́ẹ̀ni
0: ó lóun gbà pé mo wẹ́jú ni. Mo lóòótọ́ ni. Ẹ ṣé mi wẹ́jú ni. Àràárọ̀ ṣé mi wẹ́jú. Olóòótọ́ bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀. Ọjọ́ tó tẹ̀lé mi lọ sí iléṣà. Ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ torí dẹ́bà mi nígbà yìí. Ló wá ń gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago. Nígbà tí mo sọmọ lórúkọ.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lénìí. 36 years ago ń gbà yẹn ọ̀dọ́ ni mo wà. Àgbẹ̀ ọmọ báyìí. Mo ti sọ fọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ mi mi ò sínú wòlíì tí mo máa háìdò títọ́. Ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo sọ fún yín pé àsálí àti yọ̀ǹkà èdè mi ni mo ti ní ẹ̀ǹkáńtà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run. Sọ pé 1977 ni bàbá bá dáhùn ìyìnmọ̀ ọlọ́mọ ni iná sì gbẹ́rẹ́ sùn. Wòlíì ni eré hùn. Àbúrò ẹ̀kọ́. 84 ni bàbá bọ́ ọmọ forí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin. Àádẹ́gbúrò ẹ̀ka àgbáyé o. Now bàbá Ajíbólùgbà ló sọ̀rọ̀ ní 1972-73 gbogbo ìta àtakò tá n pápá dé gbà yẹn ohun tó ju ológun rí ni.

0: tó ògo lọ́wọ́ mi. Bàtínà fi ta sọ ní pẹ̀lú ìgbà kan. Ó ní ayé ò lè pa kádà rádà, wọ́n kàn lè bọ́wọ́ agogo sẹ́yìn. Ìtumọ̀ ẹ̀ ni pé ayé ò lè pààrọ̀ ògo èèyàn, wọ́n kàn lè dí ògo lọ́wọ́ ni. Olókùn jẹ́ wípé mo máa ń tẹnu mọ, ayé rẹ̀ sì máa dà. O gbà mí gbọ́, wo lè fi aran sí ẹni mi. Àbí mi ò lákọọ́lẹ̀, ẹ̀mí mọ́ ló máa ń gbẹnu mi sọ̀rọ̀. Gàgà Májẹ̀mú, gàgà ògo mi ni pé kí n sọ tẹ́lẹ̀ bí wòlíì. Ọlọ́run ò kì í jẹ́ ká sọ kó má wá sí ìmúṣẹ.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Àánú tá a rí gbà nínú.
1: Kábíyèsí rẹ o.
0: Àti sọ bí ṣe ẹbọ.
1: Yes sir.
0: Primary school.
1: Àtọ̀jọ́ tó ti pẹ́.
0: Àti àbófù 60 bá ṣe wà.
1: Kábíyèsí ni mọ́ o.
0: Ẹ wá wo tá a ti ń sọ̀rọ̀ láti pamọ́ primary.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ṣàpẹ́ tó bá sọ̀rọ̀ ọmọ primary. Ó sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá ló ń sọ. Ibi tí sisi yẹsi ni jáde secondary school.
1: Bẹ́ẹ̀ni
0: o. Àwọn ará àṣàwọ̀ òpẹ́ ń primary.
1: Láti wá ẹsẹ̀ sísọ̀.
0: Ibi tí mo ń lọre lálẹ́ ti ń sọ́bọ̀. Àwọn tá à ń sọ lójú wọn tá à sì sọ́wọ́ ìwà láyé. Ìpè náà ń pè yẹ. Títí tó fi di pé bàbá bí léwu mẹ́ ọ̀ṣọ́ pátá òwò lé mi lórí ní èjì. Bí wòlíì. Wòlíì lẹni tó ń sọ ọkàn Ọlọ́run. Ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́ tó ń gbọ́ mi. Tá a bá ń sọ̀rọ̀ nípa ògo.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo sọ mo ní. Pẹ̀lú kan ní celestial glory.
1: Celestial glory.
0: Ògo àmútọ̀rún wa náà ń pè bẹ́ẹ̀.
1: Celestial glory.
0: Ọ̀run ló ti wá. Ẹni pé bàtọ́ lọ́run sọ fún Jeremiah.
1: Bẹ́ẹ̀ni
0: o. Ó ní ká tó lóyún ẹ̀ gan-an lèmi mà ti mọ̀ ẹ́. Kí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òdè mi fún ayé ẹ.
1: Yes sir.
0: So ẹni tó wá sí ẹni tọ́lọ̀ ti mọ̀ láti ní oyún.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó wá yàn kí náà bá ti stop ẹ.
1: Kò ṣeé ṣe o.
0: Wọ́n kúkú sọ sínú kàdá gbígbẹ́. Àbọ̀sọ̀ síbẹ̀.
1: Wọ́n sọ sí.
0: Wọ́n sọ ka àbàmọ́ lẹ́sẹ̀. Torí ògo náà ni. Gbogbo compilation náà ló ń jẹ̀wé Jeremiah. Ayà ká bàrí ẹ̀. Láì ní ká ògo mi ògo náà máa sọ. Àmì ṣe dádúró. Mo láàní ṣe dádúró. Jáde fẹ́rẹ́ sọ lé báyìí ò bá gbà mí láti gbé ẹ̀rí jẹ́ ń sọ̀rọ̀ kí yẹ o ṣí ẹ̀yin tẹ́ wà ní Ìbàdàn lénìí Ìbàdàn tó bá ń gbọ́ mi níbàdàn ẹ lọ wá sẹ́ríìsì kẹ́tí ara yín mo máa wà ní ẹ̀yin tàfó àrẹ́nà máa wà lẹ́yìn tàfó àrẹ́nà lénìí pẹ̀jẹ́ kí n fọwọ́ mi tan òrólé ẹ lórí kí ilẹ̀ sọ àsọtẹ́lẹ̀ sáyé kò ní pákéjì kò ní síjó náà kẹta ọbẹ̀ tún wẹ̀yàn ni a kàn rán mi sí ọni tó ọbẹ̀ wà ń bàjàn lọ múra ẹ̀yìn tàfó àrẹ́nà ní sangu ẹlẹ́yẹlé road ni níbi junction jokòdó wọ́n máa ń pè ní wayek junction ọ̀nà tó wà ní polytechnic ìbàdàn ọ̀nà ìbàdàn polytechnic bọ́ọ̀lù níbi tàfó àrẹ́nà yẹn níbi ẹgbẹ́ open university sọ pé bí ẹgbẹ́ open university olúwa gbígbá mi láàrin gadi yẹn wọnú gadi yẹn orí òkè tó ti ń ṣe cbt yẹn ní grace of yẹn ibẹ̀ ni mo ti máa mínísà máa tọ ọ̀rọ̀ lélẹ̀ lórí gbogbo ọwọ́ tọ̀ wà lápẹtẹ tó ń gbọ́ mi májòkò di ẹ lọ́wọ́ àmọ̀ràn mi fún ẹnìyàn àmọ̀ràn mi fún
1: ẹnìyàn
0: ó ń kó májòdì ẹ lọ́wọ́
1: ní agbègbè apẹtẹ
0: gbogbo ẹtọ àlẹ́ apẹtẹ gbogbo ẹtẹ wà ní ológun ẹrú tẹ wà ní sango tẹ wà ní ẹlẹyẹlé tó wà láwọtán aago mọkànlá ni màá bẹ̀rẹ̀ màá dẹ̀ parí títí aago kan wákàtí méjì náà ani agbára ní bá ti ń parí ṣètèwé sango ọ̀tá yá ni ẹ sango ọ̀tá yá torí bẹ́ẹ̀ ni màá wà láàárọ̀ làmọ́dé ẹlágbọ́gba tó la yé àtọ́ ní
1: alishiba
0: ní tiritiri bọ́ ọ̀tọ̀ pé ẹ ní ẹgbẹ́ matrix filling station ìyẹn ní sango ọ̀tá hall yẹn náà pè ní his glory hall lágbọ́gba tó la yé àtọ́ tí bá ti ń kú o bẹ́ẹ̀ ni monday mo kọjá sábẹ́ kúta ni torí àárọ̀ tuesday lágbo ọba tó la yàtọ̀ aago ìfá àṣẹ fún màá ti dé lẹ̀ ní monday so cancelling àárọ̀ ni màá fèsì lọ́jọ́ tuesday so màá ti tètè débẹ̀ cancel àárọ̀ kọ́ṣe tó láwọn ọkọ̀ láyè nìyí ní ọ̀sẹ̀ tó kọjá so bá ti ń parí yẹn náà same tuesday náà ni màá dé ṣàgámù so màá wá jìtì ṣàgámù lọ́sẹ̀ yìí dáwà ní ṣàgámù ṣáàyí màá ti jẹ́jì kìí máa ṣe ọ̀sán ọlọ́ngbọ́ cancelling ni màá kọ́kọ́ ṣe màá ṣe cancelling yẹn tó fi máa bẹ̀rẹ̀ program lọ́wọ́ aago mẹ́sàn-án má dẹ̀ parí program títí aago mọ́kànlá so màá kẹ́ ṣe cancelling lẹ́yìn torí pé program kan ń lọ lọ́wọ́ àwọn kan fẹ́ wá ṣe program ń bẹ̀ ẹni bí ọwọ́ bí aago méjì so èmi ti máa parí títí aago méjìlá kọjá so wàá ti rí ni tí bá ti kó mẹ ó ti jẹ̀bú òde ni ní ìta alápò ní akítọ̀mídé ọ ẹ̀tọ́ wà ní ìta alápò ẹ̀ní àkédọ̀ ni ẹ o ẹ̀ní jẹ̀bú òde ni ẹ so àwọn tó wà ní ẹ̀pẹ́ àwọn tó wà lájà
1: gbogbo
0: nọ́mbà ọ̀bẹ wọ́n tó wà wọ́n tàkà yìí àmọ́ ní ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ yẹn
1: wọ́n
0: tó wà ní korodu tó wà lóbi jù ọ̀ndà sábò bíjì ná

ẹlẹ láǹfààní àti máa rí mi wò kété kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ẹ́ ìkànnì ti lágẹ̀ ló 96.7 FM òkè gájòkè ilé funfun bala fẹ́lẹ̀ lẹ̀ ń lé ìbàdàn sunday this is sunday kejì ní oṣù kẹwàá.

0: tọ ṣàràpà o.
1: Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Dìbò rẹ fún Sẹ́nitọ́ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣáájú elétí ìgbóhùngbárògye ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀. Ẹ dìbò yín fún Sẹ́nitọ́ Ṣàràfàdéèn Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
0: Ìní Abiodun Ali ni ẹjẹ́ àjọ dìbò fún kókó bíbà.
2: Bàbá Ìbàrùbá.
3: Ọba Ìsára.
2: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ààrẹ ni kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì. Àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lé tẹ́ Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba iṣan ara àgbà ìṣègùn tó ń bá iṣan wí táìsàn fẹsẹ̀ fẹ.
4: Fún gbogbo ẹni tó ń jà rọ̀nkàn kọ́lọ́hún ó kọ́lé ayọ̀ fóun. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rọ̀nkàn àti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyìnrànràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé. Footy Homes ló lè ṣe.
5: Mo kàn ṣàmọ̀ wípé ẹ lágbára.
6: Ọlọ́run Bàbálọlá, Ọlọ́run Adé ọmọ Jésù tó ti ṣetán láti ṣe bí ó ti ṣe ń ṣe nínú ayé onípòjípò. Nínú ìpàdé àdúrà ọlọ́jọ́ márùn-ún 5 days revival, àkòrí dìde tán ìmọ́lẹ̀. Arise and shine, Isaiah chapter 60:1. Èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnlá títí di ọjọ́ kejìdínlógún 14-18 October 2026 ní dédé agogo márùn-ún 5 PM nínú ìjọ CAC Upliftment Family No. 1 Solution Center. Èyí tó kalẹ̀ sí ìyádúdú àlàáfíà estate Eléso Omiadio Ìbàdàn níbi tí Ọlọ́run yóò ti máa lo evangelist Adeleke mú yìí wá. Prophet Adé ọmọ Jésù aka ọmọ aláṣẹ ọ̀run lólùgbàlejò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070-33-01-9283 tàbí 080-55-12-3661. Ọlọ́run máa já ìdè, Ọlọ́run máa tú ìdè, Ọlọ́run máa mú láradá. Ìwọ náà wá gba ire tìrẹ.
7: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
8: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
7: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
9: Omi ò lọ ta o.
8: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 080-85101-43. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
10: Ẹ̀dọ̀ kí ìròyìn.
11: Bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tún fún yín ní àwọn ìròyìn ọ̀hún nísàn-án. Ṣé ẹ mọ̀ wípé
12: ibi abaro ko ti si ibe la ma fa bo si eje atujo tegege o ka lo taratara yen si inu weroyin tribune e to jade fun ti oni oro to ni se pelu oro inec na ni o gege bo se safomo e bi pe ajo eleto dibo le wa nigeria inec lana ojo aba meta oni won ti fi oko awon ti o dije dupo ni 2027 sita bayi le ti won fi de oro mule wi pe seri oko awon oludije fun PDP yen ni awon ipinle meji on lo po rati o si nbe gege bi iroyin se wa te waju le ti won wi pe atejare to fi ta ni role ana to je ojo aba meta o na lo se afiyen wi pe oludije fun ipo gomina ipinle ogun lade adebutu o kore ojade lori iwe INEC be ni igba keji re na Yemi Showumi Gbadebo won lo ko ti enu ojade o ewe atuto gege lo si ipinle Gombe won ni o ko ojogbon Isa Pantami Isa Ali Pantami o na to po ra nbe won ni ipinle Ogun ni bi awon egbe oselu to je metala ni ye o na oni oko won jade oko won oko igbakeji won on lo jade oko en ti o dije dupo gomina mo wi o ati igbakeji re oko won jade sugbon oko ti PDP nikan in lo disfarahan to po ra nbe ngba won se nkan si akowi egbe akowi ipolongo ti PDP ni ipinle ohun ogbeni Kayode Adebayo in lo fide oro mule pe egbe o ti le jere pe looto inloro ri be sugbon ngba ta ba se ayewo si gbogbo iwe INEC patapata awon o face si bakan na ni ipinle Gombe won pe o ko Pantami to je oludije fun ipo gomina ni ipinle ohun eleyi ti won pe wike in lo satileyin fun be won lo ko ti e na o tun di swara han o tun pora ewe ka to lo si ipinle Kano o ko oludije fun ipo gomina labe egbe oselu NDC National Democratic Congress Abdulsalam Gwazu o ko ti e na to pora bi so yen ni ipinle ohun ewe lasiko ti awon to koroyin ti won ko ta won pe akitiyan lati e ti gboro latenu Ibrahim Gaba Shuaibu ile to n je agbenuso fun egbe oselu ohun won pe pabo in loja si o gbogbo igbiyanju lati tun gboro latenu awon egbe oselu PDP lawon ipinle toro kan na won ni pabo o na niyan na in lo tun ja si le ti won pe gbogbo won ni won re ma bori ti won o ti ifesi kankan lori oro na
11: to iroyin eyi ipinle Oyo ni o sunmo ju be si re o ta gbingbe kaakiri gbogbo orilede Nigeria Gomina ipinle Oyo to tun je eniti o fe dije dupo ipo are ni ile Nigeria ni odun 2027 ninu egbe oselu APM yuni onimo ero seyi Makinde ti ni ohun fi owo mewe wa soya wi pe bi won ba le dibo fohun odun merin pere sa ayo kan soso oni ohun fe lo

0: já sí bíbélì wá sí ìwé Hebrew orí kẹtàlá ẹsẹ ìkẹjọ ó kà ní Jésù Kristì ọ̀kan náà ni ní àná àti ní òní àti títí láéláé ẹ já tún wá lọ sí ìwé Hebrew orí kìíní ẹsẹ ìkejìlá ó ní àti bí aṣọ ni ìwọ ó sì ká wọn a ó sì pààrọ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin bàbá wa nínú olúwa ránṣẹ́ ọlọ́run alàyè last minute àwọn gangan ni
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: dájú gangan ni last minute fúnra ara wọn evangelist iti adégòkè bàbá èmi lẹ̀rí kan
1: Jesus.
0: Atukẹyin náà pe ẹku aye ọjọ ẹbi yin tori ni osu kẹwa yin náà ni
1: osu kẹwa yin
0: náà mo rántí pé ní last year n tẹ sọ fún mi ni pé gbogbo àwọn ohun tó bínú osu kẹwa àwọn náà nìkan ṣoṣo ni kí lẹ pè náà ni mo ni àwọn táwa tó bí wa ní inú osù tó kù nǹkan àwọn òní nǹkan kan tá a fẹ́ múnú ayé rárá o a rí mú àti ẹ̀ ti rí mú.
1: bẹ́ẹ̀ ni osù kẹwàá kan pè é pọ̀ ni.
0: pé osù tí yín ló pé osù tí wà ò pé.
1: téèyàn bá wò fín osù kẹwàá ni omi fà
0: lórí ilẹ̀
1: torí ó kì í yọ síta okù osù kẹwàá ó ní. Ẹ́sẹ̀rì ló dayọ ọba oṣù kẹwàá nínú ìwé Ezekiel a sọ fún wa pé oṣù kẹwàá yìí ni a kó àwọn ọmọ Israel jáde kúrò nílẹ̀ ìgbèkùn so mo ṣe ti wá rí pé
0: oṣù
1: kẹwàá ó lágbá òmìnira ní Nàìjíríà kí ló dé tí wọn ò bóṣù kẹsàn
0: àbóṣù kẹjìlá
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n gbọ́ wa láàárọ̀ ìgbàdúrà
1: gbogbo ẹni tó ń bẹ nínú ilé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi ìbá wa jẹ́ pọ̀sán lẹ́wà ìbá ṣe òwúrọ̀ ìbá sì ṣe òru ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi mo kí yín o pé ẹ ku ọjọ́ méjì ẹ ku ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni mo sọ ó di àṣẹ

0: èèyàn láyọ̀ ẹ ń pa wá lẹ́rìn lórúkọ Jésù lọ́jọ́ kan ṣoṣo ìbànújẹ́ ò ní wá sọ́nà
1: yín
0: ní gbogbo ọ̀nà ẹ ò ní ní ìbànújẹ́ ẹ̀yin àti àwọn alájọṣepọ̀ yín Jésù Olúwa wa
1: àmì àmì lórúkọ Jésù bàbá kó tó di pé màá tẹ̀síwájú láti ìgbà tí a ti parí èmi lẹ̀rí kàn mi rò pé a tún ti àti ìra àkòrí tí Ọlọ́run fún yín nínú oṣù yẹn ìyẹn ní oṣù kẹsàn-án ìyìn sí Ọlọ́run gẹ́gẹ́ bí títóbi rẹ̀ ìyìn lẹ fi gbogbo ọjọ́ mọ́kànlélógún lẹ fi ṣe
0: bẹ́ẹ̀ni
1: kí ni ẹ̀rí tó jáde.
0: Ha mélòó ni ó ka o ara mi
1: mélòó ni ó ka o bàbá
0: bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn rí mo dúpẹ́ púpọ̀ torí ọ̀pọ̀ ènìyàn ló dé ní ìgbàlà nínú rẹ̀ a rí àwọn ènìyàn tí ìrètí ti pin fún tí ọ̀nà sí là fún wọn nínú èmi lẹ́rìn kan wọ́n gbókùú débẹ̀ ọlọ́run jì so there are a lot of miracles èyí tí ọlọ́run ṣe fún rẹ̀ èèyàn kọ́ o ìrèdí ẹ̀ nìyí tí ó tún fi fún mi ní ànọ́dá team láàárọ̀ yìí or topic tá a ṣiṣẹ́ lé lórí gbogbo ènìyàn ní ẹ̀rín gbọ́dọ̀ kan ọwá sínú ìlú lẹ́rìn kan o
1: ọgbọ́dọ̀
0: rẹ́rìn torí bàbá ìmí lẹ́rìn kan òun náà ló ń sọ̀rọ̀ yìí therefore ọlọ́run smart ṣe ti rí ààbò
1: ààbò ọlọ́run
0: in fact ó jẹ́ ìyanu kò sí nǹkan kan tó ṣe gìrì kankan bẹ̀ throughout 21
1: kò sí pa kò sí fóònù mi sọnù o kò sí ẹbá wa o bọ́ọ̀sì mi ò mi ò rí o
0: nǹkan kan ò sọnù àwọn èèyàn fúnra wọn ààrẹ nìkan kan tí ó dàmọ́ dúró lójú ọ̀nà pé ẹ̀rí bí lọ so mo dá ògo padà sí ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹni tí ń bẹ nínú ilé bí n bá rú orí ọ̀fẹ́ gbà ẹ mẹ́wàá jẹ́ ọ̀pọ̀ jù ẹ bá yín lọ́run lógo lẹ́ẹ̀kan ṣoṣo
1: ògo
0: ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni
1: ògo
0: so lórúkọ Jésù Kristì ìwọ tó ń bọ̀
1: ni
0: àti lórí òkè sí òní nílùú ojútùú ibẹ̀ láti ẹ̀tún ti ṣe náìtì
1: bíbẹ̀ ò tún ṣe wà ní gbòòrò tó
0: ẹnìkan ní kí n lọ pé àwọn àmọ̀tẹ́kùn mo ní kìnìún ẹ̀yà júdà ni mo fẹ́ pè kìnìún ẹ̀yà júdà sì wà
1: ó sì ṣiṣẹ́ rẹ̀
0: bẹ́ẹ̀ni
1: ó sì ṣe láṣẹ pé
0: nínú rẹ̀ mo ti rí àwọn èèyàn kan tí wọ́n ní pé ẹnìkan dìde olórí òkè òun ó sì mọ wá tọ́jú rẹ̀ ìrànlọ́wọ́ ńlá ni so mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó ṣe throughout the program sẹ́mọ̀ pé oṣù òjò ní september òjò dàwà for one day for any day òjò dàwà láàmú ni mo fi ní mélòó láúkà nínú orí tó ṣe tẹ̀tún wá rí tàlàáfíà ti àwa yìí ẹni tí ń gbàwẹ̀ tí ń gbàdúrà tí ó sùn lóru síbẹ̀síbẹ̀ kébékébé ọlọ́run àlàáfíà ni ó tẹ sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ wa so mo gbé gangan mo gbé ga mo gbé ga mo gbé ga ọba onílé ayọ mo gbé ga ọba ẹlẹ́rù nìyí mo gbé ga
1: gbogbo wa ẹja gbé ga o torí pé òun náà ni
0: òun
1: náà la fi bẹ̀rẹ̀ lẹ́ni pé bí ò ṣe ti ọlọ́run ni kí ni àwọn ọba máa
0: sọ
1: lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ló tún kù bàbá jésù kristi ọ̀kan náà ni lánàá àti ní òní àti títí láéláé kò sí nǹkan tá a lè fi wé
0: gbogbo ènìyàn tó ń gbọ́ mi mo kì yín ẹ kú oríire ńlá lónìí
1: olúwa ṣeun
0: mo fẹ́ kẹ́ ẹ fetí sílẹ̀ níwọ̀n bá a ṣe jú díẹ̀ mo kàn fẹ́ kájọ yẹ̀ ẹ́ wò ẹni tí ò yí padà tí ń yí nǹkan padà
1: kò yí padà ó sì ń yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà
0: bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tó fi nítorí kò sí tóun ò lè ṣe gbogbo ènìyàn ẹ gbọ́ mi jésù kò yí padà bíbélì ló sọ bẹ́ẹ̀ tí ṣe ọ̀rọ̀ ọlọ́run pé ó ní ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé àìnípẹ̀kùn in tó wá yà mí lẹ́nu ni pé lánàá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kì í sàna ti àná tó kọjá yìí kì í ṣe tìjẹta tó kọjá yìí ṣùgbọ́n
1: síwájú
0: ìpìlẹ̀ṣẹ̀ ayé ó lóun ti wà pẹ̀lú ọlọ́run bàbá àwọn látìgbà náà ló ti gbà ó lóun wà lọ́dọ̀ bàbá àwọn gẹ́gẹ́ bí oníṣẹ́ jésù tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ohun tó wá yà mí lẹ́nu ni pé nígbà tó ti wá wà látìgbà náà kò sí tí ọlọ́run dá tí ó mọ̀ sí kò sí tí ọlọ́run ṣe tí ó mọ̀ sí jẹ́ ń sáré sọ fún ọ pé ìṣòro tó ń là kọjá ogun tó ń là kọjá bó o ti fẹ́ kó rí ló ń rí ni o

0: Ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ ìkọkànlá DSI kẹẹ̀dógún ó ní mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jòkó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ a kò sì rí àyè fún wọn mọ́ mo sì rí àwọn òkú àti ewé àti àgbà wọn dúró níwájú ìtẹ́ a sì sí àwọn ìwé sílẹ̀ a sì sí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé èyè a sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú ìwé ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn òkú sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́ àtikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́ a ṣe ìdájọ́ wọn lúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àtikú àti ipò òkú lé aṣọ sínú adágún iná èyí ni ikú kejì bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé èyí aṣọ sínú adágún iná ìránṣẹ́ ọlọ́run alàyè bàbá wa ní olúwa prophet ọlátúnjì ọlápàdé wọ́n tún ti wà nínú ìkulù ìgbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ ìtòní gẹ́gẹ́ bí ìṣẹ̀wọ̀n ẹ káwọn tí wọ́n gbọ́ wa láàárọ̀ ìgbàdúrà fún wa.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé fún orí ọ̀fẹ́ tí ọlọ́run fi fún mi láti wà ní ìkànnì lágé lóye bẹ́ẹ̀ náà ni mo mọ rírì gbogbo ẹ̀yìn àyànfẹ́ èyí tẹ̀ ń gbọ́ wa àti ẹ̀yìn tẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáyé mo gbàdúrà fún iléeṣẹ́ yìí ò ní dàrú lórúkọ jésù kristo olúwa bàbá wa àti ọlọ́run wa gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ ńlá àti àánú tó fi fún wa lórúkọ jésù gba ọ̀pẹ wa ọlọ́run àjíǹde gba ẹ̀yìn wa mo lọ́ bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀ olúwa máa gbẹnu mi sọ̀rọ̀ jẹ́ kí ojú ti sàtánì ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa
2: àmì àmì àmì ní orúkọ jésù
0: bàbá wa
1: yes ma ohun tí ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ẹni tó ní kọ́kọ́rọ́ ikú àti ìran mi ohun tó ní kí n sọ náà ni wípé ṣé orúkọ rẹ wà ń bẹ nínú ìwé ìyè màmá wòlíì ṣé orúkọ èmi àti yín ṣó wà ń bẹ ẹyin tẹ ń gbọ mi yìí ṣé orúkọ rẹ wà ń bẹ ṣé o ti ní nǹkan tí ó fi jẹ́ kí orúkọ rẹ wà nínú ìwé ìyè bí ẹ bá wo inú ìwé revelation yẹn chapter 15 from verse 11 kí ni bíbélì wí mà.
3: Mo sì rí ìtẹ́ funfun ńlá
1: kan. Mo rí ìtẹ́ funfun ńlá kan.
3: Àti ẹni tí ó jókòó lórí rẹ̀.
1: Àti ẹni tó jókòó lórí rẹ̀.
3: Níwájú ayé. Àti ọ̀run. Tí ó ń fò lọ. A kò sì rí àyè fún un mọ́. Mo sì rí àwọn òkú.
1: Mo rí àwọn òkú.
3: Àti ewé.
1: Àti àwọn ewé.
3: Àti àgbà.
1: Àti àgbà.
3: Mo dúró níwájú ìtẹ́.
1: Kò sẹ́ni tó máa escape ẹ̀. Yes.
3: A sì ṣí ìwé.
1: A sì ṣí ìwé.
3: Àwọn ìwé sílẹ̀.
1: A sí àwọn ìwé sílẹ̀.
3: A sì ṣí ìmíràn.
1: A sì ṣí ìmíràn.
3: Kọ sílẹ̀.
1: A tún ṣí
3: mí sílẹ̀. Ṣíṣe ìwé ìyè.
1: Yes.
3: A sì ṣe ìdájọ́ fún àwọn òkú.
1: A ṣe ìdájọ́ fún àwọn tó ti kú.
3: Láti inú tí a kọ sínú àwọn ìwé náà.
1: Láti inú tá a kọ ohun tí wọ́n gbé lé ayé ṣe.
3: Gẹ́gẹ́ bí ìṣe wọn.
1: Gẹ́gẹ́ bí ìṣe wọn.
3: Òkú sì ju àwọn.
1: Oh my God, òkú ju àwọn òkú, òkú, òkú ju àwọn òkú sílẹ̀.
3: Òkú sì jọ àwọn òkú.
1: Yes.
3: Tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́.
1: Ó dùn wọ́n lẹ̀.
3: Àti ikú.
1: Àti ikú.
3: Àti ipò òkú.
1: Yes, ma.
3: Síjọ òkú. Tí ó wà nínú wọn lọ́wọ́.
1: Yes.
3: A sì ṣe ìdájọ́ wọn.
1: Yes.
3: Olúkúlùkù bí iṣẹ́ wọn. Àti ikú. Àti ipò òkú.
1: Yes.
3: Láti sọ sínú adágún iná.
1: A sọ sínú adágún.
3: Èyí ni ikú kejì.
1: Yes, ma.
3: Bí a bá sì rí ẹnikẹ́ni. Tí a kò kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè. A ó sọ sínú adágún iná.
1: Màmá yìí ti máa ń bà mí lẹ́rù gbogbo ẹ̀yìn àyànfẹ́ tẹ́ láǹfààní àti máa gbọ́ mi. Ó jẹ́ iye ibi tí máa ń bà mí lẹ́rù tí máa ń ní agbára wípé ṣé gbogbo ìlàkọjá yìí ṣé gbogbo ìlàkàkà yìí ìjẹ́ orúkọ yìí ṣé ó wọ ìjọba ọ̀run. Màmá wòlíì ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé mọ̀ fi ìran tó lágbára hàn mí. Ẹ wo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi lónìí ìjọ jẹ́ mọ̀ pé ó ṣeé ṣe kó má jàjẹ́ kó wọ̀run àpáàdì. Ó ṣeé ṣe kó o má gbẹ ẹyẹ kó o wọ̀run àpáàdì. Ó ṣeé ṣe kó o má ní ẹ̀mí òkùnkùn lọ́wọ́ kó o wọ̀run àpáàdì. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló máa jóná. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló máa jóná. Ọ̀pọ̀lọpọ̀ tó gílẹ̀mù wípé òun ló mọ ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run lọ́wọ́ yìí.
0: Ọ̀pọ̀
1: tó wà lọ́wọ́ wọn yìí tí wọ́n ní àwọn ni yìí. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ yìí pé ó máa yani lẹ́nu wípé àní bó orúkọ mi nínú ìwé ìyè. Ó jẹ́ ohun tó yẹ kó máa ní àtọ́ka sí púpọ̀ púpọ̀. Ẹ má jẹ tan inu olorun odun jesu wi nkankan wipe oni se ma wa ba igbagbo laye ti mu ba pada wa bo ni le ijosin wa se ri bo ni awa kristeni se ngbegbe aye to ni itumo mo opolopo kristeni ti kuro ninu ilana opolopo wa o tele ti jesu wi mo mama so gbagbo wipe ijobo orun wa so gbagbo wipe orun apadi wa opolopo wa o raye eyan mo pastor eyin olusuwa gutan Emma just stupid and bastard ya ti awon agutan yin o ba ri ijobo orun wo
0: enikan ni bi ohun ba da ise doju bi to la pere bi olorun wa ba biru to pe ese iwo lo dese to yi bi aso ohun bayi owo ko bo seyin na
1: yo ya lenu pe ko bo si nkankan won bi le rin to gbele aye se ko si saye ro nbe iwo to mo ra pa ko to mo ro pa continue iwo to mo le ja continue Iwo to ma gbere eyan continue iwo to ma eyan pa continue iwo to ba ye eyan je continue iwo ta dibo yan gege bi president wa continue iwo ta dibo yan gege bi senator continue honorable ma continue excellency gomina continue on to gbele aye se you can escape the judgment on this earth but I want to tell you something you can never President, you can never, governor, you can never escape the judgment of the Almighty God.
0: Mo siri awon
1: oku.
0: Ati ewe. Ati agba.
1: Ati agba.
0: Won duro ni waju ite. A si si awon iwe sile. A si si iwe miran kan. Sile. Ti se iwe iye. A si se idajo fun awon oku.
1: Idajo fun awon oku.
0: Ati inu awon ti ati ko sinu awon iwe na.
1: Eni suru mama. Mama woli. Aga ti mo wa nbe yi. Aimoye awon te ti gbe wa. Ti won ti joko sori aga yi ti won fohun ti ile ti gbe won mi ai mo ye awon te ti interview laye awon alagbara awon eniyan jankan to je wi pe sibe na iku ojowo won sile sugbon kankan to lagbara ju ni wi pe ninu gbogbo awon to ti lo yi atawa ta nsoro yi melo lo ma de ijobo run opolopo raye e mo mo beyin ije ejemo ye pe opolopo title mo so kankan lori page mi eh baba woli to ngbon mi olorun lu e o sinu agbara okukun mama woli to ngbon mi olorun lu e o sinu agbara okukun mo ben tori olorun o dejo ko drop awon title yi awon eke yi I'm telling you o le gbe yan olorun apade mama woli se mo pe fe ko ba mi lojo kan
0: kini mo se
1: se mo pe won ran yin si mi lojo kan
0: ta lo ran mi
1: olorun lo gba mi lowo yin
0: Ha, baba.
1: E fe ma fun mi ni oruko t'Olorun wo fun mi.
0: Ah, se mo mi kuro lagiju.
1: E fe ma pe mi baba mo mi kuro lagiju. E fe
0: enikoko ran mi inta topic program ni.
1: Eh, to mi se mi wa so fun yin pe baba mo mi kuro lagiju ni yin. Ni mi.
0: Tani wa mu ni
1: da. Olorun lo gba mi lowo yin.
0: Ah! E fe
1: mo lo gbadura na Olorun mama ma fe ko ba mi, won ma fe wu mi do Olorun.
0: Ah!
1: You cannot awon eke kan wa to pe you must drop o gbodo drop awon eke kan o gbodo drop e tori pe o nta aye mi ni pe yo mu opolopo lo sorun apadi o iwa ni ka lo nje baba mama olohun ni gbogun mi iwa ni ka lo nje baba segandogo iwa ni ka lo nje baba eke mama e je so nkan fun o le ma feran mi mo o to fun iyawo oli so nwo mi ni so e ma soro mo ni mo mo ti mo so na yo awon eke kan wa ti o ni jo de jobo orun ma pe mara re iwo ni ka lo pere ni bon eke 47 48 49 27 I'm telling you the truth all the man like me mama woli toro ranju mo me bayi ele ma gba temi sugba I'm telling you the truth every aka iwo ni baba zayonu iwo ni baba kinikan aka yi ma je ko worun apadi
0: aye ke ko ju sodo bimbo
1: e better ke ma wo won mo so reality fun yin tori pe be se gan mi lesse mo le ma temi ma lesse mo le mo so reality fun yin wi pe ni akoko yi e gbodo gbo otito oro olorun awon eyan oberu olorun mo iyawo oli awa woli lawe eyan beru
0: baba se godogo
1: eh mi ko mo nje be olorun ni nje be olorun tunu olorun ni nje be
0: olorun lo le gogo aye eyan mi
1: olorun ni nje be baba ori oke oke oke sapati olorun ni nje oke awon oruko yi le bataye eyan je yes
3: Matthew 14:14 Jesu jade lo ori opolopo eniyan inu re si yo si won o si se didarun ara won
1: o se di darun ara won inu re yo ijo ni akoko yi mo kan kankan mama ninu awon church pastor to lowo ju ni Nigeria ami ni kakiri gbogbo agbaye number 5 6 7 8 9 10 Nigeria wa be
0: ton ni owo ju ni gbogbo agbaye number 2
1: number 2
0: Nigeria wa
1: be ni sir
0: ni bona ti ri
1: oh mi o ara mami pastor ni ise mi ni
0: won ni sami
1: to ba je pe pastor awon pastor mi ki won to ni business ka akiri ara awon agote won ti ni I will tell you the truth ele ma gba mi gbo ki pastor to di to dai to no ni business bayi oni time edo bayi ara agutan lo ti ni bo n to se ni laanu ni pe church Nigeria kan ko si ni number 10 awon to loro ju awon wo de ni church Nigeria o na ni awon eyan to wa nbe mo so to fun yin eyin iran yi eni feran otito otalemu olatunji olapade eni mo ti mo soro ju ele feran mi sugbon orun a je ka mo wi pe a nso to fun yin pe oluwa ni awon agutan ta ko jo yin kan ti se won awon agutan yo gbadun
0: ati fi nkan se won
1: ati kan won lewo won ti ta property won mama bo ni ma se pe ra mi ni oluso agutan mama orin ni entourage awon member mi si ngan ko owo emi o ti ero ko owo mo emi aye e ti baje
0: moto
1: yi si iyawo li ibi ta ye elomi baje si agologbo ti kan lu loju ala ni lo lo rogbo ba lo ba baba wo li won lo na ti ni pe lo ba so ogonu
0: loju ala lori to n se ara ni
1: oke la go ni
0: e e
1: dadi o ni o e ogun ti na o ti ni pe nu ise to ye ko fi je eyan ipe wo a mo ye awon to ye ko ti je eyan laye awon to ye ko ti lamilaka ni dise banking awon business women awon businessmen we occupy them for our own selfishness
3: Matthew 15:32 Jesu pe awon
1: omo
3: eyin re sodo
1: o
3: si wi pe anu ijo awon eniyan nse mi nitori ti o di ijo meta nisisiyi ti won si wa lodo mi won ko si leon ti won o je
1: ni Jesu bamu bamu layo Jesu ri pe ebi npa awon eyan
3: won ko si ni on ti won je emi ko si fe ran won lo li ebi
1: o fe ran won lo ni ebi
3: ya re ma ba mu won ni ona
1: ma ba mu won ni ona Jesu mo wi pe ti won ba lo won ma faint titi wa okan won ewo ni feran mi ti mama ni gba temi mo so reality fun yin to ba ti je pastor to ta omi yanu ikani o
0: omi
1: yanu oh to ba ti je pastor to nta o yanu pelu bi Nigeria teri ikani o to ba ti je pastor to nta omi yanu to nta kashif yanu pelu bi Nigeria se ri o tele Jesu ikani o tete lo yi pada ran mi si ege bi woli olorun olatunji olapade loruko mi oluwa ni ki so wi pe inira ti poju oto ni inira o Nigeria bo ni se ma to mi ngba to lo ti se pe lo ti keyin si mi
0: ireta yo to roro
1: mama so ba nu bibeli ni se jesu ta ni
0: roro leyan lori nu le nu le josin eh bo ba wa je pe ero ti wa po la poju to le fe mo ka mo a ni ki won mo ra
1: se ye ni amoye eyin amoye awon ti presenter ti baye won je ye ti baye won je won ti o sele church won le so be ti baye won je imi e so pe ri mi imi ti e puro jesu lonu yin ani mi o joku dide ani mi o laju afoju ko ri nkan ko de church yen ri o ko de be ri o ko mo bi be se tori pe o wa taja opolopo eyin presenter e wona
0: emi o sinu won
1: ti dawe eh se nbe presenter to ba
0: eyin
1: ati tani
0: eh
1: ti mo I'm telling you the gospel truth sheri iko koko ta wa yi e je so nkan fun baba ola baba igba ti baba bi ara baba obadare blessed memory baba obadare ku la kokon te ba ranti won a ji pada baba obadare wa ni awon wa de ibi ijoba orun bi paradise yin won ni awon wa ri baba baba lola won bo Timothy bo ni won na ti debi oni won ni be ni gbo baba baba lawa nbe pe eh baba woli lagbaja nko sawon eyan oku ni aye ni baba badere lawon awon eyan ku gan baba badere lawon ore awon eyan awon baba wa lo awon eyan bi o ni bo ni won wa opolopo oye AGS superintendent ekeneka senior bishop oye ti jesu ogba opolopo woli mi ko sere o lorun apadi oye ti jesu ogba senior bishop senior reverend senior multiple ekeneka senior deacon archdeacon gogo oye won ti para mama ni igba ta wa gba ise iranse mama awo kin so se awon baba wa ninu oluwa o ni igba ta wa se tule awon baba wa nilu oluwa o to be o awon ma se igberaga ti won nu won egbe baba won a si phone le fun egbe baba won a lali won won honor je to so kan fun yin reality itan ni laarin baba biara ati baba obadare ni odun ti mo so boya ti mo so yo ti over 30 years baba obadare wa si Jesus festival odun ti mo so yi o wa ni abiara olorun fi han mi wi pe gbogbo igba to ba tin tin ba tin pio igba yen ko si mtn ko si kini gangan ko si phone nbe eh ti landline o wa ni baba bi ara ma nkun le gba phone awon ni

0: ẹ jẹ́ ká pe àwọn ọmọ yìí jọ so that kò sí nǹkan tọkùnrin kankan máa lè fi deceive wọn ó lóun gbé wọn lọ party wọn ni I have partied with Chiquito now. Olóhùn gbọ́n wọn lọ Eatery, wọ́n ní I've gone to Eatery with Chiquito now. Kọ̀kọ̀ ò ní jẹ wọ́n lójúra. Ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ fún wọn. Tọ́ bá wo fíìmù lẹ́ni wọn tí wọ́n bá paná tán wo fíìmù lọ́wọ́. Wọ́n mọ̀ pé kò sí bàbàrà pé ọkùnrin kan gbé ẹ lọ wo fíìmù wá ba ayé tiẹ̀ jẹ́. Ok, ẹ jẹ́ kí n ṣàánú yẹn. Ṣebí Hall ti kú dádì UK. Èèyàn 20 péré. But ọmọ gbọdọ jẹ from 13 to 19 years. Ma fun yin ni card. Ṣùgbọ́n gbọdọ sáré wa gbà ní bíbá yín nísìn. Gbọdọ sáré wa gbà ní lágelu níta. Àìjẹ́ bẹ́ẹ̀, hey, bouncer will bounce in and fling you away o. Mo bá ní pé o fẹ́ gbà lọ́hùn. Ẹyin ìyá tẹ́ ti lọmọ obìnrin ẹ ṣì lè pè mí.
1: See everything nice and crisp over here. See bad guys and the chicks over here. See plenty money in the room over here. Hello.
0: Okay, let's go there. Hello, how are you?

0: Hello.
1: Ẹ̀rọ àǹtí Sikító.
0: Yes, ma.
1: Ẹ kú iṣẹ́ o, agẹ́ṣẹ́kì.
0: Nínú agẹ́ṣẹ́kì, mo ní ẹ̀rọ
1: ajì. Alẹ̀ bá ti ra dá.
0: Amúng hajì yá ni.
1: Alẹ̀ ráyà ìyá lè ti.
0: Amúng hajì yá ni.
1: Kọ́ńtọ́ mi kìlá ń kẹ́lẹ̀.
0: Àyá mú amúng.
1: Alẹ̀ sá àrẹ àti àgbọ̀dẹ.
0: Amúng
1: hajì. Yá ni àyà sábà dẹ̀ súná, a máa bọ̀ sẹ́yìn òní ba.
0: Ayi.
1: Wàlláhi.
0: Kí náà dẹ̀ yá ara kúmá?
1: Nna de ya niya ya niya
0: shakarukuma na wane shakarukuma
1: 15 years wallahi tunan ta na nan wajen ku
0: kana ina kina ina yanzu
1: kana muna fidici ne
0: ah kizo yanzu ki karba kadi
1: za mu iya samu yanzu
0: za ki zo yanzu ki karba
1: eh yayan ta za ta biyo ta
0: to ba damu wana gode Allah ya tie maka
1: in ka zo za kira ki mama fidici da ka fidici ne
0: to yanzu ne ai
1: to ba lefi
0: to na gode Allah ya tie maka kai haji amin na gode I bless you too ma
1: na gode
0: ko alawai
1: ya ka

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti yan àwọn tí ó mọ̀ jẹ́ olùpolongo ètò ìdìbò fún ẹgbẹ́ òṣèlú ti APC tó bá di ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tí a wà yìí. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ògùn lílò àti oúnjẹ jíjẹ NAFDAC òun náà ni wọ́n ti kẹ́gbàjarè látàrí bí àwọn ogun apẹ̀fọn àti àpakòkòrò ilé ìtòjẹ ayédèrú tí wọ́n ti fi òfin dè bí ó ṣe ń wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wá. Arákùnrin kan ló pàdé ikú òjijì bí ẹkùn abìjàwara bí ó ṣe kọlù ní ọgbà ẹranko ní orílẹ̀-èdè ti United Kingdom. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Osayi Samuel òun náà ni wọ́n ti yàn báyìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí ó dáa jùlọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní àṣálẹ́ àná ní báyìí ẹ̀gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti yan àwọn ìgbìmọ̀ eléyìí yóò mọ̀rí sí ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú ti APC ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí yóò mọ kankan tí ó sì mọ wọlé ní ọdún 2027 ìyànnìsípò ọ̀hún òun náà ni yóò mọ wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tí a wà yìí lára àwọn tí wọ́n pìyà mọ́ wípé yóò mọ ṣe ìrànwọ́ fún ìgbìmọ̀ ọ̀hún òun náà ni ẹni tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ ti Zamfara ẹni tí ń ṣe gómìnà Abdulaziz Yare àti gómìnà ti ìpínlẹ̀ ti Imo ẹni tí ń ṣe gómìnà Hope Uzodinma àti ọ̀mọ̀wé Beta Hedu eléyìí tí wọ́n ṣàlàyé pé wọ́n ní ipa ribiribi láti kó nínú ìgbìmọ̀ ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé wọ́n ní ìyànnìsípò ọ̀hún náà ni yóò máa wáyé ní ilé ààrẹ eléyìí tí ó ń bẹ ní olúlu lẹwà nílùú Abuja gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdarí àgbà fún ti ìgbìmọ̀ ìpolongo ìbò fún ti ẹgbẹ́ òṣèlú ti APC fún ipò ààrẹ òun náà ni Yari tí ó sì ṣàlàyé pé ìpàdé pàtàkì ọ̀hún náà ni yóò máa wáyé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yan àwọn tí yóò máa ṣojú fún ìpolongo ìbò ọ̀hún níbẹ̀ náà ló ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni ó ti dúró digbí tó sì jẹ́ pé ẹni tí yóò máa léwájú fún àwọn obìnrin òun náà ni ẹni tí ń ṣe aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ń ṣe Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu eléyìí tó jẹ́ pé yóò sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka eléyìí tó rí sí ọ̀rọ̀ obìnrin eléyìí tó jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀mọ̀wé Beta Hedu òun náà ni wọ́n jọ mọ kó àwọn obìnrin sòdí ní ẹsẹ̀ kúkú tí wọ́n sì mọ jáde tán fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà.

0: bakana na ni egbe oselu ti NDC the Nigerian Democratic Congress ona lo je pe awon na ti pi amo bayi wi pe awon na yo mo yan awon ti yo mo DJ ti o si mo se ipolongo bo fun ipo are lebe ninu egbe oselu ohun ele to je pe won pi amo re pe yo mo waye ni ogunjo osu kewa odun ta wa yi nibe na ni won salaye pe igbaradi ohun na ni o ti feju keke saju eto idibo ti gbogbo todun 2027 ni bayi na lo je pe nto je alaga patapata fun egbe oselu ohun en tin se senator Moses Cleopas ona lo sise loju ohun ti o si nso di mimo wi pe awon ti se tan bayi to si je pe en ti o mo dide dupo are ona ni Peter Obi ati enikeji re ti o mo se amugbalegbe re ona ni Rabbi Okwankwanso ege bi won se salaye oro ohun sita wi pe awon ti duro di bi bayi to se pe egbe oselu awon na ni ko gatan oni nigba ti awon ba ti yan igbimo ohun tan ona ni awon yo se ipade pataki ile eto ni se pelu awon igbimo ile eto gaju ninu egbe oselu ohun anything she minister nigba kan ri fun eka ti eto ikansare ni ati oro ayelujara anything she ojogbon isa ali ibrahim patami ona ni won ti salaye bayi pe oruko re na ni o ti di awati ninu awon ti yo mo dije dupo gomina ninu eto idibo ile ti yo mo waye ni ojo kefa osu keji odun 2027 ni ipinle ti gombe ege bi akosile ati atejade ile ti ajo tori si oro eto idibo lorilede wa Nigeria ajo INEC eleyi ti won fi lede ajo INEC na lo je pe oruko awon ti yo won dide dupo to tobi 24 ona ni won ti fi sita to je pe oruko patami na ni ko si lara won oni saju igba yi ona lo je pe ni ojo kokan de ni 30 osu kejo odun ta wa yi ni won ti fi oruko akoko lede to je pe oruko eni to se minister nigba kan ri na lo nbembe na su je pe nigba ti won gbe oruko tutun jade loruko re di awati oni ru fe sele ohun na ni o sele ni ipinle ti ogun nibi to je pe awon to je oludije fun ipo gomina labe egbe oselu ti PDP alaburada eni tin se lade adebutu ona ni won ni oruko re di awati nigba ti ajo INEC ti won fi oruko awon ti yo mo dide duko gomina ti won foruko won lede ajo tin se epo kari oro ounje ati olukun lilo lorilede wa ti Nigeria ajo NAFDAC ona ni won ti ke gbajari bayi bi awon ayederu ati awon ogun pakopako ile ti o je pe won ti fi ofin de bi o se nwo orilede wa Nigeria won ni awon ogun pakopako apakokoro ona ni o je pe o ti nwo orilede wa Nigeria to si ti nwo oja wa to se pe awon ogun ohun na ni won je ayederu ile ti won ti fi ofin de ajo NAFDAC ohun na ni o soro ndi mimo ti won si buwo lu lati enu eni ti o se oludari agba fun ajo ohun eni ti se ojogbon Mojisola Adeyeye na lo sise loju oro ohun nigba ti oro ohun to ti awon niroyin leti na ni won salaye sita pe awon oja wa na ni o je pe won tin fa awon ogun eleyi to je pe o le ko ba awon nkan ogbin papa julo eleyi ti o le da awon eyan emi eyan legbodo ajo ohun na lo wa salaye wipe o to awon ogun pakopako ati apakokoro eleyi to tobi milionu lona 1,000,000 eleyi ti awon ti gba lati ipinle ti ogun ipinle ondo ipinle osun ipinle oyo ni odun 2025 to si je pe awon ti mu sowo oni ni bayi lo ti wo ya awon lenu bayi pe opolopo awon oja ona ni awon ogun ohun na ti o ti npara lo ti on pada wo won ti wa se ikilo bayi fun awon ti won gbiyanju lati gbe iru awon oja n wole lati se gaya tori pe ajo ohun ko ni teti lati bere si ni gbese le awon oja ile ti ofin ba ti de iroyin ta agbaye lo ndi se ti gboyin lati ikanni ti lagelu 96.7 oke gajoke ni bayi iroyin ti le okere ọkùnrin kan náà ni o ti pàdé ikú òjijì níbi tí ẹkùn abìjàwara ilé ìtúnbẹ ní ọgbà ẹranko ní yorkshire ní orílẹ̀-èdè ti united kingdom ilé tí ó kọlù wọn ní ọgbà ẹranko ọ̀hún náà ló ń bẹ ní agbègbè ti gúúsù ti yorkshire níbi tí wọ́n ti ṣàlàyé wípé ẹranko abìjàwara ọ̀hún ilé tó jẹ́ ẹkùn òun náà ni ó kọlu arákùnrin ọ̀hún tí ó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ilé tí ó ń bẹ ní agbègbè ti gúúsù ti yorkshire náà ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ tí wọ́n sì ṣàlàyé wípé arákùnrin ọ̀hún náà ni wọ́n ti gbé kúrò ní ibùdó ọ̀hún ọ̀nà ọgbà ẹranko ọ̀hún náà ni ó ti di títì pa báyìí látàrí ìkéde ilé tí wọ́n ṣe wípé àwọn tó jẹ́ àlejò láti wá sínú ọgbà ẹranko ọ̀hún náà ni wọn ò ní láǹfààní láti wọlé lónìí gangan wọ́n ti wá fi ọ̀rọ̀ léde báyìí pé àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti mọ ohun tó fà á tí ẹranko ọ̀hún tí ó fi kọlu arákùnrin ọ̀hún àti pé báwo ni arákùnrin ọ̀hún náà ṣe dé ibi tí ẹkùn ọ̀hún tí ó wà. ìròyìn ti eré ìdárayá ọjì ní agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà bright osai samuel òun náà ni wọ́n fún ní agbábọ́ọ̀lù ilé tí mòṣemúṣe rẹ̀ dá mòṣemúṣe jùlọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó wáyé pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti birmingham city àti ti ikọ̀ agbábọ́ọ̀lù ti west brom albion ilé tó wáyé ní àná nínú ìdíje ti ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé tó jẹ́ ti championship ní orílẹ̀-èdè ti england gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún òun náà ti ṣàlàyé síta wípé ọ̀sàyè òun náà ni ó kópa ribiribi tó jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ilé tí wọ́n fi borí ikọ̀ agbábọ́ọ̀lù ti west brom albion òun náà ló jẹ́ pé wọ́n fi borí ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún òun ni ó láǹfààní láti ri pé ó gbìyànjú tí kò sì jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù alátakò kí wọ́n gba bọ́ọ̀lù sínú àmì ayò àwọn wọn ní báyìí náà ti wá fún ní àmì ayò gẹ́gẹ́ bí ẹ̀yẹ ilé tí wọ́n fi hàn wípé ó gbá bọ́ọ̀lù dáadáa tí ó sì jẹ́ pé mùṣemúṣe rẹ̀ náà ni ó dá mùṣemúṣe gẹ́gẹ́ bí agbọ́wọ́ ẹ̀yìn àpapọ̀ ròyìn ti àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àwọn kókó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí i. ààrẹ bọ́lá tinubu náà ni yóò yan àwọn ìgbìmọ̀ ilé tí ó jẹ́ pé yóò mọ̀ jẹ́ ìpolongo ìbò fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc tó bá di ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tá a wà yìí gangan. àjọ tí ń ṣe epo kárí oúnjẹ àti oògùn lílò nafdac náà ni wọ́n ti ṣetán báyìí tí wọ́n sì ń kígbàjarè nípa àwọn ayédèrú oògùn apakòkòrò àti apa ẹ̀fọn eléyìí tí ó ti wá lu ọjà pa lórílẹ̀-èdè wa nàìjíríà. arákùnrin kan náà ni ó pàdé ikú òjijì níbi tí ẹkùn abìjàwara tí ó ti kọlù ní ọgbà ẹranko eléyìí tó ń bẹ lórílẹ̀-èdè ti united kingdom. ìtọ́sáyì náà ni wọ́n fún ní agbábọ́ọ̀lù ilé tí ó yanjọ jùlọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó wáyé ní àná. wọ́n ní àkójọpọ̀ ròyìn ti àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ́nàlágelo fm 96.7 túnde ọ̀làwò lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill martini salau ló ti ń ròyìn a kù yálẹ̀ta ọ̀sẹ̀ kù sinmi òní ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: lágelo fm 96.7

0: to mo ki gbogbo eti to ngbo wa to ji to ngbo wa ka kiri gbogbo agbaye wipe aku Sunday Oloyin ti osan ti toni mo lero wipe a ngbadun gbogbo awon eto ni olokun ojo kan leti won tin gbe wa ti eti gbo wa lataro mo toro gafara lowo wa losan toni nitori ke ohun mi yi Kolon ko chanu mi ni bola ke mi wa ti loruko temi seju mefa ti kojo lara go kon bayi lagelu 96.7 fm ibe ona la wa losan toni Sunday oyoyo nsi lete lete amamu gbo ni akoko mu gbodo ki gbogbo awon ti e po ni ojo bi won awon omo ojo kokan la osuke wa mo gba latura bi pe e se opolopo odun laye lagbara Olorun. Happy birthday to you, many happy returns lagbara Olorun. E se opolopo odun laye to bi oni se je ojo kokan la ojo kokan lai be na lo je ayajo ojo eleyi ti an ki awon mobirin lagbaye eje ka so be nitori pe gbogbo omo ti Olorun da patapata gbogbo won na ni won ni aye ti won okunrin ni aye ti obirin ni aye ti to ba ye pe eyin wa lara won to ngbe eto Sunday Oyoyo e mo pe a ti se ayajo ojo awon omo okunrin lagbaye sugbon loni ayajo ojo awon omo obirin kakiri gbogbo agbaye iyen International Day of the Girl Child mo de lero wi pe e mo te ba si mo mo nfi eleyi mo fi ran wa leti te ba la omo obirin kankan to wa ni akata yin te ti ki e ba mi ki e di mo e sadura fun wi pe ko ni se esege e sadura fun wi pe on to wa le aye wa se Olorun a je ko le se gbogbo adura to ba ye ke se fun omo okunrin e se fun ona bi omo obirin wi pe o na tayo lagbaye a lo agbaye ja ati wi pe bo se je obirin yi ayan omo kan oni eto Olorun de yan omo yi o ma se daada lagbara Olorun be lu se mari to o lohun ti mo mu wa losan toni sugbon leko si ba joni ni gba koko temi ati yin pade mo ki yin pe e kabo sori eto Sunday Oyoyo lori ikoni lagelu 96.7 fm Abimbola Sadiq awon ni olowo botini ile ito mate gbe si oke igbo sodo ti won ri daji pe gbogbo e o lo bo se ye ko lo awon temi awon na wa ni social media te ba lo si ori Facebook bye kete kete on la on awon social media awon temi na ta awon ti CSO ton je kara iwole mo ki won awon temi na le engineering ati ka kiri gbogbo eka igbohun safefe oni mo ki gbogbo wa on la mo eto Sunday Oyoyo wa sugbon emi ni agbenuso emi ni ogbufo abi boya ka so be enu mi gbogbo ise te ba ti gbo te ba ta ba ti so loni emi ni koko o mo wa jise gbogbo awon akegbe mi ni sugbon department of presenter on le mi wa on le se je pe ohun mi le ngbo ati pe oju mi on le ri so gbogbo alapapo la jo gbe eto Sunday Oyoyo wa leko si mo toro gafara lori bi ohun mi se ri losan toni eyin na ti mo pe to ba ti di pe irin ise kan wa teyan nlo dede o ma need the service a need the simi a need the pe ki eyan tun so adura yin na ohun na ni gbogbo service ile ita so ejo eje ka jo lo be losan ti toni to gẹ́gẹ́ bí ọkùnrin àbí obìnrin gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn nǹkan wo lẹ́yìn rò wípé ó wù yín kẹ́ ẹ mọ̀ tí ẹ̀yìn sì máa sọ fún ọmọ obìnrin tẹ́ni àbọ́mọbìnrin tó wà lákàtà yín àwọn nǹkan wo lẹ lè sọ wípé àwọn òbí ò ṣàlàyé fún yín tó gẹ́gẹ́ bí ọmọ obìnrin tẹ́yìn á fẹ́ ṣe àlàyé ẹ̀ fún àwọn ọmọ tó wà ní àkàtà yín gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí bàbá àwọn nǹkan wo lẹ̀rọ wípé ẹ tẹ bá ní àǹfààní jù báyìí lọ ẹ tún ṣàlàyé fún àwọn tó jẹ obìnrin ní agbègbè yín àbí ní àkàtà yín àwọn ẹ̀kọ́ wo ẹ rò pé ẹ fẹ́ kọ́ àwọn ọmọ obìnrin bó ti ń wù kò kéré bó ti ń wù kò tóbi àwọn ẹ̀kọ́ what are the life lessons olóyìnbó mi lè pè ní ó fara pẹ́ life hacks àwọn nǹkan wo lẹ mọ̀ pé ṣe kókó kí ọmọ obìnrin kó mọ̀ ẹ má gbàgbé àyájọ́ ọdún àwọn ọmọ obìnrin káàkiri gbogbo àgbáyé ọjọ́ àwọn ọmọ obìnrin international day of the girl child òun náà òun ni à ń ṣe lónìí káàkiri gbogbo àgbáyé ni 11th of October mo wá ń bèrè lọ́wọ́ yín wípé kí ni nǹkan náà tí ẹ rò pé ó yẹ kí ọmọ obìnrin mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà ó gba kàró dáadáa o ẹ̀dẹ̀ tí mo pé tó sunday oyè gbogbo àjọ ń ṣe náà ni ẹ pè wọlé àwo gbé ẹ̀dẹ̀ sọ ohun tẹ̀yìn ro ẹ jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ yín what are those things you want to tell a girl child káti ẹ̀nu gbé microphone fún yín bíi Fọlákẹ́mi Mighty bye àbí wọ́n gbé microphone fún yín tó ń tẹ̀ wá nínú hall táwọn ọmọ obìnrin pọ̀ rẹpẹtẹ wọn wá ní ẹ ní ìṣẹ́jú kan láti sọ nǹkan kan àbí méjì fún àwọn ọmọ obìnrin àwọn ọmọ obìnrin bẹ̀rẹ̀ láti pínìṣin títí di pé yábíyábí 18-19 àwọn nǹkan wo lẹ́ fẹ́ sọ fún wọn gẹ́gẹ́ bí ẹni tó ní ìrírí gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹni tó ti délé ayé before them let's hear yours hello Eka Roma. Hello, ma. Eka Roma. Yes, ma. I'm your loan. Ami, she. 0912-370-8675. Kawagba pe won fe gbo bayi o ye so fun won. Advice wo le fe fun won. Oro wo ohun le fe ba won so. E ma ja complain pe won gbo. Boya ko se n to so fun won na se gbo. Hello. Eka so sir.
1: Lati lade oloko ele lati soro Mr. Latif. Hello.
0: Mr. Latif a n gbo yin sir.
1: Okay. Ni Eko wo lo ye ka ko omobinrin. Eri omobinrin Olorun ba ko fun wa ko ni. Iwa ni akoko. Iwa ni akoko bi se aye omo laye. Omo ba ti ni iwa gbogbo kan jo pa ma tele. Ori iwa ni o mo ko bi e ba soro. O te si be. Iwa ni o mo ki awon ara ta ba soro. O ke ko nbe ko te si be. E ba ti le lu si pe won po mo wi o te si bi ti baba ti ya te si. O ma stop wi bi se aye lojo waju. Iwa ni akoko. Mama mi ni e.
0: Ese.
1: O pa ti te wi to.
0: Ese. Ese. Ese. Baba ni pe iwa o ni akoko. Ilé ìtàwọn máa sọ pé kí ọmọ kó ní irú àwọn ìwàwo ohun gangan làwọn ń sọ̀rọ̀ ń pa irú àwọn ìwàwo. Hello.
2: Ẹ̀ka ọ̀sẹ̀ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Gbàgbé lónìí ẹgbẹ́ ajá àti Fọlákẹ́mi.
0: Àmì.
2: Orúkọ mi ni Àlàbá, ọkọ ìyàwó ẹ̀ báàbí láti ojú olómi akẹ́lẹ́ mi náà. Ẹ̀rí èyí ó kọ ọmọbìnrin bí wọ́n ṣe ń lo ìgbésí ayé. Èyí ó dẹ̀ fi lé pé wọ́n kọ́rẹ̀ torí ọ̀rẹ́kọ́rẹ́ a máa kó bá yàn. Èyí ó péjókòó èyí ó máa sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ èyí ó máa sọ sí létí. Níwọ̀n àgbàgbà tó bá ti rí ìwọ bàbá rẹ̀ gan tí wọ́n gun ọba gbégbèsè ẹ̀ níṣẹ́jú ẹ̀ gbé àwọn ìgbésẹ̀ bú tí wọ́n ya rẹ̀ náà rẹ̀ gbégbèsè ẹ̀ bú òun náà rẹ̀ gbégbèsè ti kó bà ní ọwọ́ àwọn òbí rẹ̀. Àmọ́ tọ́mọ bá ti lè bá ìgbésẹ̀ tí ò dá ní ọwọ́ àwọn òbí ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ fún ọmọ rẹ̀ gbọ́. Kò sì ṣe ọmọ tí bàbá rẹ̀ mú òun kú mo jẹ́ pé máa ń rán ọmọ
0: Ẹ ṣeun. Hello.
3: Ẹ kásán.
0: Hello, my customer.
3: Hello, Oba. Hello.
0: Amima.
3: Àwòkọ́ṣe wa. Ọmọ omi obìnrin tó ti bàlágà tí bá ń lọ sí oníwẹ́dì mo máa ń mu lẹ́yìn. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, a ní kó wò ó, ọmọ tó gbọ́ràn bọ́ ṣe ń ṣègbéyàwó ẹ̀ lélẹ̀. So, ẹ̀kọ́ yẹn máa ń wà fún wa dẹ̀pọ̀ máa tójókòó, máa bá a sọ̀rọ̀ bá a fi ń ṣe ilé ayé nì. Ẹni tá a bá nífẹ̀ẹ́ àní tá a ti ń gbowó lọ́wọ́ ẹ o. Ẹ bá sọ̀rọ̀ pé ìrìn lágbájá yìí fẹ́. Awulẹ̀ lọ ní rẹ̀bẹ̀rẹ̀ débi tó a máa gbowó lọ́wọ́ ẹ o. Ká fi múlẹ̀ pé àwọn àròpé àdúrà tí mo wù àbí ṣe tí mo ṣe ni. Gbogbo ìlànà yẹn olóyẹ kẹyìn máa lọ fọmọ kẹyìn dẹ máa bá wọn sọ̀rọ̀ ní lóòrèkóòrè nígbàkúùgbà.
0: Ẹ ṣeun.
3: Agẹ lónìí bá jẹ́ yàrá rẹ̀ dò
0: ni. Ẹ ṣeun yàrá rẹ̀ dò. Ẹ ṣeun. Hello. Ìyẹn ti rí ẹja àtàrí lọ sí ojú ọjà à ń padà bọ̀ nígbà tá a bá padà dé a tún tẹ̀síwájú.
4: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
5: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
4: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́lólo, ọkọ̀ mi balẹ̀.
6: Omi yóò lọ ta o.
5: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ̀yìn, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólo tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 080-951-4314. Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
7: Ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà. Ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
8: Glory Prince.
7: Bétò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tẹ́ ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
9: Glory Print, put your message on display.
7: ronu ose tutun lo pelu agbara afojusun ati idari latoke orun wa ni gbogbo ojo monday lati ago mefa abo e darapo mo wa lori lagelu 96.7 fm fun adura ati ipoku araro latowo cac gilgal city it's a refreshing morning prayer tonic designed to strengthen your faith realign your week and speak blessings into your day from 6:30 a.m. on lagelu 96.7 fm pastor sholarin oluwafemi sola ni yo ma tuko eto ri radio alagbara yi bi a o se ma fi adura ati oro oluwa bere ose wa ni ona ton ton ni si aseyori make it a date with the god of apostle ayo babalola the god who answers by fire e ma gbugbu e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa
10: fun gbogbo en ton jarun kan kan lohun o kole ayo fun ijono ti de latodo footy homes and properties se ti le rorun ti won ta abi ti le ti won ko pelu rorun awon lo to gbagba sun loye fun gbogbo en ton jarun ka ti kole pe ni ti o si fe se wahala ijono ti de latodo footy homes and properties fun one bedroom apartment e ba fe ko two bedroom semi detached terrace duplex yen na wa lo yin ranran three bedroom nbe bawo le se fe si to fi dori four bedroom semi detached terrace duplex o wa ni navida parks and garden lokopona masose to gate ni badan footy homes lo le se o le yewo lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yano Ade Oyo te ba fe ra le ni Footy Homes and Properties ilana san die die e wa o pelu adeun atoro ajoso 0917060593 tabi 0916503950 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Footy Homes lo le se
11: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Akpala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PZ,
12: Lyrics, Chill Natural,
11: Tem Keys, Lekondo Konsu, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Loves Ride,
13: Cap Construction,
14: Jaru Entertainment,
15: by Lagila FM.
16: Baba Ibaruba
17: Oba Isara
16: Oruko to lami la ka ninu ise isegun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so ma raye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni korun ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nja bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo woru mo to bi kwewa jara regba leyin le baba adedibu ni mo le te ni badan opposite people's girls grammar school baba ibaruba ko re ni kankan se lo mo pero soko be ba ti wa ka jo fori kori ka jo so ton se yin o ona abayo si ti wa pelu irin se gba lode to ma tu asiri ibi ti arun wa lagu ara 080 33 88 1008 tabi 070 18 21 1111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi taisan fese fe
18: Lagelu FM 96.7

0: bẹ́ẹ̀ni ó ní reason gbogbo wa àwa náà la mọ̀ pé gbogbo tá a bá ń ṣe pátápátá kò wá nídi bí kí ìdí tẹ́ fi yan ọlọ́run gbogbo ní reason tó ẹ mọ̀ pé à ń sọ nǹkan kan lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àwọn kí ni àwọn advice advice wo imagine pe ni awon omobirin lowo lowo bayi advice wo le ma fun ati pe yin keke bi omobirin nigba ti e bere si ni pa te wa dagba die te dagba die ki la won ko ti e ro pe o de kan salaye kini fun mi o hello akwa
1: siko yi o wa ko si ni awon ore lati laye o
0: e seun
1: ṣe
0: mo wipe ohun to da ni ki obirin lo ile oko ohun to da ni ko bi omo ṣugbọn ki ṣe nkan to da eyo kan ti obirin le ṣe niyan te ba gba pelu mi o ko nse that's not the only good thing that a woman can do that a girl can do nitori pe ara nkan to da ti obirin le ṣe niyan e ma ṣe mi gbọ ṣùgbọ́n kì í ṣe ẹyọkan tó wá di pé nítorí tábà wo lọ wò bọ̀ ń gbà mí ó dàbẹ̀ pé pressure òun ni society ń fi lé lórí àwọn ọmọbìnrin lórí pé obìnrin mi ò tẹ wo ọmọ nǹkan míì tó dáa tó lè ṣe mọ́ dúpẹ́ tó bá yàtìdé lọ́kọ̀ ok ẹnìkan sọ kínní kan ó ní tó ń bá ti fẹ́ ra nǹkan kan ó ní bàbá àwọn máa sọ fóun pé ọyọkọ ẹ ó lọ rà fún ọ ó lọ rà ń gbò ó nígbà tó bá délé ọkọ o se le ngba to fe wa dabi eni pe ko si nkan kankan to n fe se won a kan ma ro pe ko ma se oni ru nko bayi o lo wa fa ohun seyin lati se lot of things because on duro de ile oko ki se pe ile oko yen wa eventually sugbon n gbagbo wi pe apolopo nkan wa to n ba ti se ti o ba dabi afikun ati nkan to n ri to n le mu dani lo si ile oko yi emo mo pa awon eyan wa laye tin te pe won te gbagbo pa pe won gbagbo pe charge n sise mi kemi na jeyan awon le maro you know that's another argument entirely sugbon ki se nkan yo kan to da ti omo birin le se niyan ki se nkan yo kan soso to da opolopo nkan wa opolopo birin won wa le oko na sugbon won gbe nkan to da se ka ma je ko dabe ni pe iyen nikan la fi gbe pressure le won lori ton te wa mona ton fe gba mo elobi awon madrid to we ko ma ti bi bayi poverty alleviation yen ni lo nro yen pe oko won wa se to n ba ti dele oko to n ba ile oko de le ma etede kolon ko shanua en gege bi obirin awon kan wo lo dun yin wi pe won so fun yin o ni apa keji on ta fe so lo so to ni en gege bi obirin awon kan wo lo dun yin wi pe won salaye e fun yin nigba te n dagba gege bi omo obirin hello e ka so yes ma
2: mama kesi ni ta ku jo meta
0: yes ma
2: omo mi to
0: alafia no wa
2: se ko ko so ni mo fe da ti se ro ye ka ba mo o gbere le ko ki yo se n te ri ba fa gba la gba bo se n je yan si wa ni le la ti ke so ro si o ye ka ti ko mo ye ni do se n gbe je oko ri do se se si family ri wa se se ti yo oko ri o gboro ni wa rele ki se to pe se ko ma se saka si ko ma se no saka saka si family oko abi ara afẹ to ba ju yo o gboro fun lowo obirin to ni yen ka ko awon obirin wa ki se to pe ba se ni oko won se se ma ko lo so e ma bi so
0: e se ma awon obirin wa ti won gbo wa ton je pe won kin se awon obirin wa ton gbo lowo lowo bayi awon iya wa awon kan wo lo dun yin wi pe won salaye fun yin nigba te ndagba nigba te si je omo obirin kekere awon kan wo lo dun yin wi pe won se alaye fun yin dada abi ni ekunrere e je ka gbo so that ko ni dabi regret fun awon omo obirin ton se ndagba oni lojo kokola osu kewa odun 2026 ayajo ojo awon omo obirin kakiri gbogbo agbaye hello iyen ti re 0912-370-8675 hello e ka so e seun
3: oruko mi do personal dynasty odun sugun ni leba ni pa ti akoko yen ni lo fe soro dara ki obere ko ni jeriba because ni ai do ni opo under bi bi ni o ni pada eyin e ba ti be se ba ti ni wa a ti pada ki la mi anga ko ni se ni o ba ni wa ti wa yin o ba wa o ki o ju ju ma ni je ba bi yan ma fa obere ko do je ni o ma ni o ko jaja awaga
0: Chalo so jojo
4: Lagilu FM 96.7
5: Lori oke yanu adura ungba
6: o ton ti ya lori oke yanu irara bebe ti arugbo ojo yo ti pa gbogbo eyan alejo ninu pade adura ojo meta from story to glory wa ma jesu pade bebe ti opo shalaru bi woli sabu jo authority woli olufemi oni agbara shalaru atawon lori emi yo ti ma sise ranse pelu baba ati mama luka ajo pade Wednesday 24 the Friday 23rd October aka ti adura be san laaro pelu isoru mo kan ala lojojumo free medical ti wo so fe pade ironi lagbara yo wa fun awon ogbo afa jinja timu afa ma wa ni tijan show ati mejo na bus stop pepe gogo eya ti edo yala kojo Wednesday 24 the Friday 23rd October lori oke yanu go wa ni lara pe bebi ti woli agbaye ni prophet Lucas yo ti ma pa gogo eyan larejo fun abi adura ti to sono 0705945 8718 desu retira iwa ni yanu ko
7: sisi gbagada gbagada gbagada ile lekun ile sa gbofin ro lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba ku gba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan gbagada ni lekun wa si ile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele nbadan
8: oro re ojo wa si ma ta ni wete wete
9: igba ita o ma tun
10: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà
11: oṣù rí rẹ gbá
10: àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ káàṣì ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Eléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní Gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn nínú gbàyògbà. Owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀d ló fòun tẹ̀lú káàṣìẹ̀. Nínú ẹ bá wọn ní Gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
12: Kí wọ́n ní kan ni mo gbẹ́kẹ̀lé o.
13: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bádékú.
14: A kì í kábọ̀ sí orí ètò wa ètò yìí. Jésù nìkan.
13: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Aago méje sí méje àbò àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
12: Bí wọ́n ní kan ni mo gbẹ́kẹ̀lé o.
15: You fit fly.
16: Gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable beginning from 120,000 naira. Bákan náà làǹfààní àti fò lọ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí ní rọrùn gbẹrẹgẹdẹ pẹ̀lú Qatar Visa tó wò rẹ bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jàrọ̀ kọ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit Fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Visit You Fit Fly office today at Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ibadan. Or call 090-1111-1190 or 080-8377-7877. You Fit Fly, your sure plug to getting China Canton Fair Visa and Qatar Visa.
17: Beyond the Limits 2026.
18: Beyond the Limits. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
17: Nínú máa jẹ́mu lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dún ọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lákọjọ́ Sunday 18 October 2026. Ṣèṣì Ọlọ́run nínú máa jẹ́mu làkórí tọdún yìí. Nínú máa jẹ́mu làwọn ti máa gbàdúrà yìí. Bẹ̀rẹ̀ tí máa jẹ́mu ìpẹ́rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Agade, Prophet Laolu Sokunbi, Prophet Isaac Jayola, Prophet Ola Omonijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Gani Sanwóolé Jésù. Gòkè Bájọ́ wà, Sade Taiwo, Ìyanu Oluwapre, Elisa Boka, Ife Olubambo, Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí wákàtí náà ló máa jọ.

ojú mi rire láti ẹnu Shade Blackunle ilé ìtaṣẹṣẹ gbọ́tọ̀ ẹni ìkànnì Lágélé 96.7 FM. Òní lọ́jọ́ kọkànlá oṣù kẹwàá, òní ni àyájọ́ ọjọ́ àwọn ọmọbìnrin káàkiri gbogbo àgbáyé. Òní òun náà ni Shade Blacky tó ń kó gbogbo àwọn ọ̀rẹ́ rẹ, gbogbo àwọn èèyàn, gbogbo àwọn olólùfẹ́ orin ẹ̀ àti àwọn olólùfẹ́ ìlú Ìbàdàn pátápátá káàkiri gbogbo àgbáyé. Ó ń kó wọn jọ ní gbọ̀ngàn Jogo Center, ìyẹn Hall of Grace, lónìí yìí ní gbogbo wa pátápátá tá a wà ńbẹ̀. Tá a máa gbọ́ orin lọ́lọ́kan ọ̀jọ̀kan, orchestra àti oríṣiríṣi àwọn orin Fuji ni o, apala ni o, gbogbo ẹ̀ lápapọ̀ wọ́n ti wá tó ní ọ̀nà tó jẹ́ pé gbogbo wa máa nífẹ̀ẹ́ láti gbọ́. Tẹ́yìn bá ti ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ pa yẹn ti kẹ́ máa bọ̀ ní Hall of Grace Jogo Center lọ́sàn-án ní dédé àgógó mẹ́ta. Òun ni gbogbo eré tí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú Shade Black, wọ́n pè ní The Black Experience. Eléyìí náà ló pé ọdún mẹ́wàá eré ti Shade Black pápá tó bẹ̀rẹ̀ sí ní kọ orin gẹ́gẹ́ bí iṣẹ́. Mo lérò láti wà ńbẹ̀ pẹ̀lú yín àti mi àti Kaxi Martins àti gbogbo àwọn èèyàn wa. Àwa náà wà lórí stage pẹ̀lú àwọn olórin láti bá gbogbo ẹ̀ wá sí ti gbọ̀yìn. So à ń sọ̀rọ̀ kan àǹbàbọ̀ lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ní àkótọ́ màá fẹ́ rán wa létí wípé ọmọbìnrin ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin. Èyí ò túmọ̀ sí wípé ọmọkùnrin ò ṣe pàtàkì o. Tó bá yẹ pé ẹ̀yìn tí ẹ fetí balẹ̀ dáadáa, ẹ rí wípé bí a ṣe ń gbé ọmọbìnrin lárugẹ, bẹ́ẹ̀ náà là ń gbé àwọn ọmọkùnrin lárugẹ. A kọ̀ láti kọ́ ọmọbìnrin ká má kọ́ àwọn ọmọkùnrin wa náà. A kọ̀ láti ṣe ayẹyẹ fún àwọn obìnrin ká má ṣe fún àwọn ọkùnrin náà. A ti ń balance ẹ̀ báyìí, ó ti ń bọ́ sí, ó ti ń baramu. Ìyẹn ni pé àtọkùnrin àtobìnrin gbogbo náà ná nílò ìgbélárugẹ. A ti ṣe àyájọ́ àwọn ọmọkùnrin káàkiri gbogbo àgbáyé, a tún ṣe àyájọ́ àwọn ọmọbìnrin káàkiri gbogbo àgbáyé náà lọ́jọ́ tìtò nínú oṣù kẹwàá náà là ń ṣe. Ẹ má ẹ̀ nígbàgbé wípé nínú oṣù kẹwàá náà là ń mú ìtanijí wá fún gbogbo obìnrin láti mọ̀ pé àìsàn kan wà tá à ń pè ní àìsàn jẹjẹrẹ ọyàn, eléyìí tó jẹ́ wípé ó ṣeé ṣe tó bá jẹ́ wípé èèyàn tètè mọ̀ wípé ó ń lalẹ̀ wò lára ọmọbìnrin. Ó ṣeé ṣe kéèyàn tiẹ̀ tún dẹ́kun ẹ̀. So ẹjọ́ gbogbo àwọn bá ṣe ń bá wa sọ́nà, ẹ̀jẹ̀ ká máa fetí balẹ̀ ká máa gbọ́. Ṣùgbọ́n lọ́sàn-án tòní, à ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin, à ń sọ̀rọ̀ nípa bí ó ṣe ṣe pàtàkì gẹ́gẹ́ fún àwọn òbí láti rí dájú pé bí a ṣe ń tọ ọmọkùnrin ní iléèwé, bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ tọ àwọn ọmọbìnrin ní iléèwé. Àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọkùnrin láti jẹ́ ẹni ara tiwọn, bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ kọ́ àwọn ọmọbìnrin wípé àwọn náà gbọ́dọ̀ jẹ́ ẹni ara tiwọn, àwọn náà gbọ́dọ̀ jẹ́ èèyàn pàtàkì, àwọn náà gbọ́dọ̀ wúlò. Láyé ìgbà kan láìmọ̀kọ́mọ̀kọ́ ló máa ń sọ wípé ọmọkùnrin nìkan ló gbọ́dọ̀ rìn lọlé ní iléèwé, rárá o, àtọkùnrin àtobìnrin ló ń wúlò. Ṣẹ́yìn ò tí ì gbọ́ ni oríṣi àwọn obìnrin tó ń gbé ohun takun ṣe káàkiri gbogbo àgbáyé ní Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé. Tá a bá bẹ̀rẹ̀ sí ní kà wọ́n, a ò ní kà wọ́n tán o. Lára wọn òun náà ni arábìnrin Awoṣika, lára wọn òun náà ni àwọn obìnrin oríṣiríṣi tó jẹ́ pé àti ẹ̀ lè ka tán, tí wọ́n dẹ̀ ń gbé ohun takuntakun ṣe ní àgbáyé káàkiri. Tabadé àwọn iléeṣẹ́ báńkì, iléeṣẹ́ ìwòsàn, a rí ibi tí àwọn obìnrin pàápàá tí wọ́n ti ń dìde láti sọ wípé ìpèníjà yìí àwọn lè dojúkọ, tí wọ́n sì ń yọrí níbẹ̀. Ìyẹn ni pé má yẹ ká ta àwọn obìnrin nù, àwọn ọmọbìnrin wa nù rárá àti rárá. Àwa tá a dẹ̀ jẹ́ òbí náà, ẹ̀kọ́ ilé èmi ò fọwọ́ rọ sẹ́yìn o, mi ò sọ pé ẹ̀kọ́ ilé ò dá rárá. In fact, ẹ̀kọ́ ilé jẹ́ gẹ́gẹ́ bí ohun tá à ń pè ní foundation tó di ayé obìnrin mú. Ẹ̀kọ́ ilé ṣe pàtàkì, a gbọ́dọ̀ táwọn nù. Ṣé wá rí gbogbo ọ̀rọ̀ yóò kàn wá àgbàlagbà, ó kan ọmọdé, ó kan aráàlú, ó kan aráalé. Torí ta bá rí ọmọbìnrin kan tó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ àbí tó ń ṣe ohun tí ò da, ẹ má jẹ́ ká sọ pé àwa kọ́ labi kòkàn wa, kòkàn mí ló ń ba Nàìjíríà jẹ́, kòkàn mí ló ń ba àwùjọ jẹ́. So gẹ́gẹ́ bí èèyàn, ẹ jẹ́ kí a pa ẹnu pọ̀ láti tọ́ àwọn ọmọbìnrin wa sí ọ̀nà, nítorí ẹni tó bá kọ́ ọmọbìnrin, ó dídi ìlú
oun ni oun ko e je ka ma ran awon mo wa leti pe lati isin lo no gbodo ma to ile aye won won gbodo duro titi digba ton ma dagbalagba ti ma dagbalagba igba yen ni mo to wa responsible igba yen ni mo to le koju nkan igba yen mo ti gbodo ni iwa rara o ati kekere bayi lati nko eso rode a gbodo mo wi pe ati kekere lati gbodo ma ko awon mo wa lati mo bi won se ma mu awon

0: àwọn tí ó yẹ ká mọ̀ tí a bá fẹ́ yàn yàn sípò kí wọ́n àwọn nǹkan tó yẹ ká wò pé ẹni àwọn kan wà tó jẹ́ ń pè nínú ẹgbẹ́ they are more like faworaja ẹ bá ti wù wọ́n bá yẹ rò pé kẹ́ni wá di president wa ìgbà tẹ́ ẹ bá gbé débẹ̀ lẹ́wọ̀ àmọ́ pé aṣọ ò ti ẹ̀ le awọ lásán la rí asọgbẹ ni
1: ogbologbolagbesibẹ
0: ni ilé ayé kan so tí ò ní repeat performance yìí ilé ayé tí ò ní part two
2: bẹẹni
0: ẹ ṣeun gbogbo ẹyin ti ẹ ti wà ní orí ti facebook oguntona tẹni dade shakirat thank you timoni baba baba court thank you tomiwa bolaji abdurasheed olawale abiodun ogunbodede imafoje peter raifu tawakalitu abiodun ati bebe lo thank you very much welcome on board my brothers from mrs oguntona niyen thank you ma timoni lati yanofadipe as always thank you timoni tomiwa bolaji thank you very much e ba wa share e pe nko lo fa e je ki gbogbo wa ka jo bu omi ogbon mu ka wa gbe yewo ka to lo si oke lorun what are the red flags to spot a corrupt cooperative early kini awon nkan to le farahan ti o so fun wa pe cooperative yi won e se cooperative abi won ni awon agabagebe ton le ma da sobo e je ka menu ba melu kan kini awon kan ti a le ma ri o to ye ka la oju wa sile ka wo boya won wa ninu egbe alafowosowopo ti a nbeju wo lati di omo egbe abi ti a ti di omo egbe red flags to spot for corrupt cooperatives spotting a corrupt cooperative early requires watching for several financial control failures beni unusual operational secrecy and suppression of members oversight SFT awon ohun ti o le je bi apere ta mo pe egbe yi e ma fura sawon people yi e ma fura sawon people yi akoko ni pe cash only operations ki apera wa ni cooperative ati gbo SFT awon cooperative ti o ni bank account e ba mi so si
2: akibogbo ara lele ni akosi mi ojo ni ohun to se koko ni agbodo wo alafia to wa nu egbe alajose kuta ba to ba je pa ti darapo mo aba fe darapo mo ki egbe wa ni 24th century ta wa nu e ko ma ni account n le fowo pamọ iyen ara awon ta gbodo wo niyan daada
0: nkan ti n sele
2: awa ni treasurer lo n gba owo dani a ko lole o ye ka ti ma funra pe nkan kan ti n sele driver eni to n gbowo lole yen se owo wa se ni owo enu le yen o safe ko si kan ko ma se nu le ati pe se on gan oni ni ilo lati lowo tani jensare munu e kò dẹ̀ sẹ́nì kan tó ń sọ pé iye báyìí la fẹ́ kó jáde iye báyìí la fẹ́ kó wọlé kò sẹ́ni tó ń wò ó tó ń mọ́nítọ̀ láti rí pé iye tó yẹ kó jáde iye tó yẹ kó wọlé ló ń yọ kò sí control ìyẹn jẹ́ àkọ́kọ́ eléyìí jẹ́ tó ṣe kókó gan ta ni láti wò.
0: bẹ́ẹ̀ ni ó ṣe kókó ohun tí a ní láti wò kí a tún tó mẹ́nu lé ẹ̀jẹ̀ ká dé òkè lọ́hùn-ún ká lọ sí ojú ọjà ẹ kú kalẹ̀.
3: Lagilu FM 96.7.
1: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́ lẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń ru àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dúmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ru ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ru àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government ń bàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá. Ẹ kún wa lọ́wọ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCF ti ṣe àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérò gbàrere. For educational employment and community development, office address 21 Kọ́lásí layout of New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn. Sisi gbagada gbagada gbagada ni lẹkun ile isa agbofinro lọjọ kọjọ gbagada gbagada ni lẹkun ile ewosan nigbakugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan gbagada ni lẹkun wa sile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele n badan
3: oro re ojo wa si ma ta ni wete wete
1: Chavis PL I Care Foundation lo nlogun tatata wi pe ti yin melo gbogbo eyan badan atagbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa daada daada ni sugbon nigba ta daye ona kata bi ona mi ta ngba lora wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Chavis PL Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Chavis PL I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 2000 naira pere lowo card ofese layewo oju o glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale Cherry PL I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete fona loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Cherry Cross building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo ibadan lojoju mani o ago mesa aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 0 7010152255 ojulo bara oni dindo

0: bàbá ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or No. 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Beyond the Limits 2026.
4: Beyond the Limits. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
3: Nínú máa jẹ́mu lọ́lọ́run tó pẹ̀. Pásítọ̀ sí Ọláyà. Yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ́jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì Ọlọ́run nínú máa jẹ́mu la kò rí tọdún yìí. Nínú máa jẹ́mu la ó ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀. Tí máa jẹ́mu ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi. Prophet Israel Jumbo. Prophet John Oluwapemi. Prophet Eseyi Bakare. Pastor Joseph Agade. Prophet Laolu Sokunbi. Prophet Isaac Jayola. Prophet Ola Awonijo. Prophet Isi Ogunjobi. Prophet Israel Oluwale. Prophet Michael Arfolayan. Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Gani Sanwóolé Jésù. Gòkè Bájọ́ wà. Sade Taiwo. Ìyanu Oluwapure. Elisa Boka. Ìfẹ́ Olúbàbọ̀. Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí nínú àrùn ọmọ ayò látọjọ Sunday 18 bí Sunday 25th October 2026. Àyẹ̀wò lẹ́rọ ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ níjọ CAC. Gbaremu Center tó wà ní Leaders Junction. Tribune Road Mọ̀lẹ́ Fọ́láfíà òkè Àdó Ìbàdàn.
5: Switch to the power of numbers. Cooperatives and business clinic.
6: Cooperative and business clinic.
5: Cooperative doctor.
7: Cooperative doctor.
6: Cooperative and business clinic show. Cooperative and business clinic show.
8: E kaabo pada lati Oke Lon. A ri ojo musolokun ka bere sini mura si ni kiakia. E se gbogbo ẹyin ti ẹ ti wà pẹ̀lú wa Abdulrasheed Olawale, well done sir, Mr. Cooperative Doctor, happy Sunday. Yes, we greet you, all of us in the studio, we greet you also, yeah, Abdulrasheed Olawale, thank you very much. Imafoji Peter Eka Sosa Eka Bosori Akoto Eto Beni Ogbogbo Ilenko Ogbogbo Ilewa awa na nbere lọwọ yin Ogbogbo Ilenko, thank you very much. Team Morning lati Yana Fadipe Tomiwa Bolaji Wonkiwa Aku Eto Adeniran Suraju Adekola lati Olomi Ibadan ni eh won na ki wa pe Aku Eto ati ki ya beji lati Osogbo awon ni won ba wa side eto leni ni. Thank you very much once again. Ya beji lati Osogbo Abiodun Ogun Bodede awon na ki wa excuse me oni. Thank you very much. Arani Yaya, thank you very much. Lati Iseyin ni.
9: Long time.
8: Good job. Thank you also for being with us. Abiodun Ogun Bodede oni. E se o a ma gbadun awon oro yin. Oh, thank you very much, madam. E se gan te gbadun wa. Ayomide Onimoto. lati lan lati niyan won ki wa ku ojo simi oni o pastor Ayomide. How is service today, sir? Thank you very much for joining us. Eba wa share if you are an investor, either you have started investing, we call you practicing investor or practicing entrepreneur, or you are a potential investor, that is you are trusting God. I'm feel oju sona pe ojo kan ni ojo kan emi na mo bere si ni invest abi won ni business di temi gbogbo wa ni business lab club wa fun ki a le drill ara wa ka mo bi a se ran owo nise ki de se drilling nikan agbodo practice gbogbo nkan ti aba so fun ara wa. It is going to be like a wealth forum, wealth creation forum nibi ti nkan ti avise eni to ba nife a context business lab club can send us a WhatsApp 0054498507. I take it up lati benye ati wo awa cooperative to je wipe agbare ni jota treasurer ni gbowo sowo ni bank account e ma worry e ma gbo e ma worry ni every second
7: ma worry
8: akole ma worry akole se owo yin sonu lana ni nkan te ma gbo ni e igba to wa ya ti aba so pe o ya egbe record na sita
7: o ku die ka to
8: I don't know how to call me. You can't ask me. If you tell me, I'm going to do 250. I'm going to say, yeah, I'm going to be a bank manager. I'm going to be a bank manager. I'm going to be a bank
7: manager.
8: Manager, I'm going to be 150. I'm going to call it. 100,000, I mean 100,000 difference in God. Yeah, it's the differential. Totally war, bit of a war. On a kejini missing records to para to fara pe ita koko so missing record SFT ki record ma miss record omo egbe ko ma miss ordinarily ninu cooperative ka tun ran ara wa leti awa ti o si je npe biro ati we la fi nko sile omo egbe kokan gbodo ni passbook meji
7: beyin
8: sugbon pelu be le se je ofin a ma se ri financial record to miss e ba mi so sele
7: beyin akole se pataki ninu eto egbe alafowosowopo akole owo akole pade bakan na ni akole dukia omo egbe eni to dawo agbodo kole egbe alafowosowopo yi sibi ta ti da ta ti ma wa fun pade ta ma jiyan 200 naira lo ye ko je 5000 lo ye ko je tori be la se ni anfani fun akole kaadi meji iwe ta mu ta ma mu dani omo egbe amu kan dani a fi kan pamo sinu ile egbe iyen fun wa lanfani lati ri pe iye ti on kole sinu ile egbe o bara mo pelu iye ti omo egbe mu dani ko ni le si ariyanjiyan bo ba te wa se se kiko te wa sonu ari keji ta tu fi le ta fi le se akole fun gege bi a se ndawo ati on to ye ka kole sugbon opolopo egbe o se ni laanu pe opolopo egbe ton kankan le na ni card meji fun omo egbe eyi si ma fa ariyanjiyan opolopo igba lo ma nje ko domi tutu se sokan omo egbe ngba mi owo ta da lana a ri bi te ko si a ti so falaga ati manager egbe na won so fun wa pe ka ni suru ni ka ni suru ni ijo wo la wa ni suru da a fe yawo a rowo ta da a ri lo eleyi o da rara omo egbe kokan o la ni o leto si kaadi kan a se ni lati ma ri pe a n sakole sinu kaadi yen ba se n se sinu ile na ta fi sinu ile egbe eleyi se koko gan ni ta ba ti sakole ko si gba ta ni si ti o ni si wahala a de to n faye ile fun àwọn bóyá alága ẹgbẹ́ àbólóyè ẹgbẹ́ láti kó owó wa jẹ ni kí n là á mọ́lẹ̀ so ilé ò da a gbọ́dọ̀ ṣàkọọ́lẹ̀ dáadáa kọ́mọ ẹgbẹ́ mọye tó ò ní kásẹ̀ ní àkọọ́lẹ̀ náà nínú ilé ẹgbẹ́.
8: ìyẹn fi hàn wípé ẹgbẹ́ tá a bá ti ń rí rẹ́kọ̀dù tó ń miss.
7: ó ti ń fún wa ní
8: ìtọ́kasí
7: pé nǹkan kan ń ṣẹlẹ̀
8: ní ẹgbẹ́ yìí kò ní láyọ̀lé.
7: bẹ́ẹ̀ni
8: sọmrì ẹ nìyẹn ẹgbẹ́ tó bá jẹ́ pé àríyànjiyàn ń gbogbo ìgbà owó tí mo kó fún yín jẹ́ta ẹ̀yin lẹ ní kí mi pé ẹ máa update káàdì mi létà.
7: ẹ sì kọ́lẹ̀.
8: ṣùgbọ́n àwa rí update yẹn kó ṣẹlẹ̀ ìyẹn sọ fún wa wípé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ wàhálà máa ti lè tibẹ̀ yọ kó má ní ọjọ́ iwájú. ìdí míì tún ni wípé kí a sọ pé kí a audit record ẹgbẹ́ kí àwọn kan wà nínú ẹgbẹ́ àwọn adarí ẹgbẹ́ tó sọ pé audit báwo ẹ má wọrí a ṣe létà ẹ má ṣe owó tí a tún san fún audit gbogbo ìyún kínní kan káwọn leadership ṣàmọ̀ bí wọ́n ṣe ń dariri auditing tán nígbà tí goalkeeper bá ń ti bọ́ọ̀lù sí outside the post. auditing resistance kí nìdí tó lè fà á tí àwọn adarí ẹgbẹ́ máa sọ pé ẹ má jà wọ́rí ara wa nípa auditing jáde kí ló lè fà á because ara àwọn nǹkan tó máa ń farahàn tó sọ fún wa wípé ẹ fura o ìfura lògùn àgbà ẹ fura bí báwo ni jíǹkù yẹn ṣe máa wáyé láyé ìgbà yẹn
7: náà ẹ fura o ìfura lògùn àgbà
8: pàṣẹ fura pàṣẹ jáná
9: àjà
8: fura àjà ti jìn bónílé náà ò bá ṣe kíní kan
7: o lè ní oko lọ
8: cooperative
7: a gbọdọ fúnra kó lè má bàa kó wa lọ.
8: auditing resistance sft.
7: ó ṣe kókó dandan ni a gbọ́dọ̀ yẹ̀wé ẹgbẹ́ wa wò báwo làwọn tó ń darí ẹgbẹ́ ṣe ṣe sí ní ọdọọdún ẹ wá ti ń di pé àwọn tó ń darí ẹgbẹ́ ń sọ pé ǹgbẹ́ ló gan lájẹ́dá tó máa fi
8: wò ẹgbẹ́
7: ẹ já fúnra ó di dandan káwò wò ẹgbẹ́ ṣẹ́rí pọ́ntì ẹ̀ ṣe dáadáa náà ẹ já wò ká dẹ̀ sọ pé nígbà tá a wò tán o ẹ kojú òṣùwọ̀n ẹ ṣe dáadáa
8: tó jẹ́ sincere
7: audit kì í ṣe eléyìí tẹ́ ti dọ́gbọ́n sọ fẹ́ni tí ó wàá wò yẹ̀wò wò pé wò ṣá wo iwájú kó wẹ̀yìn kó fi eléyìí tó kú lẹ́yìn
8: àárín
7: ẹ filẹ̀ ẹ̀bẹ̀ tí ò bá ti ẹ̀jẹ̀ ká ṣe dáadáa ṣe ráwọn kan kékèké báyìí ló ń tọ́ka sí bí ẹgbẹ́ lọ́jọ́ iwájú re àbí ò lọ́jọ́ iwájú re ó ṣe kókó kán yẹ̀wò ẹgbẹ́ wa wò á wo bá a ṣe fún àwọn èèyàn ní ètò ẹ̀yáwó wa ṣe ó kójú òṣùwọ̀n á wo dúkìá táwọn èèyàn ní ṣé wọ́n ṣe dáadáa á wo bọ́n ṣe ṣe àkóso ẹgbẹ́ sí gbogbo àwọn eléyìí ni kán yẹ̀wò ẹgbẹ́ wò ló máa mójútó ẹgbẹ́ tí wọ́n bá ti ń yẹ̀wò ẹgbẹ́ wọn wò ìyẹn ń tọ́ka sí pé ẹgbẹ́ yẹn lè ní ìdààmú láìpẹ́ ọjọ́ àbí ọjọ́ iwájú ẹgbẹ́ yẹn ò dáa.
8: ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa ní egun ti Facebook Yetunde Sulaiman Adesola àwọn náà wà pẹ̀lú wa láti Ayégún Ọ̀lẹ́ Iyọ̀ Road Ìbàdàn bí wọ́n kí wa káàsán happy Sunday sir greetings from Ayégún Ọ̀lẹ́ Iyọ̀ Rafiu Tawakalit okay Abiodun Ogunbodede Adisa Daniel Idowu Fear not. Thank you very much, Adisa Daniel. Happy Sunday to you.

0: láti di àyùn rẹ ẹ bá wa dá sí.
1: Ẹ jẹ́ sá ṣé cooperative tí wọ́n bá ń ṣe yànmọ̀yànmọ̀ fún èèyàn lọ́rùn tí wọ́n ṣe nọ́ọ̀mà ṣé èyí lè lọ sí police station.
0: Pẹ̀lú òfin àti ìlànà ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwọn ìlànà wà tí a fi ń yanjú dúkù nínú ẹgbẹ́ a encourage police láti dá sí ọ̀rọ̀ cooperative.
1: Okay.
0: Bẹ́ẹ̀ bá lọ sí cooperative àmì bẹ́ẹ̀ bá lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ọlọ́pàá ó charge yín number one nǹkan tẹ́ ẹ dẹ̀rọ̀ pé wọ́n ó níyànjú tá a bá gbọ́ ń pa ẹ̀ nǹkan tá a kọ́kọ́ sọ fún yín ni wípé ẹ gba ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà ẹ kọ́kọ́ lọ sí àgọ́ ọlọ́pàá kẹ́ ẹ kọ́kọ́ lọ withdraw kẹ́ ẹ wá padà wá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. So police are not allowed to step into cooperative matters and a dispute resolution mechanism in place to jẹ́ wípé no matter how naughty the issue is it will be solved bí ọ̀rọ̀ tí ọlọ́pàá ṣe rí nìyẹn àwọn tí ò bá yé ló máa ń kọ́kọ́ sọ pé wọ́n gba ọ̀gá ọlọ́pàá láfi yanjú ẹ̀ kò yé wọn ni.
1: Ẹ jẹ́ tẹ́lẹ̀ sọ fún mi ni pé ìgbọ́dọ̀ lọ bá àwọn tó jẹ́ bíi tó tó ń jẹ́ ọ̀gá fún ọkọ̀ pèsè fífi ìfọ́kẹ́ òjòlò police station àbí after gbà
0: yẹn. Tí nǹkan bá ti ń kó tó di pé ẹ tẹ involve àwọn tó ń wà nídìí ìṣàkóso cooperative ẹ ti kọ́kọ́ bára yín sọ̀rọ̀ nínú ẹgbẹ́ náà ìgbà tó bá di pé ọ̀rọ̀ yín ò yé ra
1: yín.
0: Ẹ ló kí lẹ wí.
1: Tí
0: ò bá wá níyànjú ẹ wà á na ẹsẹ̀ síta irú àwọn issues kankan ẹ máa ń rí tá a ti máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní orí rédíò ní orí ètò yìí kì í ṣe pé a kàn sọ̀rọ̀ ń pa ẹ̀ nìkan àwọn ibi tí a ti jọ yanjú ẹ̀ a tún gbé e lọ síbẹ̀ tó jẹ́ pé ó lè tó ọjọ́ méjì mẹ́ta ṣùgbọ́n ìyanjú ó gbọ́dọ̀ wá ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé kò sí bí a ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ilé yín tí ẹ bá fẹ́ kúrò nínú ẹgbẹ́ tí ẹ̀kọ́ lẹ́tà cooperative doctor a máa gbà yín níyànjú wípé withdrawal letter tẹ́ ẹ kọ yẹn ẹjọ́ pé méjì ìgbà tẹ́ ẹ fi kan lẹ̀ fún ẹgbẹ́ ẹ jẹ́ kí ẹni tẹ́ ẹ fi lé lọ́wọ́ kó fi ọwọ́ sí kejì wípé I receive it kó sign kó kọ déètì síbẹ̀ èyí tó wá wà lọ́wọ́ yín yẹn is a good proof láti gbé ìgbésẹ̀ tí wọ́n bá ṣe nǹkan tí ó yẹ kán ṣe ní àsìkò. Thank you very much. So ẹ jẹ́ kí bóyá lè gba ọ̀kan sí 0912370875 tàbí 0814249106 0912370875 or 0814249. Hello.
1: Ẹ̀ka sọ
0: sí ẹ̀.
1: Ẹ pé tó orúkọ mi ni Dr. Isolac láti Ọlọ́ṣọ́gbó ní Lẹ́bàdàn.
0: Dr. Isolac ẹ kábọ̀.
1: Láti Ọlọ́ṣọ́gbó ní Lẹ́bàdàn.
0: Ẹ ṣeun.
1: Cooperative bí tí a ti ń sọ bọ̀ láti àtàrọ. Àwọn kan wà lóòótọ́ nínú cooperative. Lófúndo ó sún mi jẹ́rìí pé mo fi níbi ẹgbẹ́ kan. Ẹyọ kúta mi yà abala nídìí nǹkan. Mo ní ìmúra kankan láti jẹ́ wípé o fẹ máa fẹ ṣe ju alága gan lọ ju alága bá gbèbí sẹpẹ bákan bákan lẹyìn bá lọ bá ń fa ẹjẹ ọmọdé nídìí nǹkan báyìí láti jẹ pé kí n fi ṣe business kí mi náà tẹ fi ṣe nǹkan kan báyìí o máa block ẹ tó jẹ pé nǹkan yìí ṣe ìgbà ìyá bá ti ń dọkẹ ń ra bóyá mọtò fáwọn kan bóyá ọkadà fáwọn kan bẹyẹ nǹkan tiẹ ṣe fẹ bẹrẹ pé bóyá kẹyìn náà.
0: Hello. Okay.
1: Ẹ̀lò ṣá ń gbọ́ mi.
0: Ẹ̀hẹ̀ à ń gbọ́ yín sí.
1: So bóyá bá ìsìnkú tẹ̀yàn kí ẹ lè fi mú. Ọ̀ bóyá márùn-ún wà nǹkan kan pé bóyá bó ṣe ṣe fẹ́ẹ́lì ò máa block ni pé lóò kéjì ìyàbá yìí kéjì kan yín báyìí ẹni sì ní sùúrù báyìí. Everybody náà ló fẹ́ move. Everybody náà ló ní òfẹ́ kó wà ní ojú kan tó máa wà jọ bless. And every country ti rí ní ìsìn one or two náà everybody fi ń ṣe láì.
0: Number one.
1: So njo je mu mi ti mo fi stop niyan. Hello.
0: A n gbọ yin.
1: So njo mu mi ti mo fi stop. Eyi pe tawọn ẹgbẹ ọpọlọpọ awọn bi n tẹ di.
0: Okay.
1: Ẹ n jẹ gbàgbà ti mo fẹ ma n ṣe pe àwọn ti di tó tánú ẹgbẹ́ sí nǹkan kan tó gbẹjẹ máa mú mi tún mi sẹ́yìn mọ́ ra fi ra wà pẹ̀lú ẹgbẹ́ ẹyọ kan péré lójú lágbélú fans club.
0: Okay, ẹjẹ́ ẹ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ lágbélú fans club, thank you very much.
1: Èmi ni ọlọ́pàá bẹ̀.
0: Okay, ẹ ṣe. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ number one. Àwọn tí ẹ fẹ́ kan ra ohun irinṣẹ́ fún yín tí wọ́n dáhùn yẹn oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ ṣé owó yín nínú ẹgbẹ́ ṣé ó tó ṣé ẹ ní àwọn onídùúró tí agbára wọn gbé ìkejì ni wípé àwọn ẹgbẹ́ kan wà tó jẹ́ pé ẹ gbọ́ cooperative nínú orúkọ wọn ṣùgbọ́n tó jẹ́ pé ìṣe àti ìhùwàsí wọn kò kí ń ṣe cooperative tó jẹ́ wípé one man business ni èèyàn kan gbé sílẹ̀ tó wá fi cooperative sọ orúkọ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bó bá ṣe wù ló ṣe fẹ́ ṣe business ẹ̀ ìyẹn la fi máa ń sọ wípé ẹ wù dáadáa pé ṣe cooperative ni kẹ má kàn sọ pé wọ́n pera wọn cooperative náà kì í ṣe bẹ́ẹ̀ lórí ẹ wù dáadáa kẹ mọ̀ pé cooperative ni ẹ darapọ̀ mọ́ ẹ ṣeun nílé gbé ìpèmọ̀ nítorí àsìkò wa ti lọ Samuel Ajibola ẹ ṣe gan thank you very much sir for being with us àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣí àìtò yìí kí ẹ jẹ́ kí ó lọ fà títí ọjọ́ mẹ́jọ ní orí ètò yìí SFT thank you very much
2: ẹ ṣe púpọ̀
0: ogún ayanfẹ́
2: ẹ ṣe púpọ̀
0: thank you very much Bayo
3: yes sir
0: thank you very much
3: yes sir
0: 08050498507 number ti e ti le reach cooperative doctor niyan awa ti a fe darapo mo business lab club e send business lab club e send e si number yen ni ori whatsapp awa take care a gbeyewo ní ìbẹ̀yẹn 08050498507 títí ọjọ́ mẹ́jọ ní orí ètò yìí ẹ jẹ́ kí a ṣe business tí ó dúró rẹ̀ tí ó mú ìdùnnú wá fún wa ẹ ṣeun thank you very much.

ẹ̀yin ọba ògo òun lè ọlọ́run yìí fún ṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn ó wá pẹ́ lọ́wọ́ ẹ̀rọ mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin angẹ́lì dídán.

0: ìwọ tó máa ń jẹ́rìí èké.
1: Fi mí mọ́ bòrà bí aṣọ.
0: Ọ̀rọ̀ ò dá ẹ lójú.
1: Ẹlẹ́dùn.
0: Wọ́n wá máa wá jẹ́rìí.
1: Bára.
0: Mo pe irọ́ ló ń pa.
1: Ẹ̀ka.
0: Mo máa jẹ́rìí èké.
1: Ooo.
0: Wàláì kò síbi tó ń lọ. O lè bá Jésù jọba.
1: Ọlọ́run.
0: Ìjà ẹ̀tàn ni o. Àwọn ìwà tí Jésù kórira nìyẹn.
1: Iṣẹ́.
0: Ìyẹn tó bá ní àwọn ìwà tí mò ń ká alẹ́ yìí tó bá ní lọ́wọ́ kò síbi kankan tó ń lọ. Ìwà àti àwọn àti Christ ẹ̀jọ̀ máa.
1: Ọba tó.
0: Ìjọba máa rúùlù. Ìjọba ti èmi àti Gbẹ̀ngà tábà ti bá Jésù jọba.
1: Wàká lọ.
0: Àti bá Jésù tábà máa fò báyìí.
1: Ọba.
0: Ìyẹn tí màá fi fò gan mo ti rí.
1: Ìbàrẹ̀ tó.
0: Mo ti rí bí gold whitish gold.
1: Ààrẹ.
0: Design bí tomato orange. Wọ́n fi mark ẹ̀ báyìí.
1: Ìbàrẹ̀ òtó.
0: Mo ti rí.
1: Òtó.
0: Ìwọ náà bá fẹ́ kó kájọ kọ́wọ̀ rìn pẹ̀lú Jésù.
1: Lànà fọ́.
0: Ìwà tó bá dé.
1: Ìtòótó ìbá.
0: Àwọn ìwà tí mò ń kà lẹ̀ yìí lọ kọ́ ọ sílẹ̀ o.
1: Ìbàrẹ̀ tó.
0: Tí ó gbàgbé èyí tí mo kọ́kọ́ sọ mo ní irọ́ pípa.
1: Ìbàrẹ̀ tòótó.
0: Wà á tún tako ni. Ní àparọ́ wà á tún wá tako ẹni tó parọ́ mọ́.
1: Ọlọ́run ìlà oòrùn.
0: Mo ló sọ̀rọ̀ wá ló sọ bẹ́ẹ̀ mọ́.
1: Tó ìbàrẹ̀ elédùn
0: jẹ́rìí èké.
1: Àṣẹ̀dá tó.
0: Àwọn èèyàn ti rò pé àwọn tó ń mọtí ni màmá sọ.
1: Tó.
0: A mú.
1: Bàbá.
0: Ṣé Jésù ló ń fi ṣe ni? Bémi ló ń fi ṣe.
1: Ìjìnlẹ̀.
0: Tó bá mọtí tó mọtí para.
1: Ààrẹ tó.
0: Tó bá ṣe ọ̀rọ̀ sọ bí tí ò yẹ kó ti sọ àbí tó mú tí àgọ́ ara ẹ bàjẹ́ ṣé àgọ́ ara Jésù ló bàjẹ́ ni. Kì í ṣe àgọ́ ara Jésù ló bàjẹ́ my brother.
1: Bílíkà.
0: Ìwọ ni àgọ́ ara ẹ bàjẹ́ so mi ní sọ pé kò máa mú wò.
1: Ẹlẹ́ka wà jìrì mọ̀tú bí ọmọ.
0: Ìwọ tó máa ń mix gbogbo ẹ̀ papọ̀.
1: Ọ̀sán.
0: Ní dárúkọ ìkan.
1: Tó.
0: Àwọn amútara ẹ̀ wá máa gbóná yé.
1: Aṣọ tó tó ìbàrẹ̀.
0: Torí ẹ̀ tá máa tan aláàmù pàápàá. Tó a máa sọ̀rọ̀ tẹnu ẹ̀ máa ṣe bí ẹni bó fẹ́ wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan.
1: Tó ìbàrẹ̀.
0: Ìbí àgọ́ ara ti ẹ̀ ló ń bàjẹ́ kó ń ṣe tèmi kò lè ń ṣe ti Jésù ó ti parí.
1: Àkórí aláìsùn ọ̀ṣẹ́ àtúmọ̀.
0: Àbí àwọn èèyàn rò kí ó máa sọ pé kí o má ṣe àgbèrè. Nígbà tí ìṣe òfin mẹ́wàá ni mò ń kà Ten Commandments. Tó bá ṣe àgbèrè tó o bá kárùn.
1: Àwùgbò.
0: Kò hepatitis.
1: Àti
0: àwọn gonorrhea àti àwọn àìsàn tó le.
1: Ìyàlọ́.
0: Liver ẹ wá lọ bàjẹ́.
1: Mímọ̀.
0: Liver Jésù ló bàjẹ́ ni.
1: Orin àlè.
0: Liver tiẹ̀ ló bàjẹ́.
1: Kò lọ́jọ́
0: yẹn. Èmi ní sọ pé kò má ṣe. Máa ṣe lọ. Ilé ọmọ ọkọ.
1: Alleluia.
0: Ọmọ dáadáa ó kàrè jọ̀ọ́. Máa ṣe lọ.
1: Bẹ́nu mi kọ lọ́rọ̀ ọba mi. Alleluia.
0: Kan ti Jésù mi, wọ́n ni mò ń sọ pé kò má ṣe tí mo fi ń wọ́n ni, ìyókù yẹn máa ṣe lọ.
2: Ìyá ọkọ ni fún bàbá.
1: Kárayé ti gba sẹ̀mí pé ọ̀gá kọ́ka lèlúyà sọ́ọ́bà mímọ́ Ọlọ́run.
0: Wọ́n ni pé kó o má kó ẹgbẹ́ kẹgbẹ́.
1: Bàbá mo ní á.
0: Ìpè máa sọ pé kó o má kó ẹgbẹ́ kẹgbẹ́ kó o má kó ọ̀rẹ́ kọ rẹ̀ máa kó.
1: A ò bàbá rí.
0: Tó bá ti sìn ọ́ lọ́bí tó ti fẹ́ kó àwọn rúgà tó ń bá kó ẹ̀mọ́ rúgà tó kọ́kọ́ lọ ṣe bí ọdún kan láti mọ̀lé.
1: Zaru dìde.
0: Káwọn fámìlì ẹ̀ ń dààmú káàkiri. Wàá máa sọ pé Jésù gbà mí, Jésù gbà mí.
1: Ìwọ lọ bá.
0: Máa wá kálé mi wá ní Jésù náà máa kọ́ kẹ́yìn ni pé má pè mí wá máa ṣàkọ́ máa máa rìnrìn kà. Mo sọ fún ẹ o gbọ́.
2: Ọba
0: kọ́ rẹ̀
2: ọba
0: kó wèrè káàkiri ọwọ́ ìpalábá ẹ̀ máa tó ṣègi
1: ọjà
0: ó máa kó ẹ máa wò.
1: Jésù wà lágbára ni
0: kọ́ ni ẹ̀ṣẹ̀ tèmi ń sọ tó bá ṣe ara ti ẹ ara ẹni wọn mò ń bẹ sọ pé kò protect.
1: Ọba ńlẹ̀ ló jẹ́.
0: Ìwé àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé.
1: Ó wà lá.
0: O rò pé ò ń ṣe normal o ò lè ṣe normal rárá.
2: Ọba
0: àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ pé Ọlọ́run gan ó kọ̀rọ̀ ojú sí.
2: Ìjẹ́.

ẹni tí ó ń ṣojú fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ní apá àti àríwá ti Edo ẹni tí ń ṣe Adams Osiomhole òun náà ni ó ti gbiná wojú ẹni tí ó jẹ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde David Umahi látàrí bí ó ṣe jẹ́ pé ó yan àwọn apá ibìkan nípọ̀sìn tó jẹ́ pé àwọn àkànṣe iṣẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni kò pinre kò sì láre níbẹ̀ náà ni Osiomhole náà ni ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tí ó ṣàlàyé nípa ìfàǹfà eléyìí tí ó wáyé láàrin òun àti David Umahi nípa àwọn owó ìṣúná eléyìí tí wọ́n pè àmọ́ fún àwọn àkànṣe iṣẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ni Sẹ́nítọ̀ Osiomhole náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ó ní pé gẹ́gẹ́ bí aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní òun ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti rí pé òun tan iná wo àwọn owó eléyìí tí wọ́n pè àmọ́ eléyìí tó sì jẹ́ pé ó yẹ kí wọ́n búre kí wọ́n sì láre níbẹ̀ náà ló ṣàlàyé wípé owó ìṣúná ọ̀hún òun náà ló jẹ́ pé òun kò rojú sí bí ó ti jẹ́ pé àwọn ọ̀nà tuntun òun náà ni wọ́n ń gbìyànjú láti gùnlé tó sì jẹ́ pé àwọn ọ̀nà eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó sì ń bẹ̀ tí wọn ò tí ì fọwọ́ kàn ó ní àwọn ọ̀nà òun náà ni ó ti bàjẹ́ tí kò sì dán rí ó ní ìwo wá ni kí wọ́n mọ ṣe ọ̀nà tuntun nígbà tó jẹ́ pé àwọn ọ̀nà tí ó ti wà tẹ́lẹ̀ òun náà ni kò sí ní ipò eléyìí tó dáa

ẹni tí ń ṣe ọmọlé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ tí ó ń ṣojú fún àárín gbùngbùn ti kaduna ẹni tí ń ṣe Shehu Sani òun ni ó ti rọ àwọn olùdíje fún àwọn ipò eléyìí tó jẹ́ pé wọ́n ti yọ orúkọ wọn kúrò nínú ti àlàkalẹ̀ àti ti ìwé eléyìí ti àjọ inec tí wọ́n gbé jáde ó ti wá rọ̀ wọ́n báyìí pé kí wọ́n dẹ̀kun àti mọ́ ní èròǹgbà láti lọ sí ilé ẹjọ́ ó ní pé ó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ó ní ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ó ti fún àjọ inec ní agbára láti yọ èyíkéyìí olùdíje eléyìí tí kò bá bá àwọn àlàkalẹ̀ òfin eléyìí tí wọ́n là kalẹ̀ mọ́ ó ní yálà tí wọ́n fi mọ ilé ẹjọ́ tí wọ́n sì mọ náwó nára ó ní òun rọ̀ wọ́n láti rí pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú àti fún ẹni tó bá mọ̀ ìpè yóò tún orílẹ̀-èdè nàìjíríà ṣe.

àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé oná ni wọ́n ti kọrojú sí ìkọlù eléyìí tó wáyé sí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú ti NDC eléyìí tó jẹ́ pé ìkọlù ọ̀hún náà ló wáyé ní pápákọ̀ òfurufú ti Àkànmú Ibiam eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ti Enugu wọ́n nígbà tí wọ́n gbìyànjú láti kí olùdíje fún ipò gómìnà káàbọ̀ tí ṣe Christian Chinnayeka Hoa gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún eléyìí tí àjọ ọ̀hún tí wọ́n tẹ̀ jáde wọ́n ní ìkọlù ọ̀hún náà ni ó lòdì sí òfin àti ẹ̀tọ́ ọmọnìyàn àti gẹ́gẹ́ bí ẹ̀tọ́ eléyìí tí ó di ẹgbẹ́ òṣèlú mú wọ́n nínú ìkọlù ọ̀hún náà ni fọ́nrán kan tó lu jáde níbi tí wọ́n ti rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sáré kàbàkàbà tó ṣe pé àwọn afẹ́fẹ́ tajútajú àti àwọn ìbọn náà ni wọ́n yìn sókè wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni wọ́n farapa ní báyìí ló jẹ́ pé àjọ ti àgbáyé ọ̀hún torí sí ẹ̀tọ́ ọmọnìyàn náà ni wọ́n ṣàlàyé pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó tàbùkù ìjọba àwa-arawa wọ́n ti wá kọrojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú àti ètò ìdìbò òun náà ló yẹ kó máa lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀ ìròyìn ta àgbáyé ló ń dé sí ètí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gáàjì òkè ní báyìí ìròyìn ti ilẹ̀ òkèrè. ìjọba orílẹ̀-èdè ti iran náà ni ó jẹ́ pé wọ́n ti ṣàlàyé bá ìpele ẹjọ́ náà ni wọ́n ti pa láṣẹ pé kí wọ́n lọ pa arákùnrin kan eléyìí tó jẹ́ pé ó pa òṣìṣẹ́ ọlọ́pàá kan eléyìí tó jẹ́ pé ó sáré gorí rẹ̀ láti bí ọdún mẹ́rin sẹ́yìn gẹ́gẹ́ bí ilé ẹjọ́ eléyìí tí ó jẹ́ pé ó ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta lẹ́yìn àyẹ̀wò àti iṣẹ́ ìwádìí fínífíní òun náà ni wọ́n rí pé arákùnrin ọ̀hún òun náà ni ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ní báyìí náà ni wọ́n ti wá gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ wípé láti ọdún 2022 náà ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nígbà tí ìkọlù ọ̀hún eléyìí tí ó wáyé tó sì jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́pàá kan náà ni ó dágbére fún ayé yìí. lákòótán ìròyìn ti eré ìdárayá aṣọ́lé ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa nàìjíríà super eagles tó jẹ́ pé ó tún kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti rivers united hani uzunema òun náà ló jẹ́ pé wọ́n ti ṣàlàyé báyìí pé ó ti padà tó sì ti ń gbáradì báyìí fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lẹ́yìn ìfarapa eléyìí tí ó ní nígbà tí ó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù ti rivers united gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ eléyìí tí wọ́n ṣe fún tí wọ́n sì ṣàlàyé pé ó tó bí mílíọ̀nù 14 owó náírà eléyìí tí wọ́n fi ṣe iṣẹ́ abẹ ọ̀hún nígbà tí iṣẹ́ abẹ ọ̀hún náà ti wá yọrí sí rí báyìí ló jẹ́ pé aṣọ́lé ọ̀hún náà ni ó ti padà tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ àti àwọn agbábọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe dúró tì òun nígbà tí òun farapa. wọ́n ní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó eléyìí tó ṣùyọ lẹ́ẹ̀kan sí i. gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ ti Edo Adams Osiomhole náà ni ó ti gbéná wojú mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde látàrí àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ó ń ṣe. àjọ tó ń rí sí ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé náà ni wọ́n ti kọrojú sí ìkọlù eléyìí tó wáyé sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti NDC ní ìpínlẹ̀ ti Enugu. ìjọba ìpínlẹ̀ ti iran náà ni wọ́n ti sọ di mọ̀ báyìí pé kí wọ́n lọ ṣe kọ́kọ́ lọ pa arákùnrin kan eléyìí tí ó ṣe kó pa òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ọlọ́pàá ní orílẹ̀-èdè ọ̀hún. aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti rivers united hani òun náà ni ó ti padà báyìí sí inú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú bí ó ṣe ń gbáradì lẹ́yìn ìfarapa eléyìí tó ní. wọ́n ní àpapọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com abike darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lórí ti facebook wa
pẹ̀lú Tonalagilo FM 96.7 Tunde Olawo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill Martini Salau ló ti ń ròyìn àsìkò sinmi òní o èmi wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ́ ẹ ṣe tí ń gbọ́ wa.

0: káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Ọláwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan a ó ṣàwárí ohun tó ń dojú kọ wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni Apostle Paul Oluwadamilare Kọ́láwọlé láti inú ìjọ Greater Works Revival Evangelical Church. Lọ́sẹ̀ yìí, àkórí ọ̀rọ̀ mi ni Beware of Envy, ṣọ́ra fún ìlara. Kó tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ ìkéde yìí.
2: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kó sì tún ra rẹ lágbára, tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
1: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jesu, ní orúkọ Jesu, ayérayé Ọlọ́run ìyanu. Mo tún ti dé láti bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀. Mo gbàdúrà pé ọ̀rọ̀ tí àwọn èèyàn yóò gbọ́ lónìí, Olúwa, jẹ́ kí wọ́n di alábòkun fún nípasẹ̀ ọ̀rọ̀ rẹ. Olúwa, mo gbàdúrà pé kí o já èdè, kí o sì tú èdè. Lẹ́yìn ọ̀rẹ́yìn kí gbogbo ògo, ọpẹ́ àti ọlá kó jẹ́ tiyín. Jesu Kristi, Olúwa wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, àkórí ọ̀rọ̀ mi tòní ni Beware of Envy, ṣọ́ra fún owú jíjẹ. Owú jíjẹ, ó jẹ́ ohun tó burú jáì, tó jẹ́ pé ó ti ba nǹkan jẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lára. Ọlọ́run dẹ̀ kórira ẹ̀, torí ó sọ fún wa pé ká ṣọ́ra fún owú jíjẹ. Kó tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé òwe Proverbs chapter 14 verse 30. A sound heart is life to the body, but envy is rottenness of the bone. A sound heart is life to the body, but envy is a rottenness to the bones. Ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì sọ ní Yorùbá. Ó ní ọkàn tí ó yè koro ni ìyẹ ara, ṣùgbọ́n ìlara ni ìbàjẹ́ egungun. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Ó ní ọkàn tó yè koro ni ìyẹ ara, ṣùgbọ́n ìlara ni ìbàjẹ́ egungun. Nǹkan tí Bíbélì ń sọ fún wa bẹ̀yẹn ni pé téèyàn bá ń lara, nǹkan ń bàjẹ́ mọ́ lára láti inú wa tí ó rẹ̀ mọ́. Ó ní pé ṣùgbọ́n ìlara ni ìbàjẹ́ egungun. Ìlara dàbí cancer, ó dàbí bone cancer. Ìwọ tó bá ń lara, nǹkan ń bàjẹ́ mọ́ ẹ lára láti inú wa, o ní peace of mind. O dẹ̀ mọ̀ pé nǹkan ń bàjẹ́ mọ́ ẹ lára. Bíbélì ti fi yé wa bẹ̀yẹn pé ìlara ó ní ìbàjẹ́ egungun. Ó dàbí bone cancer. Tó bá ti ń lara, ẹnìkejì ẹ, nǹkan tó burú jáì ni. Nǹkan tó túmọ̀ sí ni wípé ò ń dá apá ayérayé sínú ayé ara rẹ, ò ń dá apá ayérayé sínú ìlera rẹ. O dẹ̀ ní good health. Tó bá ti ń lara èèyàn, wàá máa lépa àwọn tí ò yẹ kó máa lépa nítorí ìlara. Ìlara ohun tó burú jáì ni. Àwọn èèyàn ò dẹ̀ mọ̀ wípé ìlara ó máa ń rányàn lọ sí ọ̀run àrèmọ́bọ̀. Ìlara ó máa ń dín ọjọ́ ayé èèyàn kúrú. Ìlara ó jẹ́ ohun tó jẹ́ pé téèyàn bá ní ìwà yẹn, ó yẹ kó tètè bẹ Ọlọ́run pé kó ṣàánú, kó já bọ́ lára lọ́wọ́ ìwà ìlara. Torí pé ẹni tó bá ti ń wu ìwà ìlara, irú ẹni bẹ́ẹ̀ kò lè láyọ̀. Irú ẹni bẹ́ẹ̀, nǹkan tó yẹ kọ́lọ́run kó ṣe fún kò ní ṣe fún, torí pé Ọlọ́run kò ríra ìlara. Envy is a sin that can destroy those who are practicing it. Ìlara jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé tí ẹni tó bá ti ń da, ó lè tètè parú ẹni bẹ́ẹ̀ run. When you are envious of someone, you will hate that person. Tó bá ti ń lara èèyàn, wàá kórira ẹniyẹn. Tó bá ti ń hate èèyàn nípasẹ̀ ìlara, nǹkan tó tẹ́ ni ẹ ṣe kò tiẹ̀ ní jọ ẹ́ lójú, kò ní jámọ̀ kankan níwájú ẹ. Torí pé nǹkan tó fẹ́ ni pé kó jẹ́ pé ìwọ ló ń ṣe nǹkan yẹn. Gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ jẹ́ ká sáré wo ìwé Psalm 109:17. As he loved cursing, so let it come to him. As he did not delight in blessing, so let it be far from him. Bí ó ti fẹ́ ègún, bẹ́ẹ̀ ni kí ó dé sí i. Bí inú rẹ̀ kò ti dùn sí ire, bẹ́ẹ̀ ni kí ó jìnà sí i. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Torí pé ẹni tí ìbá ti ń hate, wàá máa wíṣì ẹ̀ ní nǹkan burúkú. Ọlọ́run wa sọ bẹ́yẹn, ó ní bó ṣe fẹ́ ègún, bẹ́ẹ̀ ni kò dé sí. Mo fẹ́ kó mọ kankan lẹ́nu pé tó bá ti ń ro ìbàjẹ́, tó bá ti ń ro èròkerò sí ọmọ làkejì nípa ìlara, nǹkan tó ń rò yẹn ìwọ ló máa ṣe lé lórí. Màá gbọ́ ó ní pé bí ó ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ó dé sí, bí inú rẹ̀ kò ti dùn sí ire bẹ́ẹ̀ ni kí ó jìnà sí. Tí inú ẹ̀ ò bá ti dùn sí ìṣe rere ọmọ làkejì ẹ, rere ò lè jẹ́ tiẹ̀ o. Tó o bá fẹ́ kí rere jẹ́ titi ẹ, o gbọ́dọ̀ jẹ́ kí inú ẹ máa dùn. Tálayọ̀ bá ń yọ, gbọ́dọ̀ máa bá wọn yọ. Tó bá rẹni tó ra mọ́tò, má sọ pé kí ló rà. Tó bá rẹni tí ọmọ ẹ lọ sí ìlú òyìnbó, má sọ pé kí ni kí ni and so what. Tó bá rẹni tó jẹ́ pé ó ralẹ̀ bá a yọ, ẹni tó bá kọ́lé bá a yọ. Nípasẹ̀ bíbá wọn yọ, bẹ́ẹ̀ lọ́lọ́run á ṣe gbàdúrà tiẹ̀ náà. Tá jẹ́ kí ìwọ náà attract nǹkan yẹn. Wọ́n máa ń sọ wọ́n ni pé you cannot attract what you attack. Nǹkan tó bá ti ń takò kò lè jẹ́ tiẹ̀. Nǹkan tó bá ti ń takò kò lè wá sọ́dọ̀ ẹ. You cannot attract what you attack. Tó bá ráwọn tó lówó, wàá bẹ̀rẹ̀ sí ní bá wọn jẹ́, wà máa bà wọn lórúkọ jẹ́, àti lówó ẹ a difficult. Tó bá ti jẹ́ pé gbogbo àwọn tó bá ti ń ṣe rere inú ò kì í dùn sí wọn. Àwọn kan wà tó jẹ́ pé ojú wọn ò tiẹ̀ kì í ríre, etí wọn ò kì í gbọ́re. Òun náà ló fi jẹ́ pé ire òun jẹ́ tiwọn. Wọn ò fẹ́ kí tí àwọn gbọ́re. Ìtorí ẹ̀ náà ni nǹkan tó jẹ́ bí ire ò ṣe ń ṣẹlẹ̀ sí wọn. Wọn ò kì í tẹ̀síwájú ojú kan lẹni tó bá ti ń lara máa ń wà. Fún ìdí èyí mo fẹ́ kó o ṣọ́ra fún ìlara. In fact ìlara ò ní nǹkan gidi tó fẹ́ fún ẹ ju pé kó pa ẹ́ láparun lọ. Ẹni tó ń lara ẹ̀ yẹn ṣó mọ ètò àti ìpinnu Ọlọ́run fún ayé ẹ̀. Ọkàn kan láwáyè Ọlọ́run á gbá àwọn kan dìde. Àwọn kan Ọlọ́run ni pé lẹ́vù báyìí nìkan wà. Ìwọ kọ́ ni ó dẹ́ni yẹn, ìwọ dẹ̀ kọ́ ni wàá yàn pé báyìí nìkan yẹn ṣe wà. So tó bá rẹni tó ń tẹ̀síwájú máa yọ, má jẹ́ kí inú máa rún ẹ́. Ẹlòmíì tó bá ti ń gbọ́ testimony àwọn èèyàn bọ́ ṣe ń tẹ̀síwájú, bẹ́ẹ̀ ni inú máa rún. Inú àbàdí a máa rún, orí a máa fọ. Why should you develop headache? Torí pé nìkan ṣe kíni, torí pé nìyẹn progress. It's not good. So kò dára rárá. Ìlara nǹkan tó burú jáì ni. Tó o bá fẹ́ kí ire kó jẹ́ titi ẹ, àwọn tó bá ń ṣe rere máa bá wọn yọ. Tó o bá fẹ́ kí ayọ̀ jẹ́ titi ẹ, àwọn tó bá ń yọ̀ máa bá wọn yọ̀. Ṣọ́ra fún ìlara, ṣọ́ra fún ìlara, torí pé ó jẹ́ tó burú jáì. Tó o bá ń lara ẹnìkan, wà á kórira irú ẹni bẹ́ẹ̀, ó di dandan. Ọlọ́run dẹ̀ hétì kórira, ẹni tó bá ti ń lara ẹ̀ wà á kórira ẹ̀. Ìlara kì í ṣe nǹkan tó da. Jìnà sí gidigan, jìnà sí gédégédé. Tó o bá dẹ̀ ti rẹ́ni tó ń lara, mo rọ̀ ọ́ má bàrú ẹni bẹ́ẹ̀ rìn, torí pé o lè satisfy ẹ̀. Envious heart, kò sẹ́ni tó lè satisfy envious heart. Tó o bá ti rẹ́ni tó ń lara, tó o bá jẹ́ pé o ń bá ọ̀rẹ́ rìn, tọ́rẹ́ ẹ̀ ń lara ẹ̀, má bàa rìn mọ́. Torí ẹni tó bá ń lara, ó lè fún ẹ májèlé jẹ. Ẹni tó bá ń lara, ó lè pa ẹ́. Ẹni tó bá ń lara, ó lè dẹ pàkúté ikú fún ẹ. O gbọ́dọ̀ ṣọ́ra. Tó o bá ti someone who is envious of you can kill you. Mo fẹ́ sọ ìtọ́lá pẹ́ kan fún wa. This is true life story. Arákùnrin yẹn ó wà nílùú òyìnbó. Ó wa máa ń send owó sí ẹ̀gbọ́n ẹ̀, ìyẹn elder brother ẹ̀. Ó máa ń send owó sí kó bá ń kọ́lé. Ó ti wá gbé nílùú òyìnbó fún àìmọye ọdún. Tó bá ti ń send owó sí ẹ̀gbọ́n ẹ̀ pé kó bá ń kọ́lé. Ẹ̀gbọ́n ó náwó lọ ti tiẹ̀ ni. Ó ń fowó ẹ̀, ó fi ń ṣe nǹkan tó hùn, kò kọ́lé fún. Ó wá yá ni àbúrò ẹ̀, ó kàn wá kò sọ fún pé òun bọ̀. Ó kàn fún ní surprise visit ló bá travel láti Nàìjíríà. Bó ṣe dé bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe rí, ẹ̀rú bá ayé ẹ̀ já. Ló bá ní pé òun kàn ní pé kò wá visit, pé òun kàn fẹ́ fún ní surprise visit ni. Ló wá ní pé ó wá ní pé káwọn tiẹ̀ kó wá mọ òun lọ sí ilé tí ó bá òun kọ́ láti jọ ẹ̀. Bó ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe ni pé kò wọnú mọ́tò nìyẹn. Ná bá ń lọ, ló bá ń gbé àbúrò ẹ̀ lọ, ló ń gbé lọ, ló ń gbé lọ, ló ń gbé lọ. Bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀ wá ń bí léèrè pé ẹ̀gbọ́n ibi tẹ́ ẹ̀ ń gbé mi lọ yìí, ṣé ibo níbẹ̀? Ọmọ inú igbó là ń lọ ni pé kó má ṣá wọrí pé àwọn máa débẹ̀. Ìgbà tó wá tó stage kan bó ṣe wọ ibì kan lọ nìyẹn ní ibi inú igbó, ló wá ní pé ibi táwọn ń lọ nìyẹn, bó ṣe park tó wọ ibi tó táwọn méjèèjọ wọ bẹ̀ yẹn ni pé ọ̀nà ibẹ̀ lòun fẹ́ mu lọ. Bí wọ́n bó ṣe park tó wọnú bí inú igbó yẹn, ló bá ní pé kò ń sọ òótọ́ fún ẹ. Ó bá sọ fún àbúrò ẹ̀ ni pé kò ń sọ òótọ́ fún pé òun ò bá kọ́lé kankan, pé gbowó tó ń fún láti ìjọ ẹ̀ òun ná owó yẹn ni fún tara òun. Pé so kówó òkè kó wọlẹ̀ ìní lọ́jọ́ ọkọ ẹ̀ pé ó yọ ìbọn jáde kúrò nínú àpò ẹ̀ ni àbúrò ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀. Kò kúnkún mọ̀ irú èèyàn tó jẹ́ mọ́, torí pé aláìgbàgbọ́ ni kó tó kúrò ní Nàìjíríà. Ṣùgbọ́n Ọlọ́run bá pàdé nígbà tó dé abroad, ó ti wá gba Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlẹ̀. Bí àbúrò ẹ̀ wá sọ fún pé tó bá jẹ́ pé báyẹn ni, ẹ jẹ́ kí tó ẹ fẹ́ pa mí fine, but ẹ kàn jẹ́ kí ẹ fún mi lórí ọ̀fẹ́. Ó ní pé kó fún un lórí ọ̀fẹ́ láti gbàdúrà, kó ń ṣe last prayer àwọn àdúrà kẹyìn kó tó di pé ó pa wọn. Báwo rẹ̀ ṣe náwó sókè? Ní náwó sókè tó náwó sókè, ó kàn ń kọrin sí Ọlọ́run ni. Bó ṣe ń kọrin bẹ́ẹ̀ ni ara sán láti òkè wá. Bára ṣe sán láti òkè, bẹ́ẹ̀ ni atẹ́gùn ìjì líle ó gbé ẹ̀gbọ́n ẹ̀ láti ilẹ̀. Bó ṣe gbé ẹ̀gbọ́n ẹ̀ báyìí, ó dẹ̀ lọ fi kọ́ sí ara igi. Bí ẹsẹ̀ ṣe mì dirodiro nìyẹn. That was how he was hanged. Bó ṣe kú síbẹ̀ nìyẹn, báwo ṣe jáde nìyẹn. Ẹ wo bọ́lọ́run ṣe jà fún arákùnrin. Tí ìbáṣepé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀, bí ẹ̀gbọ́n onílara ìbáṣepá nìyẹn o. Ẹ̀yin náà ẹ wo àbúrò ẹ, ọmọ ìyá ẹ, ọmọ bàbá ẹ, òun gba owó ẹ láti àìmọye ọdún. oun la re pe bawo lo se je bawo ni ti e se je oun emi legbon oun la buro bawo lo se je pe oun lo ma lowo ju mi lo ba ma waste owo e ni ma ma nowo e ni o de mo pe olorun wa pelu e o wa fi lara o wa fi para e wo igbeyin oni lara ilara bi mo ye so fun ale kan ilara oun se nkan to da to ba nlara oun koleta si ku itojo ni to ba nlara ewu nla wa fun boya oun gbo mi loni to je pe emi ilara wa ninu e ma fe ko yi pada loni tori pe o le je ko ku finfin loruko jesu mo gbadura pe ki olorun to ba je pe o ni emi ilara ko olorun ko tu o sile gbogbo eyin ti e ti e ba mi e gbogbo eyin ti e fe gba jesu christ gege bi oluwa tolubala mi te n gbo eto yi e ma wi tele mi jesu oluwa wa mo wa sodo re loni elese ni mi dari ese mi ji mi gba mi bi mo se ri fa iwe ese mi ya jesu christ mo je wo re gege bi oluwa tolubala mi ni ijoba re ma je ki won fi mi se awari ami gbogbo eyin alaisan te n gbo mi mo fe ke sumo de oyin kesi gbowo le radio yin mo gbadura iwo emesan you that spirit of infirmity get out of the body of this man get out of the body of this woman oya mo pa se bayi pe gbogbo ide are gbogbo ide ti a fi de o ti esu fi de o ti ota fi de o oya ide yen ja loruko jesu gbogbo ide aisan olorun ja won danu oya gbe iwosan loruko jesu atu o sile ma ro lola fia gbogbo eyin ti e ba mi bere eto yi mo so tele sinu aye yin pe yo dara fun yin loruko jesu e o ni ku iku kiku eye eji yin se olorun ta ba re ni ken to nlara yin loruko jesu agbara ilara ko ni pa yin ta ba re ni kenin ti o nlara yin idajo olorun ade ba won loruko jesu mo gbadura pe ni kenin to ba nlara e fun iku fun aisan fun ibanuje idajo olorun de ba won o se rere be ni ko ri o ti ri be jesu oluwa wa amen
0: mo gbagbọ pe akoko igbala re re o si tiri itusile kuro ninu ide fun ide eyi o le darapo lose to nbo lori eto akoko igbala lori ikanni yi ni gbogbo ojo isimi sunday lati aago meje ale titi di aago meje koja iseju meedogun 7 o'clock to 7:15 p.m. ni gbogbo ojo isimi sunday every sunday e tun le darapo mo isin olosoose wa sunday akoko ninu osu supernatural sunday service sss bere lati aago meta osan titi di aago marun role ni gbogbo ojo isegun tuesday e le darapo mo wa fun eko bibeli nile ijosin wa greater works revival evangelical church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan nibiti wa ti ma baba ba wa pade ti baba o si ma gbadura fun o lori isoro ti o fi olokan bale gbogbo ojo aje Monday ni ipade adura fun gbogbo nise owo ati fun gbogbo eniyan be lati ago mejo abo si ago mewa aro 8:30 to 10 a.m. Omi Adio Ifedawapo Cooperative Building opposite SCDA Omi Apata Ibadan ni o ti waye o to ba wa di gbogbo ojo isimi Sunday be lati ago mesan aro e le darapo mo wa fun ijosin si oluwa fun ebe adura tabi igbani nimoran o le pe sori number yi 08064282150 08064282150 egbo le kan si 08064282150 tabi ke whatsapp sori 090 78 25 13 11 090 78 25 13 11 lekan si 090 78 25 13 11 website www.pkgm.org lori facebook paul kolawole global ministry youtube paul kolawole global ministries lori spotify akoko igbala re ti to kuro ninu ide olorun a boko fun e o amen.

0: ẹ lè tẹ̀wá láago lórí àwọn nọ́mbà yìí.
1: 070-3015-2156 070-3015-2156 Remain blessed.
0: Kí Olúwa kí

àìgbọ́fàlà ń wọ̀kè ògúdúgbà lóògùn àkàwé ifá kan ò sínú pará babaláwo tó bá gbọ́fà ẹnu kọ́ sọ ní tífà bá sọ ni ọmọ èèyàn ní sàbòsí sáká lọ dájú ifá kì í dáàyàn níbo là ń lọ ẹ̀já máa bira wa léèrè ibo là ń bọ̀ níjọ́ kínní àná ṣé bó ṣe rí rèé nǹkan ń ṣe wá bẹ́ẹ̀ la afurani ìjẹkújẹ ni ọ̀jẹ́kọ́mọ ẹ̀dá ó gbádùn mo rántí tí ń bá rántí bí ọgbọ́n ọdún sásìkò yìí tẹ́ ẹ bá rántí àwọn kan ń pariwo àwọn olóṣèlú ìgbà náà láyé wọ́n lẹ́ ẹ ti dàgbà bẹ́ẹ̀ ni ẹ lọ sinmi ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí ara àwọn tí wọ́n ń dákọ ńlẹ́gùn jẹ́ mi àdìsá ọmọ akínlóye wọ́n lẹ́yìn bàbá akínjídé richard wọ́n lẹ́ ẹ ti dàgbà àwọn ọ̀dọ́ ni ẹjẹ́ á máa tukọ̀ kínní ọ̀hún ọlọ́run ọba gbèsè rẹ̀ dé ẹ̀rí nǹkan ni àwọn ọ̀dọ́ ọgbà náà wọ́n padà wọ́n wá dépò ṣé bí àwọn àgbààgbà náà ṣe ń ṣe ṣé ń làwọn gan ń ṣe lásìkò yìí àwọn tí wọ́n ń sọ páwọn àgbààgbà náà ò ṣe eré ọ̀dọ́ ni ẹjẹ́ bọ́ sópò ọ̀dọ́ bọ́ sórí ipò náà ṣé bó ṣe yẹ kí wọ́n ó ṣe é ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe é ó dà náà ká tó bẹ́ bó sójú àgbàmì ètò a ti júbà fọlọ́run ọba júbà fẹ́ẹ̀yàn àkàn ó pò mo ṣèbà lọ́wọ́ akọ́dá mo júbà lọ́wọ́ aṣẹ̀dá ẹ̀tún abáwaṣẹ́ lálẹ́ ìhà àlẹ́ ìdáṣe ìbá ọlọ́kùnrin ìbá olóbìnrin ìbá oyún inú ìbá àṣẹ ẹ̀bí ẹ̀wọ́n abáwaṣẹ́ ìhà àlẹ́ ìdáṣe ajúbà fọlọ́run ọba aṣèbà fẹ́ẹ̀yàn. Kẹ́bùgì ọ̀gá àti wá ní ńlọlọ́ọ̀tún ètò mo kí ọ̀gá wa pátápátápátápátá tó di ọmọ ọláwúwo bá ìjànú la bá máa pè é kò yẹ́ nìkan bí iléeṣẹ́ lágẹlú ṣe ń lọ àfi ká máa kí ni ọmọ nẹ̀bùrú ọmọ ojúlẹ́jà ọmọ ọláwúwo kò síbi tí ọmọ ògúdúgbà àkànwò ni ó tukọ̀ ni ó òbèlè tí ń bẹ lọ́wọ́ mi ní fi tukọ̀ òde ètò ní ẹ máa retí olùpọ̀ adébíyí òní tó bá di ọjọ́ mẹ́jọ olùpọ̀ ò sí lórí ètò lónìí ẹ fọkàn balẹ̀ kò sí fòyà àkàn ó pò mọ́tò náà dárìn tá a bá ní purọ́ iṣẹ́ tó lu wọ́ bá bá rán ni wàláì kò sí nǹkan kan.

0: orí ètò yín ètò wa ọkẹjẹgbẹ ètò yín mọ mọ kẹjẹgbẹ ètò yín mọ mọ kẹjẹgbẹ olúkọ ogudugba ètò yín mọ mọ kẹ tó iná mẹdùn ayọ mẹkun àwọn èèyàn mọ ti pọ lójú òpó bíbá rọmọdọmọ yọrù ẹsẹnsẹun o ojú òní tìyín yá àbejì ìyá ẹlẹgùsí ẹsẹun adégbè mímì káyì wọn wà lójú òpó táwàmẹ ẹ kalẹ
1: o
0: ẹ mọ kalẹ ẹ kalẹ
1: ẹ kú ètò
0: ètò mani
1: àgbàkùnrin tó lórí ilẹ o
0: ẹ rí pàdúrà wa gbà sìmẹ́ǹtì ti sìmẹ́ǹtì ẹ mọ yẹ ra sìmẹ́ǹtì gbà náà sìmẹ́ǹtì ti já wálẹ̀ tán yányá. Páànù ti wálẹ̀.
1: Ẹni náà máa rọ̀ fún ní òkú ṣe. Pàtí mínísì náà láti ti kún ẹ̀lùmí ṣe lọ́wọ́ báyìí.
0: Ẹ náà mo wí gbogbo ayé ti ń kọ́lé o.
1: Ìtẹ̀lá ń kọ́.
0: A kà ń pàtàn ni.
1: Ayé ẹjọ́ ń dókùnbọ̀ kú báyìí. Ẹ lọ sẹ́ ẹ̀kọ́ owó tuntun ni ẹ lọ mọ́ ara. Ayé àwọn ọgbàlagbà wọn ayé àwọn bàbá wọn ṣe ń wí o ayé wọn gbà náà tó gba kúba yìí àpò owó ẹ lọ bá kì ni àpò owó
0: bẹ́ẹ̀ náà lórí ní ìsìn.
1: Níbo pé ìnáwó rí sìn yóò gbé òrùn gbé oyin àpò owó lámọ̀ra gbígbé bàbá mi kú àti ìyá bàbá mọ́mọ́ mi owó mọ́ra. Níjọ́ sìnkú gan-gan-gan-gan-gan.
0: Owó lẹ.
1: Ayé àwọn tẹ́ ń wí
0: o. Ẹ tó láǹfààní láti yáwó ní ìsìn o.
1: Níbo náà ti ra bébí ìyá ní ìsìn wọ́n gbé ni. Àwọn ọ̀dọ́ ti wọ́n gbé ni.
0: Ìyá mi yẹ lẹ́gbẹ̀ẹ́.
1: Ayé ti lọ ọlọ́dàánú wa ni.
0: Tó ojú èdè tí o.
1: Kárí kí a ṣe ń bẹ̀.
0: Àmì o. Àmì o.
1: Àbá
0: mi dínkì olóore dé ní ògúdúgba. Ibo lọ́wọ́ tó a lọ wá yà sí lálẹ́ ibi ire náà la yà sí ṣèbí ẹ̀yìn sáà sọ méjì kéèsì ẹni bàbá mi ọládìméjì alájẹ ọládìméjì adìẹ mọ wọn ní àwọn ọwọ 90 báyìí ó ti dábàá o ẹ sì rí pẹ̀yìn àti bàbá mi olóròde irọ́ ní ẹ̀ka alẹ́ o.
2: ọmọ kẹjẹgbẹ.
0: ọ ìtò yìí kẹjẹgbẹ o.
2: ibi abára wa ìdá.
0: Èbì tó ti dá a báyìí.
2: Ó dá a pin.
0: Ẹ bá ń dá ọkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Ilé kókòrè dé Dásọ́lá ni látàgọ̀.
0: Òde.
2: Kọ́lọ́mọ́jì àfíyàálẹ̀ fọmọ. Kọ́lọ́mọ́jì àfíyàálẹ̀ dọmọ.
0: Ẹyẹ mọ ìtẹ̀mí tí ẹ sọ ni pé àwọn bàbá àjọ ọ̀hún àwọn tí ń pè wọn ò máa ń ṣe.
2: Àwọn náà ti dé bẹ̀rẹ̀.
0: Àwọn owó wa dé iṣẹ́ ilé fẹ́ dà.
2: Ìtí ọbẹ̀ dà wọn ti dà á ìdí pọ̀ yẹn báyìí.
0: Òde ọyẹ wọn o.
2: Ẹ rí títì.
0: Ẹ
2: rí oúnjẹ.
0: Ẹ rí pé tá a bá ní purọ́ tá a ní ṣèké.
2: Ẹ.
0: Níjọ́ ni sìmẹ́ǹtì wọn sìmẹ́ǹtì ti wálẹ̀.
2: Bẹ́ẹ̀ ṣe ó ti pọ̀ bíi gá.
0: Tá a bá ní purọ́ tá a ní ṣèké. Níjọ́ ni páànù wọn páànù ti wálẹ̀.
2: Ó ti pọ̀ bíi gá ní ìsìn. Kódà wọ́n bẹsẹ̀ gbá. Bẹ́ẹ̀ mọ̀ rìn dúgbẹ̀ àbógùn pa wọn obìnrin.

0: Fun bagi cement kan
1: Ma to wa le gbadeni se keta
0: se gbogba eni suru se e le ma wa moto gboro ni
1: so
0: na ya ni ka gbe moto jade fun ra yin ni e lo lu ebo e ri pe opolopo awon to wa lu ebo gan won ma wo moto ngboro ni
1: e gboro
0: ogbo
1: ere ni ko isire
0: to ka je gbe lale yi ibanuje o si lodo ti wa
1: e o je mi seri be se n gbe ku lara yen na lo da
0: e seun
1: se se pelu awada yen na le fun gbe ku lara wa
0: ojo ni
1: won nkan te ni kan ma wa so ni bi e ri pe laye atijo yen otito n be otito n be because igba to yin joko ojo itori ni inu mi ti edun pe ru program bayi wa
0: ti
1: ona kan e ba wo dada laye atijo te n so yi iru pe nikan ma ni kenikan gbe wa ko pe dibu pe nikan
0: emi naa gban ju ba sa
1: ni sa ba ni tan fura wa o
0: ododo
1: wa n gba yen awon to si n se lu won o ni reti peto a fe lo ji owo kankan wa fi tan awon yen ko dibu fu wa but lanu di oni kuda to fi mo gbo awa tan pe eni mi lo lo so ko won ba mo wa ni ti o ba ti mo wa won ni mi lo lu wa e wa je ka wo awon odo ti won wa n bi re to je ko ti lo bi e wa ko yi ti won ti ka wo le ti won ta mu ngba ba ni ko wa mu ke be ti wa yi gba yen ododo yen be to je ke ti ba wo lo wa ju ki e ti wo wa se ni ba wo ke o lo pa lo ko dodo le o ti about to lo so bo ti ba fe ma blame awon je ke to aye ati do yen ko da agun machine ti ri gera ri lati kini lati ma to wa pada wo pe laye igba yen ton ba fe dibo ibo 1993 la so do la Chabiola pin owo aso toro Chabiola pin owo Chabiola pin owo o ni ise
0: ife ni
1: eni melo lo se dibo ti o ni gbowo ti o si lo dibo awon ti o ma rowo na lati ti won lati fe se ri egbe dada pada melo nu won lo le wole
2: Ẹ̀rí wọn mọ̀ lọ jìnà ayé ìjọun torí rú àwọn táwù sí ìdàyé ń dá ayé ìjọun.
0: Bíi tèmi náà nù, èmi náà ìdàyé ń gbà náà.
2: Ẹ̀rí wọn mọ̀ lọ jìnà ayé ìjọun torí rú àwọn táwù sí ìdàyé ń dá ayé ìjọun.
0: Bíi tèmi náà nù, èmi náà ìdàyé ń gbà náà.
2: Ẹ̀rí wọn mọ̀ lọ jìnà ayé ìjọun torí rú àwọn táwù sí ìdàyé ń dá ayé ìjọun.
0: Bíi tèmi náà nù, èmi náà ìdàyé ń gbà náà. Ẹ̀rí wọn mọ̀ lọ jìnà ayé ìjọun torí rú àwọn táwù sí ìdàyé ń dá ayé ìj 2,000 to 5,000 a soro nipa subsidy o keje gbe leto yi tori nta gbogba na ni pe ta ba ti yo subsidy osu kefa ta ba ti yo subsidy ni gbadun de se gbadun ti de sugbe yan ka nto transfer lale en tin bo ni boya lo se tin bo ni olupo na o ti de tori atolupo won jo nse joba lowo lowo bayi o na ma so awon la won wa ndi joba bayi ta won nbe ta won nbe. Hello.
1: Hello, sir.
0: Awon baba won o gbo ti se ijoba kankan sugbon laye ode oni won tin gba awon eyan si se ijoba repete ni
1: be ni
0: eyin na ma
1: baba se e man tofa
0: eh
1: in data di set ti epo yen ni wahala ti sele si wa Nigeria
0: igba ti
1: ti ati di set ti epo petrol kankan ye ko do yen ni wahala ti sele si wa Nigeria e ri pe nigba ti yawo lowo kasi joba owo koko ni asiko koko house
0: bene nontan
1: ntv ntv owo koko won fi ko
0: bene
1: so ti ani fi e ko ti ari yen ko wa mo gugu awon aro ko yen o mo pada ti joba won loju o wa nfo wo epo yen ra le wa awa ni ka ronu ka man ta ban si kama tale ka yan won le to du to wuro ta fi gba kun
0: ben
1: nigba ta wa gbe du oko la won baba ti wa da oko
0: wallahi
1: oko la won ba won da oko na si baba wa si so yawo bi meta ni yawo ti jeun ni la won ti a ti to ko sa kata won baba wa ni won ti jeun sugbon gba ti o ti si yun mo nbe ni nsin te yan di mewo je eni kan ni nda ko e ni nsin onje te yan mewo je eni kan ni o se on lofa
0: sa pa sa wa pada oko nu
1: na
0: sa ni pada oko bayi gogo bi ta ma be pada si ini awon aromodo modomo won ma ti ta en ti en si ta fun ni oleni kan ko gbodo wonu oko un
1: baba awo ta oko ti wa o
0: nebo ni yan wa
1: nbe ni gbali asun
0: nebo le pe
1: Gbale asun
0: bo niyan wa
1: a le gbo lo de wole ati gbagambari wo
0: e maju we fa awon ajagun gbale won ko story yen nisin te ma ti won so won ma pitan yin ba se jotan bi baba won se nile nbe erora ma so ta o
1: baba security be party pelu ogun olohun
0: mo ba yin dupe
1: ah le si amo si meeting be lo su
0: ah eyin ti ko ja awon kan yi lo awon kan yi lo be mo awon kan yi lo
1: epo lo fo gbo e ati mo pomo pomo ko gaga oju mo si ri na mo
0: ikoloku ti en lo
1: wo ri na mo epo wo je won ri na mo gba won mo ko ji won ri na mo
0: olorun
1: ni ko sanu wa
0: ada
1: ri nto le to Nigeria si ni ti won ba kese pe Dangote ni kan ni producing tan de loku cement Dangote ni rice and flour Dangote ni gbogbo re Dangote ni se ba ti eni ta ni opo isin wa Nigeria Usa ni opo isin wa
0: o to ese a dupe awon eyan me na to wa loju oko ta ba hello ta ba adegbe meme ka e Olayemi o last question Olatunji Taiwo won wa nbe ti money baba court e seun Olaremi ki omo ibile Alaja Isola ta wa nbe. Hello
2: baba
0: e ka le o
2: e di toro
1: ẹ ní sọ àsọtá àti àsọparí ọrọ.
0: Àmì àṣẹ o.
1: Àlàáfíà fún lẹ́dọ̀.
0: Àlàáfíà fẹ́ tó pè wọlé yìí.
1: Ọmọ ọba Gbẹ̀ngà Gbajúmọ̀ aṣíwájú pátápátá kan wá fàtà láti ìdá Ìbàdàn.
0: Ẹ ṣeun.
1: Ṣé rí ẹ ti sọ ọ̀dà púpọ̀. Àwọn tí wọ́n ń talẹ̀ lọ́tún lọ́sí yìí kí la fẹ́ ṣe láti bá wọn sọ̀rọ̀ nítubí ìnùbí. Normally na wọ́n ṣọ́ra ajé tí wọ́n ní o. Ṣùgbọ́n lọ́jọ́ iwájú ṣé ò ní kó bá wa báyìí nípa à ń dáko à ń ṣe àgbẹ̀
0: báyìí. Àkóbá ti dé ẹ má jà púrọ̀ tanra wa jẹ. Èmi ọmọ yẹn
1: tán. Gbogbo ìjọ ẹ̀ka dáko sí dágùn nǹkan ọ̀gbìn sí. Ṣé ẹ̀ tí ń bẹ fún lọ́jọ́ iwájú báyìí bàbá.
0: Àná ti ẹ tà fún lẹ́nìkan kan gbọ́dọ̀ débẹ̀.
1: Torí pé ẹ rí pé iwájú ní síwájú kípà kan tó tẹ̀lé.
0: Bó ṣe rí nu.
1: Ẹ rí pé tá a bá ní kásọ lọ kásọ bọ̀ àwọn kan jẹ́ olórí wa gan àwọn ilẹ̀ ọba kan ń bẹ ilẹ̀ ìjọba kí ló yẹ tí wọn gbin nǹkan bẹ̀ rẹpẹtẹ. Àwọn tó jẹ́ àwọn pé wọ́n ń fi àwọn kan sí ibi ìfúnni rọ nǹkan kan kán dà wọ́n bẹ́ẹ̀ kán máa fún wọn lówó oṣù kán sì máa tẹ wọn lọ́rùn. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ gan tán bá rí pé wọn bá ṣe nǹkan tó jẹ mọ́ kinní mọ́ wọn ó máa ṣe dáadáa ń lù. Ara àwọn ìjọba wa kán dá padà sí àsìkò àgbẹ̀ wọ́n rí pé petrol nìkan láwọ̀ aranjúmọ́ kankan kan rí pé ìjọ kankan ń bọ̀ tó rí pé petrol yóò padà dín tí yóò padà fẹ́tọ̀ lọ́jọ́ iwájú.
0: Ẹ ṣeun ká fẹ́ nìkan láàyè sí ká kan lu abala mi. Ẹ kalẹ̀ o.
2: Ẹ mọ̀ ẹ̀ka
0: ẹ̀ kalẹ̀ sà.
2: Ẹ ṣeun ọlọ́wọ́ kúbọ̀ àti Nàìjíríà ṣe.
0: Àmì àṣẹ
2: ìjọ. Ọ̀rọ̀ tó wà ń lẹ̀ gbogbo wa ló bá wí o. Bẹ́ẹ̀ni lọ́jà bàbá wa èyí ló lówó oṣù. Ìbẹ́ yìí ní 200 naira àbí 20 naira lẹ́gbà.
0: 20 naira mi bẹ̀rẹ̀ owó oṣù.
2: Ẹ nígbà náà lọ́hùn ẹ wá wo ojú ìsìn gbogbo wa ní alọ́wọ́ mẹ́. Ẹ ṣeun dábọ̀.
0: Ẹ ṣeun. Etí bàbá mi sọ yìí nígbà náà wọ́n bá fowó kówó oṣù owó ẹni tó bá gbowó tó kéré ju 125 naira láyé General Muhammadu Buhari ẹ já fún babaláyé bẹ́yàyà sí ni.
2: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ kalẹ̀ o.
0: Yes sir.
2: Lágìlú ni ìbàjẹ́ o.
0: Àmì sà.
2: Àmì já mu.
0: Àmì sà.
2: Àwọn bàbá tó sọ̀rọ̀ ṣáájú ti sọ̀rọ̀. Ìgbà ayé àtijọ́ kí ló ń já jagun balẹ̀. Ibo la jagun balẹ̀ ti yọ.
0: Àgbúrò wọn o.
2: Ilẹ̀ talẹ̀ ẹni tó lè sọ pé bàbá ńlá bàbá nǹkan lónìí lẹ̀. Kò sẹ́ni tó lè dáhùn ẹ̀. Torí bíbélì sọ pé tolúwa ni ilẹ̀ àti ẹ̀kún ẹ̀ ló sọ. Kò ní ìdílé babalágbájá kan lónìí lẹ̀ ibì kan. Àfi ká padà sẹ́yìn ká lọ tó kán rán. Torí tá a bá padà sẹ́yìn. Ibi tí a fẹ́ ká rìsọ́ọ̀tì sí ibẹ̀ la máa padà rìsọ́ọ̀tì sí.
0: Kábíyèsí Ọlọ́run ọba.
2: Bá a bá sì gbòdúlé owó pẹtrol, owó epo, owó nǹkan kan, ìyá la ṣe máa padà fi jẹra wa.
0: Ọmọ ìṣẹ̀rù.
2: Torí àwọn tí ò yẹ àwọn tí wọn ò sọ tí wọn ò yẹ ni wọ́n máa máa ta ilẹ̀ ìní wa wọ́n máa máa ta mọ́ wa lára.
0: Wàláì.
2: Kọ́lọ́run aláì má jẹ́ àjìyà.
0: Ẹ ṣeun bàbá mi. Alàgbà àìná jáde sọ́la wọn ní kọ́lọ́run ọmọ ọ̀nà wàlẹ̀ ìbò wọn sọ wọn ní kọ́lọ́run ọgbà wa ògo orílẹ̀ èdè padà tó ìpè kankan ò lè wọlé má bá ń bomi là.
3: Olódùmarè. Ìrántí Olódùmarè ló ṣe kókó. Bí gbogbo ayé bá rántí Olúwa kò ní burú fáyé. Ohun tó múlé ayé dagun lásán kọ́ ó ní bó ti dẹ́ ni. Ibi àìrántí Olódùmarè máa gbogbo ayé ló ti rà bí ọ̀gẹ̀dẹ̀. Báyé bá rántí Ọlọ́run ni ìwọ̀n ni gbogbo aburú tó kúnlé ayé le mọ. Ìkìtì mo ti kí ọba mi Èlùmàdè sáráyé létí. Ọtọ́ kó lè mú làákàyè ẹ̀dá jí pépé. Ṣáká lọ dájú aláìgbọràn lọ máa dárí hurun. Bó bá ṣe pọ́pọlọ wọn ò ti gbàbọ̀dè. Bá a bá sì dárúkọ ọba fàṣẹ sọ̀rọ̀ ọdá akẹ́rù ọba yàn. Bó bá jẹ́ pé tọ́lọ́run ọba là ń ṣe ni. Ìdẹ̀ra ọba mi máa ń bẹ bí omi. Ìṣòro àti ìdààmú tó kúnnú ayé ìbápòórá. Báráyé bá rọ́jú tá a bá jọ kọ tèṣù sílẹ̀ ẹnu káyé ọdá adé ni. Bó bá ṣe pàjọ gbìmọ̀ pọ̀ tá a bá ń fòfin ọba Èlùmàdè ṣèdájọ́ bọ́mọdé bá ròyìn ìbásàkàrà nù. Gbogbo ibi tí mo kúkú ti kí ọba mi Èlùmàdè lori ifara lori awo leke
0: oye mama kajagbe eto yi mama kajagbe olupo ogudugba eto yi ma eje kajo se eje kajo se o eje kajo se samarite we tagba eje ka e wa ba wa se samarite we tagba e wa ba wa se ah ebe ti a to kan lu lale spider so mo pe ewe a ma se yan en ti o ba ti fe yawo ri to wa fe yawo ti o bi mari to wa bi ma so mo pa mo won mo yo mo gun abomo yo mo ima gun yo so ti sele sori omo igun toma o sa mo gbe kaakini lo a mo gbe nkan ko lorun bo ba ti bi se de bayi in lo kokko bere ai nbo ba wa de awon asiko kan eh o wa wo pe eh o ye kemi na o ma se bayi for my oro ara mi mo fe fi se eto lale mo na tin gba na gba na mo sese bi ma ni gba ti wa rin en sa mo pe mi ni won en we sugbon gbogbo gba ti mo n pe ko to di pe mo n pe emi ni we yi o eh nkan mo kunrin re kokoro la ma pe kokoro kokoro ni o na mo pe kokoro kokoro o wa di jona mo wa ni mo fe lo we so ri be mi ni mo wa kokko we mo ti bora le o n duro eh DJ Spider
4: raburu ko esugbo mi
0: emi wa wo pe kemi o kokko we ki n to we ohun sori bi mo se bora le ti mo ro mi ori bayi o ka gba kokoro ti je na ni kokoro ti mo ni ru rada rada wo wa lele mo ka gba lowo dadu ni yiko bo lato ni lo n o to wi omo iya re ni omo awe o iru rada rada wo wa ni kokoro ti yin na ni eh ba wo wi pe ah aimaye eyan eni o ti dan ru eleyi na wori o ta ba ni puro tara wa ye eh o le sokun o le sobe eh ti o si ma pe ah eh bo wo ba ti oju opo ba ti oju opo le e lo e ka le o
5: oro dada were
0: eh
5: oro dada were
0: eh
5: oro dada were
0: ni lo to
5: o diri mu so
0: bo so sa le sa yin ri ni
5: sabala lo alo we lodo
0: eh
5: on pe ni odo kan ni odo aboko
0: eh
5: asuba ta fe win ta kele amo dan ko bu ara
0: be ni
5: awon ni e se ja bodo ni ta mo awon ta joko ni ra wo be wa mo sa fo
0: eh
5: da wa gidi
0: eh
5: ba je bodo du bai o mo ka ba yo ba gbe ke wo do wa lo ke pa mi o ve pa mi ba je ki wo ra le ya le be de mo sa fe ko ya
0: eh
5: a le bodo ko ko
0: ke lo de
5: oni mo diri ko ko re mo diri ko ko re
0: Eri ijo ta wi iya re ni eyin laiwe me mo ni wo lo we kan re o me ti tin pe kokoro ni eh ojo ni ti wa
5: o ma je ke
0: eh
5: ori si se ma mo da
0: hmm
5: a tun lo we lo joka
0: hmm
5: a ba ri pe pe we lo do a ba ri pe pe we do
0: eh
5: a to re mi ka ba ko
0: Alaji Abubakri Olaseu lati ilu Eko oju oni tiyin awon na nwo wa ketekete ta lo wa nbe ta lo wa loju opo magaji kabiru oden lo awon na won gbo wa lori eto bayi won se nwo wa ketekete ta ba ni poro ton ra wa je oju oni tiyin ori eto yin eto wa eto ipolo oja I'm quite able. A jalo joja taba to joja di. Oka jagba le to. Le share de la rami ojeje. Le share de oti la gilu. Ikane mene deni ogono tondo. Tondo le meje. Oke, toiga joke. Ta waka le sile pon pon balao. Oko na fele le timbe lu bada. Ojo ni tiwa. Ekuka le.
4: On Lagilu FM 96.7.
6: Javis PR iCare Foundation lo nlo gun tata tan wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju tun lo lowo lowo ni Charity PR iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 2000 naira pele lowo card ofese la yewo oju o Glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR iCare Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo tara lo saye oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pele lowo card ko bere atalaye pe 07010152255 oju lo bara oni din do mo wa lagbari
7: everybody kunie the eagle slander talk of the town
8: car share
9: the ultimate joy giver don't land again wo
8: Season 1 of the Ember winning galore. It been come for September. People pack money tire. Money where enter people hand up till now. They never fit to believe them. The train don't start again. Is there honor like this? No looking back.
10: Money make the work go round.

0: Olufemi. Olufemi sọ fún mi, mo nífẹ̀ mi jùlọ. Ìwọ nìkan ni mo nífẹ̀ nínú ayé. Aya mi, aya mi, ọkọ mi wojú ni wo. Máa ṣe fi mi sílẹ̀, máa ṣe fi mi sílẹ̀ torí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ tí ẹ lọ́wọ́ mi. Olufemi túraká ṣonífẹ̀mí jùlọ, ìwọ nìkan ni mo nífẹ̀ nínú ayé.
1: Ẹ máa wo èmi tèmi.

Eka Leo. Olólùfẹ́ Fàyàkùnmí, bó ṣe ń ṣe yẹn ṣe ló ń dùn mọ́ mi. Bó ṣe ń gbé súnmọ́ mi yẹn bẹ́ẹ̀ ló ń dùn mọ́ mi. Olólùfẹ́ gbé mi sáyà. Sóhun tí ó yẹ̀ wá olólùfẹ́. Sóhun tí ó tù wá ká olólùfẹ́ torí pé tí Ọlọ́run bá ti so pọ̀ báyìí ká má rẹni tí ó tù wá ká. Bẹ́ẹ̀ kò sóhun tí ó yẹ̀ wá olólùfẹ́. Mo ti pinnu lókan àyà mi láti nífẹ̀ẹ́ rẹ̀ ní tòótọ́. Mo ti pinnu lókan àyà mi láti fẹ́ ọ ní tòótọ́.

0: bó ni mo bá yín bá olọ̀dọ̀ títí yín lálẹ́ yìí àríṣẹ́ lọ́sàn lẹ́yìn wà lórílẹ̀‐èdè ibo lẹ́yìn wà tẹ́tí láǹfààní láti máa gbóhùn mi bí yòówù tí afẹ́fẹ́ ohùn mi tó ń gbé mi tó ń fò lọ fẹ́lẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sáwọn orílẹ̀‐èdè apá abìkan nílẹ̀ áfíríkà nílẹ̀ yúróòpù náà ò gbẹ̀yìn orílẹ̀‐èdè amẹ́ríkà afẹ́fẹ́ ń gbé ohùn mi lọ káàkiri yòówù tí afẹ́fẹ́ wá gbé ohùn mi lọ lálẹ́ yìí ẹ̀yin olólùfẹ́ ètò olólùfẹ́ ẹ̀kànnì abẹ́yìn ò ti ẹ̀ gbọ́ ètò rí ṣùgbọ́n tẹ́ ẹ kàn ó pé a máa ń gbádùn orin tó ń jáde lápá bíi.
1: àdúrà mo gbà fún ẹ olólùfẹ́ mi.
0: ẹ̀yin ajókòó lálẹ́ yìí àbí tó bá jẹ́ kẹ́yìn dẹ̀ nàró ni oríṣiríṣi iṣẹ́ ló wà ẹlòmíì ìdí ìnàró ni ó dúró sí wákàtí mẹ́rin márùn-ún lábọ́rọ́ ọlọ́run ọba iṣẹ́ wa kò kú ní dìṣẹ́ ìbùkún lọ́pọ̀lọpọ̀ yóò wọnú ilé wa wá anirogun tẹ̀mọ́lẹ̀ anirogun jàǹbá àdúrà lélẹ́yìn látọwọ́ ṣọlá nísìn àdúrà olólùfẹ́ ẹ mọ̀ pé tí olólùfẹ́ tó bá ń gbàdúrà fúnra wọn ó ní ipa ribiribi eléyìí tó máa ń kóṣẹ́ mọ̀ṣá yálà yìí kékeré máa gbéra yín ṣé pé ẹni ṣe kinní kan ẹni tí ẹ bá wà pẹ̀lú olólùfẹ́ yín lálẹ́ àbẹ́ ẹ̀ tí ẹ̀ sí tùgẹ́dà ẹ tí ẹ̀ make sure bó ti ẹ̀ ṣe ọ̀rọ̀ kan àbí méjì ẹ sọ sínú ayé ẹ̀ orí tó bá ti dáa fún wọn ní ìrọ̀rùn igi báyìí náà ní ìrọ̀rùn ẹyẹ báwo ni lálẹ́
1: ìránṣẹ́ aláàánú rẹ wà pẹ̀lú tèmi wọn.
0: lórúkọ àwọn ọkọ mi tá a jọ máa ń ṣètò yìí ọkọ alágbára a ti ti dé lálẹ́ yìí lórí ètò ní tèmi ní ìkànnì alálùbáríkà ìkànnì lágẹ̀lú fm 96.7. ní ilé funfun báláwo tó wà ní fẹ́lẹ́lẹ̀ nílùú tìbàdàn.

0: lórúkọ olóòtú ètò yìí kenneth ogoijeyi ní gbogbo ọjọ sunday ta ṣe máa ń ṣe ètò yìí nìyẹn láti aago mẹwàá títí di aago kan òrùgbọn. Lórúkọ Olúwa Fẹ́mi Williams Willie A.
1: Gbà ẹ́ nínú ìfẹ́ tó jìn ọlọ́rọ̀ mi máa gbọ́. Pé kó máa ṣọ́ra
0: ṣe. Bẹ́ẹ̀ náà ni alárinà wa.
1: Ọ̀run ṣọ́ra ṣe.
0: Olúwa Kóka.
1: Pẹ̀mí Ọlọ́run láàyè kó mọ́kàn àtẹ̀tì rẹ kúrò
0: ní. Àjọ wà ń lé agbára lálẹ́ ni. Òtútù ó tutù.
1: À ń jókòó ní wúrà, jọ máa fi gidi wọ́là, ọ̀là á tọ́ ni wá.
0: Bẹ́ẹ̀ ni ó tutù.
1: Lọ́nà rẹ̀ ò ní kú láìláì.
0: Every time we tell why.
1: Rẹ̀ a máa dára.
0: Ẹ̀lẹ́mọ̀ rí, baby, ṣé òun bọ̀, kọ́ mu bá.
1: Ọwọ́ mi
0: wọ́n. Ó sanwó kọ́ mu bá lálẹ́.
1: Olúwa ń bẹ̀
0: lá. Tọ́mù sì ní padà wá.
1: Olúwa ń bà wá.
0: Wẹ́dà yẹn ti balẹ̀. Ó ti balẹ̀ pẹ̀pẹ̀. Ọkọ dẹ wà tán ṣe sanwó kọ́mù bà yẹn ọlọ́run ọwọ́ dẹ tẹ pé yóò padà wọlé yóò wọlé bẹ́ẹ̀.
1: Ẹ ọ̀rẹ́ ọkàn tẹ́lẹ̀ dì wá fún mi máa gbọ́.
0: Ẹ má wọrí tí bá ti wọ bẹ̀rẹ̀ lálẹ́ yìí bá ṣe ń wọlé ètò bọ̀ lọ̀rọ̀ yẹn jáde.
1: Pàdé aláà.
0: Àwọn kan wà tẹ́yẹ kan máa sanwó kọ́mù bà.
1: Mo sọ pé mi ò
0: lálẹ́
1: ojú ọjà ìfẹ́.
0: Fíṣó wà lálẹ́ mo ń bọ̀ send owó.
1: Alábàárín tẹ́lẹ̀ dù ayọ̀
0: fún. Lẹ́yìn ti send owó kọ́mù bà rí.
1: Alábàárín
0: tí ò padà yọjú.
1: Fún mi gbogbo ni wọ́n. Àjọṣe wa máa
0: máa. Láwọn ọ̀rẹ́ tó bá ti sákòókò máa gbọ́ view yín.
1: Tẹ̀
0: ti sọ fún wọn pé yá máa bọ̀. Wá di pé.
1: Ṣé wa máa máa yọ̀.
0: Tí ẹ wà báyìí akàn rí pé number your dial is not reachable at the moment. Ọ̀tọ̀ làwọn. Àwọn kọ́ dẹ̀ wà àti jẹ́ pé wọ́n ti ẹ̀ gbé wọn kàn fún yín láwọn excuse tó gbóná kan ni. Àbẹ́yìn gan ti gbọ́ owó kọ́mù bàrí lọ́wọ́ èèyàn tẹ́ ẹ̀ padà yọjú. Martini Salau, ọmọ ọba lórúkọ tèmi. Èmi náà ni Commissioner Afẹ́yin ọmọ onílé ajé yín the Don Prion on the radio. Mo kì í kàbọ̀ sórí ètò lálẹ́ yìí.

mo kí yín kaabo lórúkọ ọlọ́run ọba tó fún wa láǹfààní. Mo ti ń ráwọn kan, wọ́n ti ń sọ fún mi pé àwọn ti ṣe kọ́mú ova dáadáa o, tí ò padà yọjú. Báwo lẹ ṣe fíìmù gbà yẹn? Ọ̀pọ̀sáré mú yẹn wá ni o, mo ṣe ń bọ̀ báyìí. Mo ṣe pé mo ń ráwọn kan tí wọ́n ń pè lẹ́gbẹ̀ẹ́ mi, tí wọ́n ń pè bí ọmọ yẹn, ibo ló wà? Àtúntò tí ìtò dé ni, àní náà ní àwùjọ pọ̀ ni, wọ́n á rántí pé tìlẹ̀ yín náà. Ọmọ yẹn ò bá lọ wá lálẹ́ yìí, lálẹ́ yìí sẹ́ǹdì ó ti tẹ̀wó. Ẹ mọ̀ pé lórí ètò yìí, abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ètò yìí. Abala alákọ̀ọ́kọ́ lórí ètò yìí, òun náà ni Let's Celebrate Ourselves. Lórí TikTok, mo rí Ọláwùmí Oseunjàre, ó ń láìkí ẹ̀, ó ń gbé láìkí yẹn lọ fà. Tommy Millie, òun náà ń try ń bẹ̀, ó ń tẹ̀. Thank you very much. Lórí TikTok ni ẹ̀ tẹ́ ṣe ń gbọ́ mi lórí rédíò yín, ẹ lọ wò mí ketekete báyìí, live and direct. Lórí Lágélú FM 96.7, àbí lórí TikTok mi Martini. Onílé Ajé, ẹ̀tẹ̀ Martini Onílé Ajé, ẹ máa rí mi live and direct lórí TikTok yẹn. Lálẹ́ yìí ẹ mọ̀ pábala Let's Celebrate Ourselves, ibi láti máa ń celebrate àwọn couples. Àwọn olólùfẹ́ la máa ń celebrate lábala yẹn, àwọn tó jẹ́ pé wọ́n ti lo bí àìmọye ọdún, ṣùgbọ́n máa ń bẹ̀rẹ̀ látọdún kan, kò sí tá a lè celebrate lórí ètò yìí. In as much tẹ́ ẹ ti jọ wà papọ̀. Ṣé rántí announcement tí mo make níbi 2 weeks ago? Àti ṣiṣẹ́ lórí ẹ̀. Announcement yẹn fún ẹ̀yin tó jẹ́ pé ẹ ò sí ngbà tá a make announcement yẹn. Oh my God.

0: báwo ni weather lọ́dọ̀ titi yín bẹ̀ yẹn? Mo ṣe ń bọ̀, má ti pè báyìí, mo ṣe ń bọ̀. Sanwó kọ́múvà rí tí ò padà yọjú àbí. Bẹ́yìn ti jẹ owó kọ́múvà èèyàn rí dẹ́ jẹ́. Bẹ́ẹ̀ mọ̀mọ́ jẹ́. Announcement tí mo sọ fún yín yẹn jẹ́ kí n tuntun mú báyìí fún ẹ̀yìn tó jẹ́ pé jẹ́ olólùfẹ́ ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bèrè lọ́wọ́ Mr. Martin wọ́n lẹ make announcement kan. Mo sọ fún yín pé announcement tí mo make yẹn. Official announcement ni. Ní abala, let's celebrate ourselves. Tó bá di ní oṣù tó ń bọ̀. First week in the month of November. Ẹ máa gbọ́ báyìí o. Rọra máa ṣe bánà fún first week nínú oṣù November. Ọjọ́ Sunday ló máa bọ́ sí. First episode.
1: I want you to take this for real. We have in the house to do this.
0: Lórí ètò yìí. A máa gba àlejò Mr. and Pastor ti ẹ̀ ni Mr. Pastor and Dickiness Salau. Àwọn tó jẹ́ bàbá àti màmá ilé ìtàn bí Martini ọmọọba lórí ètò yìí. Ẹ kú àmójúbà. Ilé tó túmọ̀ sí ni pé tó bá ti the first week of November ilé oṣù tá à ń bọ̀ yìí gbogbo arrangement ẹ máa rí wọn live and direct lórí ètò yìí tájọ máa ṣètò papọ̀ lórí ètò yìí láti ibi ọdún súnmọ́ bíi 4 decades tó ti jọ wà. Àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn lórí ètò yìí wọ́n máa ṣọ́ọ̀kì yín gan special episode ni. Pẹ̀lú máa gbádùn ẹ̀ gan. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi báyìí lórí ti Facebook yẹn jẹ́ kí n kọ́ mọ̀ ṣó ti lọ báyẹn. Ṣé ẹ láìkí ẹ̀ bẹ́ẹ̀ ṣó ti lọ. Ẹ bá ti gbádùn ẹ̀ jẹ́ kí n mọ̀ báyẹn lórí Facebook yẹn. Kọ́mẹ́ǹtì yẹn mátà gan. Ẹ bá ti sọ pé yes o ti lọ náà nìyẹn. First week in the month of November tó ń bọ̀ lọ́nà yìí. Ní abala ti agbami ìfẹ́ lálẹ́ yìí kí lọ máa gbéyẹ̀wò lálẹ́ yìí. Ó ní fídíò kan tí mo rí nípa arábìnrin kan ìyá kan sọ̀rọ̀ wọn nípa ẹ̀yìn ọ̀lálá. Ó dẹ̀ kí mo ti sọ̀rọ̀ nípa kíní ìrìn táìmù kan ṣùgbọ́n tí mo fẹ́ mú padà ni pé mo rí àwọn comment kan táwọn èèyàn make. So lálẹ́ yìí mi ò wábí láti judge anybody, mi ò wábí láti crucify anybody, mi ò wábí láti dá anybody láre. Ṣùgbọ́n mo fẹ́ kájọ fojú ara wa báyìí kájọ fi wò ó kájọ gbé jókòó ní táìmù tá a wà yìí ní sìmẹ́sítà tá a wà yìí ní píríọ̀dù tá a wà yìí. Ẹyin lẹ́yìn ọkùnrin kí ló dé bí tẹ bá ti gbé báyìí ẹ máa gbé sẹ́nu báyìí lẹ́ẹ̀mọ ńlá bí ìbàjẹ́ pé láìfò yín depend sí. Madam Fọlákẹ́ Fádúgbàgbé wọ́n ní yes yes yes ó ti lọ mo ti máàkì ẹ̀ báyẹn a personal person lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Madam Fọlákẹ́ Fádúgbàgbé wọn ló ti lọ yes yes yes mo ti máàkì ẹ̀. First week in November lórí ètò yìí live and direct ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ rí wọn. Rẹ ò ṣẹlẹ̀ rí bí wọ́n wá màá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn. Seriously màá dẹ̀ wà neutral as surprise yín. Tí mo ṣe máa ń gbé yín débẹ̀ yẹn tẹ́lẹ̀ máa sọ pé kẹ́ ẹ ṣàjẹ́ ẹ rí fíìmù àwọn náà wọ́n ṣara wọn jẹ láìfù lórí prógrámù yìí. Èyí tí a fẹ́ bá mi sọ̀rọ̀ pé kí wọ́n máa make arrangement fún wọn wọ́n wá sórí láìfù ni o. Láìfù a tó máa wà lórí ètò láìfù ni. Màá post banner yẹn sórí page mi lórí Martini Salau lórí other platforms eléyìí tó jẹ́ ti ètò yìí. So stay tuned. Àwọn bàbá tó ti gbé yẹn lẹ̀ báyìí àwọn míì náà tún ṣerú ẹ̀. Ìtàn la ń kọ̀ gbogbo ohun tá à ń ṣe bó ṣe tẹ̀ ń ṣe ìtàn la ń kọ̀. Ó ní arákùnrin kan tó ń jẹ́ ìyẹn program kan wà tẹ́ máa ń gbọ́ wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá Masoyinbo arakunrin ejo kan lo gbeyawo ewa sori eto rawo tawon eyan se po that is called program eto niyan reality ti o se pe agbeleko won wa sori eto awon obere teyin na ba tun ni to ba se down ati si won elomi wa te je pe awon obere sodun lo wa bere amo otp no wa lori tiktok yen o gori wole Romeo and Juliet ti ta le yi a tun yato die
2: aya to mo ya yi
0: be ni
2: ke oko re
0: e ba mi share lale e pin ko lo fa e share
2: pa demi o baby pa demi o ye
0: e bu ko lo fa ibi ti mo ti fe bere lale yi leleyi to di pe mo wole celebrate ourselves lo lale yi sare gbo lato da awon ara le na kin to lo kin to wonu e lale se ran ti pe ni last week mo ba yin so awon oro kan awon fun ati o ye pe ke moju to mo fun ni awon point bi marun last week ki to ba fe ni smooth relationship awon fun ati ke take care of se ran ti lara ni mo ti gbe yin de be wi pe ke ma wa validity lori social media se ran ti lara mo so fun be ke ma copy intern re social media Ellen lati live o past yin ti won ma so pe ka ni pe debo ni debo oni se bayi ka ni pe ajoke oni se bayi ke je ki past yin ko wa ni past ki present wa ni present ki present yen ko le di future gidi se ranti 5 ni mo fun ni 5 points ni jo yen ni last week te wan class se ranti Third is in class. Mo ko mark attendant na. Ele ki lo mark attendant awon to wa nu class lale. Mo gbe ipe lati le. Eyin te dululu fe eto yi te je student eto yi. Eto ni team a jo man learn lori eto yi ni o.
2: Iwa le ni tokan mi
0: o. Ma paro. Se ti order fun yan ri. Ah order lai se onje. E ti so fun yan, se ti book eyan ri. Ah order so ti book. Ah that so fun pe ya come over pe to na ya send the moto ifi yen se bi teaser ka kan jo sere bo mo wonu eto lo to wa di pe wa di story that touch 0912370865 e ma de gbagbe lale ka share
2: wa sharia ra yo fun mi
0: so pe 50,000 lale lori ti ka share 50 pa lori ka share lale eyan meji aje 25,000 naira lori eto lale yi
2: agbo ibadun la ma wa yi
3: ololufeja wa pon mi le
0: e ti mo ta se man ta now belu star 347 star 1004 star 2 hash

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Láti ọ̀nà kékeré.
0: Láti ọ̀nà kékeré, àwọn ọkùnrin ló ń pè wọlé lálẹ́ yìí. Ok.
1: Ṣé ẹ rí ìkùtù ọ̀nà? Ìwé Tálí gan, ó máa ń reflect inú àwọn ọmọ títí ìwẹ̀ ẹranko ni. Ó máa ní òkè ẹgbẹ́ nìkan dọ́gbì. Ẹni tó fi kí ní sọ ìtọ́gbẹ́ ẹgbẹ́ ni. Muslim ìgbà tó bá tọ̀sán ní àpò ojú ìtọ́ náà ló sọ fún nígbà tí ìgbà tí ìgbà ẹ náà ojú ìgbà náà ló fi lè fi sọ. Àwọn la gbogbo ìwà ìdílé ìṣèlú tó máa rẹ̀ nígbà tó dàgbà wa gan.
0: Wọ́n ti pick point wọn. Ẹ ṣe mọ̀ pé mo sọ lálẹ́ yìí nígbà tí mo bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí, mo sọ pé a sì níbi láti judge anybody. Afẹ́jọ wò ó, afẹ́jọ pick point, afẹ́jọ inú afẹ́ wò from different angle. Because tó bá sì di ní ọ̀la àbí ní òní, wọ́n á ṣe initiate àwọn kan sí. Ṣùgbọ́n afẹ́ kan kájọ wò ó.
2: Hello, sir.
0: Hello.
2: Hello, ẹ kalẹ̀ sàn.
0: Yẹ kalẹ̀.
2: Ọkọ ètò sà. Láti ṣà, mo ń pè láti challenge. Ìtí mo tẹ tó ti ẹ̀ṣẹlẹ̀ sí mi rí ni pé ìyá ọ̀sẹ̀ díẹ̀ kan tí mo be friend nígbà tí mo wà ní boyfriend and girlfriend, àwọn ti boyfriend and girlfriend.
0: Ok.
2: So, èmo àtijọ́ ẹ ni mo ti detect pé sexy odor wà. So, ọmọ yẹn sá sọ pé kí n jẹ́ ká ṣe tẹ́lẹ̀ yìí, mo ní mi ṣe rí, ó ní kí n jẹ́ ká ṣe. So, ìgbà tí màá padà enter, tí màá rán pé ara mi wálẹ̀ straight ni pẹ̀lú odor tí mò ń gbọ́ láti ààrẹ. Tó nǹkan dẹ̀ mọ̀, odor tí ó jáde, in fact, complete 2 weeks ni get ara mi.
0: 2 weeks kí ló dé?
2: Ó dọ̀ yẹn ní agbára.
0: Ṣé ẹ ṣe pàdé
2: ní ẹ̀ pàdé mọ̀?
0: Ẹ̀ pàdé rí tẹ̀tẹ̀lẹ̀ ni. Ẹ̀ pàdé rí tẹ̀tẹ̀lẹ̀ ni. Ẹ̀ tíjọ ṣe ti bí rí.
2: The first time ṣe ti bí rí. Àtijọ́ lágbàdá ti ń bí friend. That's the first time tí àwọn ọkọ máa ṣe nìyẹn. A ti ń fẹ́ra for the past bóyá bíi 6 months.
0: Èyí tẹ́lẹ̀ yín ò lè fọwọ́ kàn.
2: Mi ì fọwọ́ kan iṣẹ́ travel mo ti ń gbà yẹn.
0: Wow.
2: So by the time tí mo wá wálé, mo wá jẹ́ kó yẹ pé ilé tí mò ń bọ̀ yìí o, mo gbọ́dọ̀ fẹ́ ṣe rí agbọ́dọ̀ ẹ̀ntà ara wa ò ká mọ ẹlẹ́fọ̀ ara wa
0: tó níkà.
2: So after ta ṣe front tán, ó wá ní ẹ̀ kí n jẹ́ ká ṣe back mi ní mi ń ṣe.
0: But bàtẹ́ ń ṣe front lọ́wọ́, bàtẹ́ ń ṣe front lọ́wọ́ yẹn kò sí dààmú, kò sí wóró.
2: Kò sí wàhálà rárá. Ó sàn ní kí n jẹ́ ká ṣe back yẹn, mo ní mi ṣe rí mi ìdẹ̀ bá lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi gbà lọ́wọ́ bá
0: ṣáàyà. Ẹ bá ń lé, ẹ bá ń lé.
2: So ìbá ń lé kódà mi ìgbọ́ rí lọ́wọ́ láàrin àwọn friend mi kan mi ìgbọ́ rí.
0: Ẹni sòrò back yẹn bóyá ṣé kájọ understand tẹ́ ń sọ. Mo sọ lálẹ́ lórí ètò pé àwọn tó máa chọ ni ṣé báàkì ẹ mọ̀ tó máa ń ṣe nínú àwọn tó ń jẹ́ sexology tọrọ ìyé dáadáa ǹtẹ́ ń sọ yẹn ni pé kì í ṣe anal ẹ̀ ń sọ ń sìn ọ̀ ẹ̀ ń sọ ń pa ṣé dọ́gì lẹ̀ mú pè àbẹ̀rẹ̀ lẹ̀ mú pè ìyẹn lẹ sọ pé ẹ ṣe àbí.
2: Dọ́gì ẹ̀ kò kí ń ṣe ibi tí ìgbẹ́ ń gbà jáde.
0: Ok fẹ́ gẹ̀ẹ́tì ni. Ok
2: ó yẹ kó
0: tún ti
2: mo ní mi ìgbọ́ rí kódà mi ìgbọ́ lẹ́nu bàbá àtìyá mi rí
0: lórí àwọn ẹ̀gbọ́n mi lórí àwọn ọ̀rẹ́ mi ìgbọ́ rí. Ṣé àbá àtìyá ó sọ fún yín pé àwọn ọmọ ń ṣe nǹkan báyìí ni?
2: Bàbá mi ò sọ mi ìgbọ́ lẹ́nu
0: wọn rí ìgbọ́ náà ẹ̀ẹ́lẹ́gbọ́ lẹ́nu bàbá ọ̀nà tẹ́ ti lè gbọ́ náà lẹ́nu àwọn ẹ̀gbọ́n yìí ẹ̀ẹ́lẹ́gbọ́ lẹ́nu bàbá bàbá ó sọ fún yín. Àwọn bàbá yẹn
2: bàbá mi ò sọ rí.
0: A ní wọn lè sọ fún yín.
2: By the time tí mo enter, mi ń get ara. Òun gan kódà yàrá yẹn gan tí mo gbàgbà yẹn mi ìdébẹ̀ mọ́ dóni.
0: Kilo.
2: Gbogbo perfume tí mo ní pátápátá la tẹ̀sínú ilé kò lọ.
0: Gbogbo perfume tẹ̀ ń lẹ tẹ̀sínú ilé.
2: Àtijọ́ yẹn mo jọ ń bí láyé ẹ̀ kò gbọ́dọ̀ dé ní gbọ́dọ̀ nínú láìpẹ́ mi mọ́.
0: Ẹ kókó òun lé yẹn ẹ kókó.
2: Ọlọ́run.
0: Àwọn ẹrù ń kọ́.
2: Mo fẹ́ wílẹ̀ o. Ogo perfume, ise jure gan mo je te perfume. Ko da mo tun lo powder.
0: Quick, and you know lay say, you know lay say word of gba itura. Ah o. Be just you and I. Bro, je pa mi ni. Na o fe relate teru. Ajo je ti yen ti jon, o ti di nkan mi o. Baby, just you and I. Oh my god. Oh my god. Ah, ise de agba lale. Oh my my. Oh my. And kini ejo ere ni o. Olorun seriously o funny ni o. Se mo pe nkan to affect opolopo niyan. I'm telling you. I'm telling you. Elomi wa te pe a ti reyan bayi won fe fe ni o. Eh? Sometimes elomi o kin se spiritual problem. Seriously. Awa ta wa ja won ti o je pe and deal pelu on match make e la ma understand the room kan yin. Most times mo ma be lo elomi. To ba tin so lo kilo se to ko ya okunrin fin fin sile ani bawo ni se personal hygiene se man clean up dada sha question e ma real back on loju elomi pe a so won akin rubo da en sin to fe fancy so le fe ro e mo eni so so le gbe ro e sile se egun ojogun ko jogun ko jogun lo
2: exactly seri gbogbo nkan kin se gbogbo nkan na ni won ma nko yan. Okay, say a call elderly person, okay, to buy cigars, who's a matter by Lee. If I were out, okay, I'm going to get a little bit of a taba, who need taba da da. Especially, maybe Lee Guy and Seren Tosoro, Yakuta and Sing, Tosoko, on the perfume, Sarah. If it was saying bad that day, tea, then bad that day, even you could have came a fair for pa, as she married on so, was it as you might say, ti irun kan beyan ni ma bu siyan ara de ma wale ni ara to ti le tele tele so kile nsa
0: boyin an boyin
2: so o pe fun awa okunrin ati obirin ta ba lo ile igbonse abi ta ba lo se asan ka po gbogbo beyan ko mo dada ka de bomi seri emi temi ti ma fe bogin se to mi ba wo yara ni to ba jade pada to ba lo fe lo ya ni adi o fe lo se nkan kan ah ara mi to ti wa wale so o ti le se o ye ko ti le se ru nkan be yen ni le ara re ko to di ko wa sodo mi o wa sodo mi o lo fe lo yale o lo fe lo se kini kan mama o pe se o ma fowo yen dada pelu osesa se o ma fo ibi to iga yen gba jade so ma fo dada sa gbogbo eni mama ro ko to di ko o yara mi pada so ara mi to ti le tele ibe n lo kan mi a ma wa ara dadu adadu pe a ma run si mi mo de ku ira gan so imo to to o se pataki fun gbogbo wa
0: to hygiene leyin tun lo okay
2: be sara tin de loruko mi lati osogbo
0: eseun se mo pe hygiene yo kin se side obirin nikan mo like nkan ti bo dai so hygiene o wa fun everybody mo wa fe se bayi ejo mo fe ki awon obirin tin send message si mi bayi wi pe awon fe soro. Hello ma.
3: E kale commissioner.
0: E kale ma ngbo yin ma e kale ma.
3: Yes sir, yes sir, yes sir. E jo number 1. Number 1. Ko wa je ni ko si aje ni kokon be. Ko ba fo ko fi gbogbo ose aye yi, ose ilu Ebo. Ko fi fo ko wa je ni kike yan ma la. Se won baba wa ti mama wa laye igba yen. Se won la ni.
0: Ah, baba ti mama ni. Se won la no bi bi wa ni. Baba ti mama ni yen. O ti pe.
3: Oh, ejo aja ta so to oro funra wa. Clear about of that. Ta ba fe so oro ni spiritual. Ta ba so spiritual. O ma fa yan seyin ni. O ma fa yan seyin ni. O ma fa yan seyin ni. Mi wa le so o. Awon to ba je pe won ti fe ra won sile o. To je toko ti yawo o. Bo ba se ma ri fa won mejeje won ri percussion le o. But keyan ma la kini yen. Ah, my dear brother. Abi my dear people, o ma fa yan seyin ni. O ma fa yan seyin ni. Mo de tun so, mo tun so physically. Ko si gbogbo ose tele ko si kini yen. Ah ah, kini. Normal normal, ibi to ye ko gba lo ye ko gba. Beni. Ibi to ye ko gba yen lo ye ko gba. But ko si pe kini kan kini kan. Se be gbo nkan si bo da yen so le kan yen to so wi pe eyin obirin kan to hun ba se ipe awon keru awon jade nbe awon gbogbo perfume ko gbe you could imagine that tell about wo yen lo sa abayi eyan sere ni o ah o beta keyan se normal
0: Pe yon se nomo. Mo so fun yin ona merin ni ife ma tutun wa fun yin esin religion asa ti ise culture tradition ati hygienically imototo merin a wa fe fi wo pelu nti o je awon en tan pe ni fantasy ni time ta wa yi ta pe fantasy time ta wa yi mi o wa bi lori eto lati wa condemn anybody awon ko ma ni e mo nkan kan e ja si ni mi o so pe boya is bad sugbon ninu conversation ta ti ni o gonna pick one or two lori e aspect wo lo ti da is it only the side of pleasure and it, this thing o wa awon ma wa addicted si that is why man sorry eto when you are dating somebody and awon ko te ke discuss ni e this thing doesn't go only with I want to tell a younger person some people they are you know, trying to remarry or trying to get a companion I want kan yi wa la ran te jo ma discuss e bawo ni fantasy e e discuss e wa very important you must come about bawo so fun yin number ti le okere fa won to wa le okere oni +234 81 42 49 1006 talo wa nbe sobirin ni abokunrin hello hello oh network ni mo fe ka won obirin na pe won ni ke yin fun awon obirin ni anfani lati pe wole labala e ki fun awon obirin la anfani na lati pe wole labala ko ma ja won okunrin nikan awon okunrin ti gba oju line ni o hello
2: hello eto
0: olorun ko eto e
2: meto ti ma lo o de work ya do bi la plate ini ki onje ayo beru ti wa gbe se ni ti ba dagara le lori mo wa ni ki omo yen ko mu microphone lo to ma fi re oke kini re ko si o beru ti mo lo ti o wa ni mu fun re gbe lo ma si kini e wo mi fun ra re
0: okay
2: so ise ki la plate tabi kini ko mo wa mi mu e ko mo lai ko mo ba ni fun o se re so iru e mo ko so je ati microphone ri ori kini won ti mo ba so ki o so mi ti wa lu pe yen to so ri ki mo lu ti mu ki okay
0: eyin o mind kan fi ti yin sere
2: won le ki se awon won ni
0: ta
2: ti le ku mo ri ta tana blue
0: di
2: 1 hour
0: onina blue leyin
2: na we am like na blue ti ma wa ti gbo window
0: eh mo e ti gbo wa dudu pinpin e seun
2: mo kon le ju ti mo awon kini e ti
0: o ti ye mi o ti ye mi eh mo soro live
2: aje wa se gbe
0: yo de pada da
2: ah
0: yo pada da
2: aye nde
0: o ba oni da
2: aye ti je

0: Commissioner.
1: Yes, ma'am.
0: Àwọn sì lóríṣiríṣi nǹkan àgbòtí gbẹ́lẹ̀ ẹ̀ ní mú ẹ̀mọ̀lá place on place. Èmi ò rí ń tọ́ yẹ ń bẹ́ o, kò yẹ kó rí bẹ́ o. Ẹni tẹ́ ẹ bá sì fi lọ, kí ọba ti gbà. Wọ́n mọ̀ fẹ́ lé o, pé èèyàn bá fẹ́ ru rẹ̀ lé, ẹni tí ọmọ bá lá place ń ta, ó ti wà ń bẹ́ o. Orí yìí ò ní dàrú ẹ̀mọ̀ mọ́ ṣe o. Àkórè dé Dásọ́lá ni látàbọ̀.
1: Ami ẹ ṣeun gan lórí ètò yìí ò kí ń ṣe ọ̀rọ̀ ibi téèyàn ti ń tijú kẹ̀ ìsẹ̀ tó ń tijú lórí ètò yìí ò ìsẹ̀ tó ń tijú lórí ètò yìí torí ẹ̀ ni mo fi sọ pé a nílò orúkọ ẹnìkankan tó bá ti pé wọlé.
2: Hello, ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ mà.
2: Ẹ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ.
2: Ẹ jọ ètò tí ẹ̀ ń ṣe ni mo fẹ́ dá sí obìnrin ni.
1: Ó ya ẹni flọ.
2: Biblically, ẹ rí gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni.
1: Good.
2: Ọlọ́run ti ṣètò ibi ojú ara obìnrin yẹn. Ó ti ṣètò microphone tó máa wọbẹ̀. Ó ṣètò ẹnu fún òkèlè láti máa wọlé. Ẹ wá rí ti ojú ara obìnrin yẹn. Ẹ mọ̀ pé àwọn ẹ̀gbin tó ń jáde ń bẹ̀ ó pọ̀. Inú ẹ̀ ni menstruation wà. Inú ẹ̀ ni a ti ń tọ̀. Ohun oríṣiríṣi tó ń jáde ń bẹ̀ ó lè fa bacteria. Lóòkọ́ náà ó ṣàánú wa kó kọ́ wa máa ṣe ẹ kú ètò.
1: Ẹ ṣeun. Àwọn tó jáwọn Gen Z ò pé wọlé. Ẹ̀yin tẹ́ ń pè wọlé lálẹ́ ẹ̀yin ìyá àgbà ni. Ẹ fáwọn Gen Z láǹfààní kan pè wọlé jàre. Àwọn Gen Z tí mo fẹ́ kán pè wọlé báyìí, àwọn tó wà from the age of 25 to 35. Ṣé wọn kò téèyàn ò bá sọ mind ẹ̀ jáde, everybody ní right sí opinion ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé orí ètò yìí àwọn fẹ́ gbọ́ opinion ni. Kankan ò crucify anybody. We are all adults, everybody. So, but we are just trying, I'm just trying to pick one or two. But some of did that to me. If I bought it, I'd be. Now, the conclusion I'm about. I shock you up a lot. But I'm going to pick one or two from all those four faces. But I'm going to be a car, car will buy. Mi ò rò pé lọ́nà tí faces mi ṣì wà pé faces mi ṣì wà dé kí n mọ̀ the religion which is the spiritual the love part. Ṣé mọ̀ pé èèyàn lè nífẹ̀ẹ́ èèyàn kò sí tó sọ pé ó nífẹ̀ẹ́ èèyàn tó ó yẹ kí èèyàn kan wà tí wọ́n ń pè ní pé fẹ́ wo right word láti lò. Boundaries. Yes, that is the right word. Ma set awon boundaries kan te pe mo pe o no. Lo to that is why it is good time te ban se courtship. Awon kan wa te pe ibi I want to try this lo gbe won de bi ti won de. Hello.
0: Hello, Kale.
1: Hello. Yeah, o ko te pe pada o.

0: lo nla nla ni o o kaluku wa mo so polo kale ori be ni se ro si o yato eni ti ajo fa o di o ho bi ma ki ni se no po jo yin re to pa se se bi mo ah eh o yin re o mo dun ta ta se je bi ni ga ba dun o
1: tejo
0: ara lo yin re o ji pe ka la pre
1: tejo ko ti
0: o lagbara o da o
1: o ti da o ti ye mi o ti ye o pada ye mi number e anytime 070 070 0705 o pari pelu 13 leni ti o gba owo yi kọlọ nje kan gbe ton ba ti gbe bayi awon ma mu elomi ni o olohun ba yin se gbe hello e kale o se n gbo mi bayi
2: e kale
1: baba e ma soro oruko mi ni martini salau lati lagelu fm ni badon
2: oluwa ti nsa
1: olohun se ki lo ko ti nsa
2: Adeyinka.
1: Ẹ kọ fẹ sọrọ ẹ fẹ mi tó ń sọrọ àbí.
2: No mo sùn ni.
1: Ìyá ṣe ta káàṣì ẹ.
2: Bẹ́ẹ̀ni ká.
1: Gbà wo lẹ ta?
2: Ni alẹ́ nígbà tójú òun rọ̀ tí mo
1: rí. Nígbà tójú òun rọ̀ ìyá lẹ ta káàṣì ẹ. Tí ẹ ti jẹ káàṣì ẹ rí.
2: Ǹjẹ́ yóò ṣàlìgbà tá a ti ń ká o?
1: Ìyá. Kọ̀mpútà káṣẹ̀ má ti rántí yín lálẹ́ yìí.
2: Olúwa máa ṣe.
1: Ọlọ́run máa ṣeun. Ẹ mọ̀ tí káṣẹ̀ ẹ mọ̀ tí jẹ́ ₦25,000 lálẹ́ yìí.
2: Wá o.
1: Wọ́n á pè yín láti káṣẹ̀ tẹ̀sẹ̀ máa gba owó yín dàrọ̀ sá. Ẹni mo ti káṣẹ̀.
2: Mo
1: káṣẹ̀. Ami, mo káàṣì ẹ̀ mo káàṣì ẹ̀ ẹ jẹ́ kí lọ máa wọn kọ́mẹ̀ntì lórí Facebook mo rí Ọláyinka Ọláyẹra wọn ni welcome commissioner of love wọn ni love doctor madam Folake Fadúgbàgbé wọn ni hey dan ìyàmí ni my personal person Aina Jade Sola, want to welcome on board, brotherly. Madam Adenike Ogunleye, I want to know, you know, Midada, I want to know, Bori Wally. Hello.
3: Hello,
1: ma. Hello, ma. Hello, ma. Hello, ma. Hello, ma. Voice in a repeat. Ring a compeak in uncontent so. Repeat. Sorry. They'll do no what 30 G 30 B to ye. Madam Bumi Olatunde. I don't know, Bury Wallacy Bear. Bury Wallacy Bear. Bury Wallacy Bear. Sorry to ye.

0: Hello.
1: Yeah. Nothing new. That's why I didn't verify ID. Okay, now. If you're working on the work in your asset. So, what's my answer, Sonny? Mona. Mona, 45 45 grand. So, girls can work with them. I'll be a woman. So, you must be partially, So, I'll put you soft. Ọkọ wo ṣe gbogbo nǹkan báyìí fún un fèdí òun débẹ̀ báyìí mo wá ti sọ bá pé obìnrin ní ìgbẹ́ tán nídi àwọn kinní yìí tọkọ wọn sì ń dì náà
0: ṣé nígbà tẹ́yìn fẹ́ sẹ́yìn mọ̀ pò lọ́kọ̀
1: bẹ́ẹ̀ ni ó sọ
0: ẹ̀yìn mọ̀
1: ohun kan tó sọ pé náà tó sọ ni pé inú ọmọ tó lọ́kọ̀ tẹ́lẹ̀ ọkàn sí àti mo mú lẹ́bù kan ló kàn kárí pẹ̀lú
0: nígbà tẹ́yìn ṣiṣẹ́ dí level kan ló fọ̀hún jáde.
1: Bẹ́ẹ̀ni. Mo ti aláti mọ understand the sexual mood partner in
0: there.
1: Mo try láti get to know more because thing about food, my brother, and you have to use my European power. The European power, I'm talking from experience. There is still about many things. But many better people like it. I see the activity. I see the test of my phone. You say the thing of sex. But into your food, yeah, effort. Ìwálẹ̀ mọ̀ sí bí ẹyìn ẹ̀sìn lẹ́gbẹ̀rẹ̀ ló kàn máa wò ló báyìí. Ẹ bá rà wọn kò mọ wọn.
0: Ẹ ṣe gan ni, ẹ ṣe gan. Mo ti pick one or two nínú nǹkan tó sọ. Wọ́n ní kí n tú nọ́mbà yẹn pé 091-23-70-8675. Mo máa wọnú rúmì àǹjílẹ̀ ti lọ báyìí lálẹ́ yìí láìpẹ́ yìí ṣùgbọ́n kí n tó wọnú ẹ̀ lọ mo fẹ́ ká wọ conclusion lọ. Ẹ mọ̀ pé béèrè kan wà tí mo béèrè pé ṣó ti nírú particular fantasy eléyìí tó jẹ́ pé bí ẹni tẹ́ ẹ pàdé tẹ́ ẹ fẹ́ fẹ́ àbí tẹ́ ẹ ń fẹ́ra yín tó nà wá tó jẹ́ pé bí a ń torí ẹ̀ tẹ́ ẹ ṣe nífẹ̀ẹ́ nìyẹn tó. Torí ẹ lẹ́ṣeṣe kíni lẹ́ṣe move pé àbí ngbà tí wọ́n nà àti láwọn kan tí wọ́n sọ pé ngbà tí wọ́n nà fún àwọn gbà jẹ́ẹ́jẹ́ torí pé àwọn nífẹ̀ẹ́ nìyẹn.
2: Hello sir, ẹ kalẹ̀ o.
0: Hello, ẹ kalẹ̀.
2: Yes sir.
0: Yes.
2: Ṣé ṣe nǹkan tí mo rí ní àárín yẹn ni pé èèyàn kan like o, èèyàn kò like ṣàṣà lọkùnrin tí ò láìkì láàrin obìnrin kò ń ṣe gbogbo obìnrin pátá tó wà nílé ayé irú èmi pásánálì mi sí ọkọ mi láìkì láti máa sọ̀kì èmi lèmi o láìkì but mo máa ń rò wípé bó ṣe fẹ́ lára mi tí mi bá máa fún
0: bẹ́ẹ̀ni
2: ó pọ́ sí dù kó jẹ́ kóbìnrin mi máa bá mi fún níta. So ẹni tó sọ pé ojú ara obìnrin kóbìnrin neat on the best solution obìnrin tó bá neat tí ọkùnrin bá fẹ́ bá ṣe rí dé high level tó wù kò ní ṣe wípé òun ló máa sọ kì í ṣe obìnrin ló máa sọ fún ọkùnrin wípé ó yá ńlá ojú ara ni skin náà ni body ni bẹ́ẹ̀ ni pé ọkùnrin sock breast obìnrin bẹ́ẹ̀ ló ṣe máa rí òun lójú ara obìnrin ó wù ni ọkùnrin bàjẹ́ gan tó fi sweet sójú ara obìnrin kó lè bá tún dùn mọ́
0: ni wọ́n náà ti ń fi kinní kan báyìí nífẹ̀ẹ́ dárúkọ súwìtì tán lò ní àwọn súwìtì tó ní mẹ́ńtọ̀ yìí a tún gbé yúgọ̀tì tì.
2: Fẹnúgbàdúrà I say all those things ṣe kò ìfẹ́ ni tí ìfẹ́ bá wọnú ara ọkùnrin àtobìnrin wọn á gbéra wọn dé high level tó wù wọn tí ò bá dẹ̀ tún wọ́n bá dẹ̀ tún ti tán ṣe dẹ̀ tán bá kúrò mẹ́ ìyẹn ò sọ pé kọ́lọ́run má gbọ́ àdúrà wọn ìyẹn òmìkan má fi ẹnu yẹn ké pe ọlọ́run ayé tá a wà ni lájú sí ni àhẹ́ expose sí ni láyé àtijọ́ àwọn òbí wa lè mọ̀ ẹ̀ṣẹ̀ nǹkan débẹ̀ ṣùgbọ́n ibi tí nàìjíríà ayé gan gbé dé yìí tó yìnbó tó ti la ojú àwọn ènìyàn débi tó dé tọ́nbà tó rí another strike again lọ́la wọ́n tún practice àfẹn tí ò bá wo blue film so wípé àṣẹ kínní kan ọkùnrin bíi lè máa like obìnrin míì sì lè like ìtìyàwó ẹ bá fẹ́ fún jẹ kò ń ṣẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ ká máa kéjì ara wa a kàn máa kóra wa sínú kéjì it is not a sin so is your body obìnrin tó bá wù ẹ gbẹgbẹgbẹ tí ó bá dẹ wù ẹ fi sílẹ tóbi bá lòun like fún ní another way tó lè fi satisfy ẹ òun lè máa jẹ kí ìfẹ kó strong láàrin tọkọtìyàwó.
0: Ashun Gani, thank you for your contribution. Thank you, thank you, thank you. Well, like your contribution, my. I think you saw your conclusion if we la lay. But I'm call you. I can't get to saw to move. Hello.
3: Hello, Shana.
0: Hello, sir.
3: O tun
0: lagbara. O tun gbeyin de be yato abi.
3: Commissioner,
0: Benny, awa lo, awa bo. Mwa nina nani. Temi ni temi. Shen wili o mwa omiju. O mwa omiju. Daje fe so to to ka lo ko se ni o se bon ti mo fe so ile ege bi conclusion time ta ti wa oju ti latan we ma so pe awon baba wa an ta won ya wa kan se gugu yen ti lo oju ti lo bon ti mo fe ka le n lale ege bi okunrin ati obirin ka ko bere lati bi ajin wa number one, hygiene wa imo to to o se pataki awon obirin kan ate be ko ki se pe won se bi je ko bi awon mo won mo ton se clean up reality mo so fun yin won mo ton se clean up won mo ti won se n won ti won se on we won se gbogbo but they don't really understand it only lati suma won to ye pe won understand e dada maybe you watch some clips on sorry YouTube sorry I won you see won ko yin I'm telling you that is number one be awon okunrin kan na wa be mo so pa won kan ton ma npaputa won change your boss won ti sweat bi lataro e mo ni lo ti damu ti gori gigori ile. That is one of those things. So man, fat obi ni mi o give every sumo kun in this verse. So verse sumo ko e, verse sumo boyfriend. They all love her. But story ko clean yeah. Story ko hygiene yeah. Ko smell good, ko smell nice. O de to de day o ni ko fe kimole. O ati tani. Tokun ni she ni kori ra la obi ni kona ni kori ra. She mpi ka won ro mi lale. Ni life we. Lale oni lori ni life ta wa yi oni kaluku ni oni tie dati tie mo da ki mo so dati tie mo ti eni to be pe fantasy to ti dun mo to ti wa blue level yen to je pe n to dun mo level yen ni àwọn kọ́ tó wà ń fantasy kan ṣe ń tún gbé yín débẹ̀ lálẹ́ àwọn kọ́ tó wà àbúgbò ká máa ń lo ẹnu àwọn oko tó ti kò lẹ́lẹ́nu ọkọ ló máa ra àbí boyfriend lè àbí fẹ́ǹsì ló máa ra toy àwa jókòó tì í òun la máa fi toy yẹn máa bá fi ṣeré kò kí ṣe pọ́kùnrin yẹn ló máa lò fún rẹ ọkùnrin ni ó ti mọ bá fi lò ó nígbà tó bá ti lò ó lè lò fún bíi 20-30 minutes gbogbo ó ti di ocean tí gbogbo aṣálẹ̀ ó ti di ocean gbà ẹ́ láìṣẹ̀ wà bẹ̀rẹ̀ ìrú àwọn yẹn wọ́n ti jọ wà ní same level náà ti jọ wà wọ́n ti understand ara wọn débẹ̀ ibi tí ẹlòmíì ti unlock ọkọ̀ tó fẹ́ dé ibi tó ti unlock ìyàwó tó fẹ́ dé tó bá fẹ́ lòmíì kò lè enjoy ẹ̀ láyé ó ti code ẹ̀ tó máa ná code nǹkan bí ẹni téèyàn de nǹkan ni ó code ẹ̀ tó bá ní nǹkan pẹ̀lẹ́ lòmíì á dàbí bàtà yẹ pé wọ́n fìyà jẹ́ ni wọ́n ti jọ dé level yẹn wọ́n ti jọ mọ́ wá ara wọn ká wa go now into àṣà àti ìṣe lóòótọ́ àṣà àti ìṣe wọ ò gbà á ṣùgbọ́n láwọn kankan tó yẹ pé àṣà àti ìṣe wà tí ó jẹ́ pé táìmù tá a wà ìkó sí táṣí fẹ́ sọ tó àṣà àti ìṣe wa báyìí ó ti dúró báyìí wọ́n sọ fún pé àṣà àti ìṣe dúró báyìí èmi àti olólùfẹ́ mi àti dúró báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àṣà àti ìṣe ẹ dúró báyìí èmi àti olólùfẹ́ mi reality mo ń sọ fún yín o kò ní ká máa parọ́ nǹkan tí ò lè ṣẹlẹ̀ fún yín nípa ti religion àti ní àwọn so many pastors so many affairs tí wọ́n ti preach kíní fact ìpín tó bá ti jẹ́ pé ìyàwó tó fẹ́ kò sí level tó wà àti ẹ̀ kò sí level tẹ́ lè gbéra yín dé so there is no where to it is written nínú àwọn bible méjèèjì nínú àwọn bible àti quran pé don't do this ẹ̀ mọ́ gbé ẹnu sí kíní ó ní kò sí àwọn ọlọ́ tún mú àwọn ibìkan jáde tó ti ní pé mi fẹ́ dárúkọ ni kó mọ̀ lọ di pé ẹ blasphemy àwọn ibìkan wà tó ti ṣẹlẹ̀ gan tí wọ́n tún mú jáde ṣe understand ṣe ń dé ṣe ń mú that is why tó bá fẹ́ fẹ́yàn ẹlòmíì dẹ̀ ni kò béèrè wọn confam torí pé ni ó ń tijú kò fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ kó má dọ̀rí mi bí ọmọ burúkú ìgbà tó wọlé tán ó jù sí ìyẹn lóhùn ò lè ṣe òun ló fún wọn problem láti ilẹ̀ ẹjọ́ béèrè aṣọ láìkí kíní ìṣó máa ń gbà so many questions wà lẹ́yìn ti béèrè bọ́n lára ẹ béèrè kí ni fantasy ẹ fantasy mi leléyìí o báwo la ṣe lè work around it àwọn kan wà tó yẹ kó ṣe work around àwọn kan wà tó yẹ kó ṣe work around àwọn kan wà dẹ̀ ní tó o bá ti ṣe ò ṣe ni ó ti mọ̀ pé ẹ̀wẹ́ ó tẹ̀mí lọ́rùn èmi náà lè ṣe but ètò parí ẹ̀ ni pé personal hygiene ó ṣe pàtàkì torí àwọn kan wà lóòótọ́ ní táìmù tá a wà ara àwọn obìnrin ọkùnrin kan tó yẹ pé àtàwọn obìnrin gan bá jẹ́ pé láti ibi ọ̀nà fún wọn báyìí lungs wọn báyìí wọ́n ti kó oríṣiríṣi ìjọba gloria epis ọ̀nà fún wọn ti dégbò ó ti di egbò tẹ́ pé iná fẹ́sàn pé wọ́n ń fẹnu gbé nǹkan káàkiri ẹgbẹ̀rún gbogbo àwọn ẹlòmíì báyìí ó ti di ọ̀sẹ̀ ni ẹ ní àwọn std lára tó jẹ́ kó sẹ́nu àwọn nǹkan yẹn ó wà very important nǹkan tó máa pẹ̀lú míì nìyẹn cancer of the lungs ní òpàdé pẹ̀lú míì ìṣèpè àwọn kìíní ẹ̀ ti bọ̀nà fún ẹ̀jẹ̀ ọ̀nà fún ti di egbò tẹ́kẹ́tẹ́ bá tán bá tán tọ́ọ̀ṣì sí báyìí ẹnu gan ti ń rùn láti inú wá so conclusion mi nìyẹn tó bá fẹ́ ṣe àbò ti ń ṣe make sure pé o consider health wise ṣe ẹ ti ṣe ní ṣó ní ìtìdé level tí mo rò ṣé ẹni tí a jọ ń ṣe yìí ṣé mi mo fẹ́ introduce ẹ ṣó believe pa ẹ ṣé nǹkan táwọn èèyàn ń sọ ṣé mi ọgọ fúnra mi ṣé mo fẹ́ ṣe ṣé ìṣe pé torí kí wọ́n sọ èmi náà fẹ́ fi ṣe ìdánwò àwọn kan yẹn wà very important in the end of the day that it tiẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ ká wọnú
4: ẹ̀lọ́
0: ẹ̀ kalẹ̀
4: ẹ̀yà rẹ̀ mo ti ń sọ̀rọ̀ láti ẹ̀fọ́
0: ìyá
4: torí ọkùnrin like me I'm 55 years now.
0: All right.
4: Mo gbà tí mo wà bíi 30 or 40 nǹkan ẹ lè bínú ìlú pé àwọn ọkùnrin ní ìmáa sọ fún mi pé ṣé ò nírun abẹ́ ni mo ma fa danu tabi ya tabi everything ma fo everything ma nit awon gan do ti ma demand e pe je ke lati ma ni no ah mi ni se la la mi de le shock to ko ni o no le so de mi mo ti mo fun lo yan mo sha
0: okay
4: that is it but ni pe e a de bo bo o to ko na to de la de won ma but ko ko ti mo ko mo ni pe yan do do ni e ni ba ti mo ti mature lati bi ya bi 30 years ago mi o ro pe mi o fi ra de le re en wa de en go tun cha to to kore go na to re to ba se si lo ma ko to ba si le jo go pe jo mama on so ko ti mo ko ri do ni pe mi le se ko ni ti do mi mi o le se no but en wa de e ge ka ma sa mi si le tu tu mi si do mo ti pa de sa mi ti lo pa ni to de se do ko ni mo e ni to sa ko lo pe so go bo lo no se to a you know no be obo so you look at the people who see she go she go ri eh but that's for me o mo ma ni ti mara e ka ni kon ron yen ni unu ma ni ti mara mo le wa la ro lo san lale ka de ko go go de so ba tu she ko to fe se to ko tu wa be tu ko tu so eh e bi ti ma wa o ti ko ti mo ko mo ni pe en ma sa ka ma sa ron a de ni si le ri la je ni ri
0: eshun nipa arakunrin ton pe wole le eko yen eh mo tun pada sibe ti won ni pe won awon lo perf sinu ile sometimes eyan le ma mo cause cooking han loju elomi ma dress neat

onítèmi lẹ́tọ̀ onítèmi pẹ̀lú Màtẹ́mi ọmọ ọba tẹ́ni ìwọ ni onítèmi Màtẹ́mi lẹ́ ń gbọ́.

0: sílẹ̀.
1: Ẹ má gbàgbé ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí. Mo sọ fún yín pé tó bá ti the first Sunday, bá mi wo ọjọ́ tó bọ́ sínú first Sunday in the month of November. Lórí ètò yìí, a máa ní àwọn àlejò pàtàkì lórí ètò yìí. A fẹ́ gbọ́ nípa wọn. First náà ni on the first, wow, on the first of November, bọ́ sí ọjọ́ Sunday àbí. Lórí ètò yìí, ẹ máa expect Pastor and Deaconess Salau. Lórí ètò yìí, àwọn ló máa jẹ́ couple of the month ti wà lórí ètò yìí, live and direct. Àwọn yẹn wo ní Salau pé ata ní Salau, yín ò gbọ́ lẹ́ẹ̀kan àbí? Mo ti ṣọ̀fíṣẹ́ announcement yẹn. Bàbá àti ìyá Martini ọmọọba gangan live lórí ètò yìí. Báwo ni ìrìn àjò wọn láti bí abí? Ilé ń já to 40 years tán ti jọ wà. Báwo ni wọ́n ti jẹ́ pàdé? Wá ní káti ẹ̀ ṣe gan over 40 years ni. Báwo náà ti jọ pàdé? Ṣé kò sígbéyàwó tán ti jọ wò rí pé ṣáà ní túká báyìí? Kí làwọn experience wọn? Ẹ fẹ́ dá ọmọ ẹ níbèrè tẹ fẹ́ béèrè. Live and direct lórí ètò yìí, a jẹ́ special episode. Fẹ́yìn tẹ wá jẹ́ olólùfẹ́ ètò yìí. Mo sọ nígbà yẹn wípé mọ̀ a ní àwọn arrangement tí a máa arrange. Ẹ dẹ̀ sọ fún mi nígbà yẹn pé kí n má wọ̀rí pé kí ká go on song. So bẹ̀yìn tẹ jẹ́ olólùfẹ́ ètò yìí, tẹ ní one or two surprise planner Ìbàdàn. Madam Fọlákẹ́ Fádúgbàgbé, Daddy Awẹ́, gbogbo àwọn tí mò ń dárúkọ yìí, àwọn tí wọ́n sọ fún pé ká má wọ̀rí ẹ gbé wọn wá sẹ̀. Ẹ ṣe ń gbọ́ mi báyìí. Mo ti fún yín báyìí ní déètì o. Báyà kún ti fún yín ní bíá bíi almost 3 weeks báyìí. Almost 20 something days. 20, kálọ̀ pé 20. Ṣé wọ 20 days? Kò wọ 18 days. Bí 18 days. Ẹ máa rí wọn live and direct lórí ètò yìí. Èyí tí màá ti host wọn. Gbogbo àwọn béèrè tí màá béèrè. Ẹ fọkàn balẹ̀. Ṣe gbọ́ lórí ètò yìí, a ló máa mú nǹkan lẹ̀ pẹ̀lú wọn live and direct lórí ètò náà torí fóònù live nù studio yìí. Látọ̀ jókòó báyìí tí wọ́n á gbé wọn live. Bóyá báyìí bá mẹ́sẹ̀jì pé a máa fẹ́ wọ Rumi and Juliet lọ. Lábala yìí, Rumi and Juliet yìí, ibi tí àwọn olólùfẹ́ àti pàdé ara wọn lórí ètò yìí. Àwọn wo ni wọ́n ti pàdé ara wọn nínú ọ̀sẹ̀ tó kọjá yìí? Àwọn wo láti pàdé ara wọn lónìí? Àṣẹ ti ṣetán. Fáwọn tó jẹ́ serious minded nìkan náà ni mo fẹ́ fún láǹfààní lálẹ́ lórí ètò Romeo and Juliet.

láwọn tó bá jẹ́ dáadáa lòun máa ń láìkí ń tó ní àwọn rastafania nìyẹn àwọn mí ẹ̀dẹ̀ rí àwọn ṣọ́ọ̀ṣì ni àwọn ní kíni àwọn mọ́mí òun ṣe àwọn oníṣọ́ọ̀ṣì o mo kàn múyàn wá fún yín láti mọ̀ so báyìí mo láwọn ọkùnrin from the age of 25 wọ 35 tó jẹ́ pé they are working tó jẹ́ pé àwọn náà rí ọmọ but they are looking for a lady tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni tí ò bá ní iṣẹ́ lọ́wọ́ lórí ètò kó má pè Mr. Martini, mo ní ṣọ́ọ̀bù kan mo ẹ̀ṣẹ̀ ń ṣáájọ ni má pè wọlé sórí ètò yìí mo máa ń sọ statement yẹn fún yín mi ò ní dá yín lóhùn so number one rule lórí ètò yìí ni pé kẹ́ ọkọ ní iṣẹ́ tẹ̀ ń ṣe mo máa sọ fún yín pé ètò yìí ò kí ń ṣe empowerment ẹ jẹ́ kí n mú juliet lálẹ́ lórí ètò yìí mo fẹ́ mú juliet ẹyọ kan lórí ètò yìí juliet ti bá dẹ̀ mú lórí ètò yìí lágbọ́rọ̀ ọlọ́run kó tó di ọjọ́ mẹ́jọ fẹ́ kó ní testimony ní agbọ́rọ̀ ọlọ́run fẹ́ kó ní testimony 091-23-70-8675 fáwọn romeo nìyẹn fún ti juliet àwọn ni 081-42-49-1006 juliet yẹn fún companionship láti age of 25 was 60 lálẹ́ 25 was 60 àwọn ẹ̀yẹ́kì ń sun sókè àbí láti 30 was 60 from the age of 30 to 60

0: ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún yín ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún yín nọ́mbà yìí fún mi láwọn nọ́mbà pàtẹ́ pe nọ́mbà yìí fún ọ lọ́tọ̀ ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí fún yín lálẹ́ yìí lórí ètò yìí ẹ má bínú tó bá dọjọ́ mẹ́jọ ẹ mọ̀ pé topic tá a yẹ̀wò lálẹ́ wà very important ni 09014898208 WhatsApp number ni kẹ message tó bá dọjọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ẹ láyẹ̀ pẹ̀lú ẹ lè pè wọlé sórí live that you want something very private àwọn kan wà nílé òkèrè báyìí àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé lórí status wọ́n lè má láǹfààní àti pè wọlé ẹ lè reach out to see me lórí nọ́mbà yẹn 09014898208 alárinà ọba mi káwọn ara lé kò dọjọ mẹjọ.
1: ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa fún ti aṣálẹ̀ tẹ̀lé òyòkú tún di ọjọ́ mẹjọ 08065764924
0: okay wulie ìwọ náà darapọ̀ mọ́ àwọn ara lé o.
2: Orúkọ tèmi ni Olúwafẹ́mi Williams Wilie láti máa pàdé tó bá ti jọjọ́ mẹ́jọ 09058331419
0: ẹ ṣeun gan ni ẹ pàdé mi àti yín bí àdúbí oyin a máa pàdé ní ọjọ́ mẹ́jọ ẹ ṣeun tí ẹ wà ń bẹ̀ fún wa obìnrin lólùfẹ́ wa ẹ ṣeun mo ń rá àwọn calls yín tí n bá ti parí ètò ní tó bá ṣe gbé a máa gbé níbẹ̀ mo nífẹ̀ẹ́ yín